0: West Radio 89.3 FM on Gagoma
1: Efile Emma Yikuro Wells Radio 89.3 FM Nibe Kongolewa.
2: Asiko tu ye gaje mwomolaye
3: Lọ́jọ́ jọ Sátọ̀dé wà á rí rẹ gbà. Adúpẹ́ sọ́jí tó parí láyọ̀ lánàá ní agége o. Ó ní jìnnìjìnnì kẹ́ni ó tẹ̀mí Adúpẹ́. Tó bá mọ̀ wípé ọ̀rọ̀ rẹ tó pẹ́ níbi tó wà pariwo gó gó gó gó gó. Ẹni tó máa súrọ fún gbogbo ọmọ ní àgbáyé tó ti wo orí afẹ́fẹ́ o. Kò ní rẹ náà ní pọ́sọ́fẹ́kẹ́yẹ mọ́ ni bàbá alábìyamọ. Lórí ọmọ òní tìrógó jẹun láyé. Ó fẹ́ kó mọ orógo lò ṣùgbọ́n ò sáré ògo fún. Ó fẹ́ kó mọ lójú ayọ̀ ṣùgbọ́n ò sẹ́rẹ̀ ọjọ́ ayọ̀ fún. Ó mọ̀ wípé ilé ayé yìí gan wọn ṣètò rẹ̀ fún ìṣẹ̀dá ènìyàn kí gbogbo kan máa lọ gẹ́gẹ́. Àìmọye ìdádúró àìmọye ìlàkọjá ti ń bẹ níwájú ìṣẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n ẹni tó bá gbé agbára Jésù wọ̀ nìkan ló lè yege láyé. Màmá tó bá ti dọ̀rọ̀ ògo, àdúrà tó máa gbà kó tó rí ògo lò. Ó kéré sí èyí tó máa gbà tó bá ti rí ògo lò. Bàbá màmá jí nínú oorun rẹ̀, ọmọdé yìí wọn náà jí nínú oorun rẹ̀. Ìrìn àjò ògo wà fún àwọn ọ̀lẹ́. Ìrìn àjò ògo wà fún àwọn tó lẹ́kọ̀ọ́ oru ju ìpín wọn lọ. Ìrìn àjò ògo wà fún àwọn tó máa ń ṣàwáwí nínú àdúrà. Sọ́wọ́rí kò wá sẹ́ni tó lè rí ògo lò ní tòótọ́ láì ní Jésù. Nítorí Jésù ló ń jẹ́ kí òkè tó ṣòro kù kó di pẹ̀tẹ́lẹ̀. Nítorí Jésù ló ń jẹ́ kí ilẹ̀kùn tí alágbára ò lè ṣí kó sí ní ìrọ̀rùn. Nítorí Jésù gangan la tó rí ẹni tí ò sún ọ̀ṣẹ́. Nítorí Jésù ló jẹ́ kí ọ̀nà àbáyọ tó rí tó ró di gbígbòrò níwájú ọmọ ọlọ́go. Ní eléyìí ní ọkàn rẹ gẹ́gẹ́ bí àkọ́kọ́. Tó bá fẹ́ rí ògolo tó bá fẹ́ ní ọjọ́ ayọ̀ láyé, wà á kọ́kọ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Wà á dẹ̀ wá kọ́ bí wọ́n ti ń bá Jésù rìn nínú ìwà mímọ́. Ìbáṣepọ̀ tó bá ní pẹ̀lú Jésù lọ sọrú agbára tó o máa gbé dání. Kẹ wá rọ ẹsẹ sí àyàn má ìwọ àtọmọ rẹ. Pípẹ́ tó bá ń rí ògolo láyé ẹ ní kẹ́yìn bẹ́ẹ̀. Wípé ògo ọmọ rẹ ò ní di àpínlẹ̀. Wípé ògo ọmọ rẹ ò ní wọ́ bàìbàì. Wípé ògo àkọ́bí rẹ yóò ran ògo níṣẹ́. Ògo ìbíjí àkọ́bí gbé wálé ayé lórúkọ Jésù ayé òní dọwọ́ bò. Òní kábàámọ̀ lórí gbogbo ọmọ tọ́lọ́run fún àǹtí. Àkọ́bí rẹ ò ní di gbẹ̀wù dání fún àwọn àbúrò rẹ̀. Sàmí eléyìí àkọ́bí rẹ ò ní mọ́ lójú kò ní rí ọfìn. Èṣù pọ̀ fọ́ lórí àkọ́bí rẹ lẹ́nìí. Ọba ayérayé yóò tó ayé àkọ́bí àti ìwọ náà ṣe. Òní bẹ́kú su òní bẹ́kú jí lórí àwọn ọmọ rẹ̀. Áfríkà làwà yìí wọ̀ ní fi Áfríkà hàn lórí àwọn ọmọ rẹ o. Ibi ni wọ́n pè láyé wọ̀ ní fayé hàn lórí ọmọ. Sábẹ́ bó ti wò orí ọmọ wáyé orí tiẹ̀ ṣe nílẹ̀ alàyè. Àkọ́bí rẹ táwọn ọmọ rẹ ò ní sójòjò. Ayé ò ní fọwọ́ epo nu ọmọ rẹ lára. Ìyà kò ní yọ kúrò lọ́jọ́ orí àwọn ọmọ rẹ. Ọ̀gá tàbí kọ́ńtírátì yẹn máa bọ́ sí mílíọ̀nù yẹn máa wọlé. Tọ́wọ́ bá dé rọra máa kóyàwó jọ wọn kì í fi tọ́lẹ̀ wọn kì í fi gbowó ní báǹkì lórúkọ Jésù ò ní tòṣì o. Àpùrọ̀ ọmọ ni dúró ti ni kò ní dúró ti ọmọ rẹ o. Ayé ò ní fi ìlara fi ọ́ pamọ́. Ẹni ẹ̀tàn lórúkọ jẹ́ kò ní tàwọn ọmọ rẹ jẹ. Ayé ò ní ṣàjọyọ̀ wípé ọmọ rẹ ti tán sórí ìdúró. Ọmọ rẹ jẹ́ ń tàn yìí kò ní tán o. Òkè gogoro tí àkọ́bí ilé yìí kù lórúkọ jẹ́ kò ní jẹ́bọ̀. Wà á gòkè téńté tọmọtọmọ sì sá. Lórúkọ Jésù tọmọ rẹ ò ní ta lórí ta mẹ́ta. Ojú olówó ni wọ́n fi ń wọ̀ ládùúgbò lórúkọ Jésù dẹ̀ máa lówó yẹn. Ó yẹ gba ìyọnú àwọn ọ̀run lẹ́nìí. Ó yẹ olóore tí kì í pariwo ọmọ rẹ máa pàdé ẹ̀. Ẹni tó dúró tì ọ nígbà tó ti jẹ èèyàn má gbàgbé ọ lórúkọ Jésù ó máa dára fún ọ tọmọtọmọ. Ọ̀rẹ́ tó sọ òtítọ́ fún ẹ̀yìn má máa kẹ̀yìn sí lórúkọ Jésù ó máa dára fún ọ. Ibi ìṣubú là mọ̀ rẹ tòótọ́ lórúkọ Jésù ò ní bọ̀rẹ́ rẹ yodì. Ó yẹ kọjá lọ sí ipò ayọ̀ tí ìran rẹ ò dé rí tọmọtọmọ. Ìpinnu Ọlọ́run máa jẹ lórí rẹ tọmọtọmọ. Ìpinnu ẹlẹ́nìí ní ènìyàn kò ní jẹ lórí ọmọ rẹ. Ìpinnu rere tó o ní sí ara rẹ yóò wá sí ìmúṣẹ. Àpọ̀mọ orí odóri tí kò ní rí sí ọmọ rẹ. Kò ní dojúrú fún àkọ́bí o. Ayé ò ní gun àkọ́bí àtàwọn ọmọ rẹ gàràgàràgàràgàrà. Ẹni tí ò bẹ̀rù Ọlọ́run kò ní di ọmọ rẹ mẹ́rù. Ọmọ rẹ ò ní di alárìkiri. Àṣírí iṣẹ́ tó ṣe yẹ tó fi là Ọlọ́run máa fi hàn. Iṣẹ́ tí ọmọ rẹ ṣe tí ò mọ àṣírí rẹ̀ yẹn Ọlọ́run máa fọ̀nà ọbẹ̀ hàn. Àṣírí tó mọ̀ rẹ yóò fi mọ ìgbésẹ̀ tó kàn nínú ayé rẹ̀ Ọlọ́run yóò fi hàn. Ilẹ̀kùn tó ti kàkàkà látọjọ́ ìdí òsì. Ilẹ̀kùn tí bàbá baba re kankankan ti o si lodi olorun ma fowo kankan ni to ye ko bo si ni rorun iwo to n wo fisa ni to ma bo si leku ye olorun ma fowo kankan re iwo to n wo ise ni to ma gba si je olorun ma fowo kankan re iwo to n wo promotion ran lowo ni to ma gbe ogoke o ya lo pade iran lowo eniyan to ma je ki sero sere o ya lo ba pade gbogbo leku to fo gbo ori re si ti o si jesu yo bo si gbogbo leku to fi iwe to ka si ti o si jesu yo bo si gbogbo ilẹkùn tó fagídí sí tí ò sí jésù yóò bọ́ sí i gbogbo ilẹkùn tara alẹ́ rẹ́dí fẹ̀yìn ẹsẹ̀ tí jésù yóò bọ́ sí i gbogbo ilẹkùn ayọ̀ tí májẹ̀mú ìrántí rántí tì mọ́ jésù yóò bọ́ sí i gbogbo ilẹkùn tí ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wá tìtì mọ́ wá jésù yóò bá wá sí i gbogbo ilẹkùn tí ẹlẹ́ni ní àti alárùká tìtì jésù yóò bá wá sí i ọmọ rẹ ò ní jẹ́ kírígìdì nínú ìyà ilẹkùn ròyìn ayọ̀ ó máa sí fún ọ ilẹkùn ògo máa sí fún ọmọ rẹ ilẹkùn oríire jí fún ìran rẹ lẹ́ni o ilẹkùn àǹfààní ńlá ó jí fún fún wọn tọmọtọmọ ó yà nà tó dé ó yẹ kó là lẹ́ni o ayọ̀ ní fọwọ́ dígà dá ọ̀nà eré ọmọ rẹ ilẹkùn tí ìran tìtì ó yà sí lónìí o ó yà lẹkùn owó tabu ó sí fún yìí lẹkùn oúnjẹ ọmọ sí fún wọn tọmọ rẹ lẹ́ni o ó yà lọ kọ́ ilé yẹn ẹ lọ ra ilẹ̀ yẹn sísá bàbá tó ra mọ́tò tí ò ní mọ́tò mọ́ ó yà lọ tù rà ó ní sí kọ́kọ́rọ́ rọ̀run o ilẹkùn ayọ̀ ìbáṣẹ ọmọ rẹ ò ní sí opportunity yẹn lò revelation chapter 3 verse 8 ó lè mímọ iṣẹ́ rẹ lẹ́ni ilẹkùn ayọ̀ ó sí fún ọ first Corinthians 16:9 ó ní mo tilẹ̀ kọ̀kọ́lọ́pọ̀ ta níbẹ̀ ayé ò ní tilẹ̀kùn ayọ̀ ọmọ rẹ kò ní tilẹ̀kùn ògo ọmọ rẹ o ilẹkùn ibojì kò ní sí fún àwọn ọmọ wa ilẹkùn ẹwọn kò ní sí fún ọmọ rẹ o ilẹkùn ilé ìwòsàn kò ní sí fún ọmọ wa ilẹkùn yunifásitì polytechnic college of education ó sí fún àwọn ọmọ wa lẹ́ni o ilẹkùn iṣẹ́ ńlá ó sí fún àwọn ọmọ wa ilẹkùn tẹ́ni yóò máa mọ́wọ́ nínú owó yá ti sí fún wọn ìyá ọlọ́jà yìí lẹ́ni olúwa tilẹ̀kùn àkóbá àti àdábá lẹ̀kùn ọ̀ràn táwọn ayé sílẹ̀ ìlórúkọ jésù àní kó sí tọmọtọmọ ilẹkùn ayọ̀ ìbá ti sí tá ìlú ọmọ rẹ ò ní dún ìdúnkùndú o ilẹkùn ayọ̀ ṣe é sí fún ọlẹ́ni lórúkọ jésù wọn ní fi ògo ọmọ rẹ san gbèsè ẹṣẹ àmì ọmọ rẹ ò ní lọ sí ẹkùlé ọrùn ọmọ rẹ ò ní fọdù ọ̀nà ọrùn o ó yẹ tọlọtọlá làyàn mọ ọmọ rẹ yóò fi sọ̀rọ̀ lókè láti èrè lọ ọmọ rẹ ò ní mọ́tùká ìbòjì sórí epo lárùn ó níyanjú ò ní yà lọ́dọ̀ wa o ọmọ rẹ máa bá tó bá lè lẹ́yìn àwẹ̀rẹ́ lórí ọmọ ò ní fi ìyà sínú o ilẹ̀kùn ayọ̀ ìbá ti ṣe ọmọ rẹ ò ní pin rọrọ mọ́ ọ lọ́wọ́ ìyà ò ní jẹ ìpàkọ́ ọmọ rẹ o ò ní gbórí ọmọ láàbọ̀ jésù olúwa wa ẹnjìnìà wo gbẹ̀mí délé agbára.
4: Mo ti wà ní àárẹ̀ ẹ̀kọ́ nísì
5: 29 years
4: ikọ́ yẹn àhútọ́ ara ni tó bá ti bẹ̀rẹ̀ báyìí ọmọ mi kò síbi tí òmu mi dé ìyẹn àkọ́bí mi yẹn hospital ti mi ò dé òsì.
6: Àìsàn tó ti dé yẹ àrùkiri màmá ti pọ̀ àìsàn tó fi máa pò yọ hospital kiri oníṣẹ̀lẹ̀ sí yín lẹ́lẹ́.
4: Mo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá alábìámọ́ ikọ́ yẹn ti lọ.
6: Gbogbo ẹni tó ń ní àárẹ̀ kàbí kejì lára fọwọ́ kan fi tó nù ọ́ ò ní gbúrò ẹ̀ mọ́ láéláé.
3: Láti gbé ẹ̀rí kejì sí i.
7: Tó tún di ìjẹ́jọ́ tí a sọ pé kí gbogbo wa ká gbàdúrà pé ká tó délé pé a máa bá yanu. Wọ́n ní bí mo ṣe kúrò lé báyìí ọmọ mi tó wà ní òkè òkun ó ti rán rẹ̀ sí ni gbogbo oúnjẹ tí mo nídi àti provision.
6: Láti ìlú òyìnbó ta lọ́mọ ẹ̀ máa fún lóúnjẹ jẹ. Gbogbo oúnjẹ ti wà lé ọmọ rẹ̀ máa tọ́jú rẹ̀ dọjú alẹ́.
3: Tó bá mi gbé ẹ̀rí kẹta sí i.
8: Mo dúpẹ́ fún Ọlọ́run bàbá alábìámọ́ lórí àṣeyọrí ilé tí ọmọ mi ṣe. Nígbà tó jáde ọjọ́ Monday Thursday la fi kó lọ́bẹ̀ ìgbà tó di Monday láàárọ̀ mo ṣáàrẹ̀ ó sẹ́ndì 300 sí mi ó lóun dáàṣì ni. Mo dúpẹ́ kó ló wá bá fún lẹ́mí gígùn àtàlàfíà tó máa fi lo ilé náà kó máa ṣe lópin oore fáwọn tó kù náà. Ọlọ́run bàbá alábìámọ́ ààyè ló wà.
3: Wo ẹ̀mí ìsọjí yẹn ṣì wà ní ara mi ò ní mo bá fi ṣe ìsìn ní ọ̀la. Ní ọ̀la mo sì ní òróró bíi 1000 tí mo fẹ́ pín fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Bọ́lẹ̀ ní dálé mo tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Ẹ̀yin tẹ́ máa ṣe sọ́fíìsì ní ìfọ̀ ní ọ̀la. Mo ti kó òróró ti yín ránṣẹ́ sí àwọn pásítọ̀. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Àdúrà tá gbà yí gbogbo ènìyàn ló máa rúbọ tì í. Ó ń lápè ní ọ̀rẹ́ ilẹ̀kùn ayọ̀ mi sí. Iyekíye lo lè fi ṣe o. Ìwọ sáà rí wípé ọwọ́ rẹ wà ń bẹ̀. ti owo owo re ma te kokoro ogo mo ma ni lojo kerin awe wari wupo gba ti temi olorun baba alabiya mo o aye lo wa
5: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
9: Nǹka wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Nǹka agbẹ́mágbẹ́.
1: Well, 89.3 FM, your preferred wholesome radio.
10: Good morning. Here's the headline news on Wealth Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wealth Broadcasting House along Alafin Avenue, Oriole Estate, Ibadan. I am Toby Owoaje. President Bola Tinubu will address Nigerians on October 1st as part of activities marking Nigeria's 66th independence anniversary, with the federal government announcing a low-key program for the celebration. The federal government and the Northern States Governors Forum, NSGF, has expressed deep sorrow over death of 37 persons arrested on suspicions of illegal mining activities, who subsequently died while in custody of the Nigerian Security and Civil Defense Corps, NSCDC, in Niger State. Oyo State Governor Seyi Makinde has extended the wage award for state workers by another 3 months, assuring civil servants that the

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹni. Amen.

0: times. Trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa tà wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé ti yín lárugẹ owó owó ọ̀gá jára lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House. Ní Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 0706-16-5053 tàbí 0803509-3394. West Radio. 89.3 FM Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà. Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Tó yá lẹ tiẹ̀ mọ̀ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn. Ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi gbé àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìrere Jésù Kristi fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀gọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá di àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀ ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840-7359 tàbí Tobi 0803509-3394. Wíwàásù ìyìn rere Jésù àìgbọ́dọ̀ má ṣe ni torí pé àṣẹ olùgbàlà ni fún

onílé mobodè kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mobodè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bodè ó dẹran àmúṣẹbọ o àgùntàn bọlọjọ tó náà wọlú tí ò bodè ó dẹran àmúbọṣà kábíyèsí olódùmọrẹ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹbẹbẹ tó ti ń bẹ ká tó máa bẹ tó ní á máa bẹ ọ̀wàwàwà tó ti wà ká tó máa wà tó ní káwà náà ó máa wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yágbóyà jù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o àdìmúlà ọba òkè ọba mi ajípo ọjọ́ kúdà aṣore mọ́ṣìkà ògbéni níjà kẹrù ó máa bo níjà òbẹ́nì kan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú ṣèbí wọ̀nyí náà ló gbèjà àwọn ọmọ ísírẹ́lì ìjà lọ́jọ́ sí ó tojú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bu adágún omi pupa kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àkẹ́ nínú ilé àkẹ́ lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ̀dẹ̀ ọlà aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ ẹkùn ọkọ òkè gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmẹ kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ń bà mí olódùmarè ẹ̀rọ ń bà mí o torí pé ohun tó fi ń ṣagbára gan kò yé èèyàn ayé wà wàwà èèyàn tututu wá di àdìtú iṣẹ́ olódùmarè kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni ẹ̀rù jẹjẹjẹjẹjẹ ọba mi ẹ̀rù jẹjẹjẹ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ọba mi ẹ̀rù jẹjẹjẹjẹjẹ ẹ̀rù jẹjẹ tí ń fi ẹ̀rù lé ẹ̀rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni olójú iná alápá iná ọlọ́rọ̀ iná aláṣẹ iná gbogbo ara rẹ kìkì dá iná ni ló fi jẹ pé bó bá wò mí o mo lè pè ọ ní àkọ́kọ́ nínú iná bó bá sì tún wò mí mo lè pè ọ ní ẹ̀kẹrin nínú iná àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣìrun kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ò tóbi tóbi lọ́run ò fi gbà ọ́ ó fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́ ọ̀rá fọ̀run ṣẹlẹ̀ òfin ayé ṣe àpótí ìtìṣẹ́ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀ ó ti di májẹ̀mú láàrin èmi àtọlọ́run ni bó ni wọ́n ṣe gbóhùn mi sórí afẹ́fẹ́ tí wọ́n ní kọ́kọ́ ṣèbá olódùmọ̀rẹ̀ ó bà mí tó lọ̀rọ̀ ìwọ ló fọ̀rọ̀ sí mi lẹ́nu ọ̀rọ̀ tó ti wà kọ́rọ̀ owó tó máa bẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ la dá ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ kan tá a tún dámọ̀ o kábíyèsí rẹ ọlọ́run àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í bó bá wọ̀ ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wọ̀ ọ́ ó ti tẹlòmíì tí ò sì bàbá ńlẹ̀ tí ó pè ọ́ lè rè ìwọ lò pó tó gbé ẹ̀mí mi rò ó ìwọ lọba tó lẹ̀mí mi kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ṣèbí láyà àjẹjọ́ ń gbà mò ń dágbére lórí ètò yìí oníbó bá tún dùn ní kájọ pàdé ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọ́ ó gbìyànjú ẹ̀ ni o àbámudá ọlọ́run ọba mi òkè ló bá ń lò lóǹtẹ̀ ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ́ sóní tí mò ń sọ̀rọ̀ ẹ̀yìn kọ́ yìí ọ̀pọ̀ òjò ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni àní lára àwa tá a kù àwọn kan fúnra lára tí wọn làwọn ń tọrọ kú fúnra wọn ẹ̀yin wá ń bẹ mí léèrè pé kí ló dé tó erí bẹ́ẹ̀ mo ti máa ń sọ fún yín kò yé mi náà àmọ́ mo rántí ọ̀rọ̀ ọlọ́run o olóhùn ó ṣàánú fẹ́ni tóhùn ó ṣàánú fún àjẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì west radio 89.3 FM ìṣọ̀lá àti gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú ọlọ́run darí gbà o ewúrẹ́ ní ń wà lápàtà mi bí ikú kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wà lápàtà mi bí ikú rọ̀run ni ìwò tọ́mọ ẹ̀dá yé ń wà òdì òkè òní bí ikú dálá orí ẹ̀yẹ ní kẹyẹ yọ o ẹni afẹ́ la mọ̀ àmẹ́ tí ń fẹ́ ni bábà mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́
ugba ponpo lowo ni ponpo o fi form o ni ponpo lori popopo toni ponpo gbodo soro toni ponpo gbodo gbin ka bi esere olohun ka bi esere olohun ka bi esere olohun olohun oba mi ibare o ye mo gbe ori yin soke eyin enu ona ka gbe yin soke eyin lekun ayeraye o oba ogo lo fe wole won bere pe ta ni oba ogo yi oni oluwa to le to si ni agbara ni oluwa to ni agbara ni ogun ani egbe ori yin soke eyin enu ona ka gbe yin soke eyin lekun ayeraye oba ogo fe wole ni ta lo ba ogo yi olu awon omogun o na lo ba ogo to e ka aro gbogbo omo Nigeria e ka aro ni le loko leyin odi ni gbogbo ibi ti afefe kan ni nfe de lo ro tuni mo ke omode mo ke agbalagba mo koyun nu mo ke ase ti gbogbo eyin otokulu ilu patapata mo ke yin o eyin lade lade mo sifi la fori ade o eyin orun ileke ase ni pele o tori pe adase ni humo iba o ni humo to se alafia ni mo tun ba yin lo ro tuni ara o lebi ode otobi etuku amojuba wa lori eto wa eto yi gagede oselu yin o na to la gede yi o ati gbe oko hun de oko Nigeria e yo atun je ka jo wa oko hun ni rere mu lo ro tuni ah, oko Nigeria re lori agbami ko gbodo re sori omi lo fi je wipe se ke ma ton yin eh bi Nigeria yo ba ni baje ajo se gbogbo wa ni bi Nigeria yi bi o ba ri be se fe ko ri hun se ke ma ton yin eni se se o bi Nigeria yi bi o ba gunle si ebo ti ogo ah Eda kan ajo gbaru ko ti ni eyin ko yi agbajo wo la fi so ya ajeje owo kan o gbaru dori to gagede oselu tuti bere lo ro to ni o bale bi ara dede sori ikani West Radio 89.3 FM olugbe mi go moto so yin na ni your radio apostle arogbo lo nbi eni rogo olu yin re o omo ya adua nkan le ikun yen kokoko lo ro tuni nje loruko gbogbo awon ta jo mu eto yi wa se ti gbo yen latori awon alase ikani ta wa yi awon oga oga ni abala ikako kan eri oseji oni olowo button fun sa ta wa yi o ati gbogbo awon ta jo mo dase da opolopo ti gbogbo e ti o fi ma lo ni serere werere gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ò ní mò ń kí yín káàbọ̀ sórí ètò gbàgede òṣèlú your radio apostle is here again ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ hun ó jàre ẹ̀ kú

0: tọ emi mọ ilu kan o ilu ti mo nso e ilu arire mose oni won pe e yo a je ka jo rinrin ajo lo si ilu yo keyin na wa lo wo on to sele nibe sebi won so wi pe iroyin bayi ko to afojuba eyin na wa lo foju yin wo ki ohun ti mo nso ko le ye yin daada o ya o fere gege o direre mu ohun mo bale si ilu arire mose o bi mo se de enu bode ilu ohun atagun to koko fe si mi o si je kin loye wi pe ilu ti mo de yi ilu olola ni ewo atagun tin fe si mi lati ila orun iwo orun gusu atariwa atagun ohun lo tutu dododo yi lara mi ha ilu olola re o ilu ti san fun wara ati fun oyin re o ki ani mo dase wonu ilu ohun si kato wi kato fo ni mo ti ri atagun mi ti nfe si mi o iro atagun wo to aleleyi olohun oba ha ngba ma ri omode ti mo ri agba nise ni won gbe omi loju retirete mo sumo won o mo bi won le re pe ke ani npa yin lekun ni ilu ye omode lo koko da mi lohun o ni awon o mo nta won se o ti o darija won tori pe awon wa ni owa awon o wa o awon de oba awon oba awon tun rin sasasa awon de fona fonsu awon o tun ri suko wale abesi olohun oba e wa wo bi omode se nfo we soro ha ade won ti ba lokun nilo arire mo se ara orokun ara ora de mo omo eleran itin jegungun o nilo arire mo se mo ti ro ma laso ti nwa kisa akiri igboro won a sumo awon agbalagba won mo bi won le re pe ki ani se yin ri nigba won fi tese wonu ilu ye atagun to fe si mi atagun re ni kin mo wonu ilu yin si awon orubuku buku ni mu mi ni pologun gba wole gan ha nigba ta gba lagba inu won tenu boro koda be eyan ba jori ahun koni mo gba ti omi yo mo bo loju re oro tara bi koko so fun mi ni pe awon ni ororo aje o amo ororo aje ko gbe awon o le ororo aje won la won ni mo ni so ti gbe ni o fi gbe yin ni won ni ko fi gba kan gbe ri o mo ni ke ani an se yin ri won ni ororo aje eyi tolohun oba oke to fun awon ni se la won kan rogbo kule lori ti won se to fi ni awon lara won ni on tolohun fun awon gege bi ororo aje to ye ko mo de atagbalagba won ko fi mo somira ko fi mo gbadun ka won o mo gbadun bi iranu sugar oni se ko won o mo tan mi po lemi o fe tan oni njenje mo wi pe ororo aje o ti di goolu ma won lowo kuda won fi nfe ni awon lara ni ha o mi se n po loju mi oni kilo ati so fun mi oni nile yi awon ni awon ohun alumoni nile to po lo janti rere oni awon lawon ni goolu mo lanu ito se n kan lenu mi mo le ni goolu o lawon ni oni bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ oni ṣùgbọ́n o ìyà ni wọ́n fi ń jẹ àwọn ibẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ti wù mí gbọ́. Mo ní kí àwọn fi ń jẹyin, àwọn wo ní fìyà jẹyin gan. Wọ́n ní àwọn tí ń bá wọn tukọ̀ ni. Mo lọ́kọ̀ wo lẹ̀ ń wà, mo lọ́kọ̀ ilẹ̀ yìí náà ni. Ibẹ̀ ló ti wá wù mí láti bí wọ́n lè rè pé ẹ dákunṣe ẹ lọ bá ńlẹ̀ yìí. Wọ́n láwọn lọ́ba o, ẹ lọ́ba. Ẹyin bẹ́ẹ̀ bá ti lọ́ba ọ̀rọ̀ yín ti dayọ. Wọ́n ní kò di ayọ̀ kankan. Wọ́n ní wọn ò bèrè ọkọ ọba àwọn ni. Ó ní ẹ sọ̀rọ̀ fún mi ń bùlá. Wọ́n lọ́ba àwọn gangan ni àríníṣe ni. Ọba yín láríníṣe ni. Ṣé ẹ mọ̀ tún mọ̀ nǹkan tẹ́ ẹ ń sọ yìí? Ọba yín ní rí yín ní tún ṣe yín. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ṣé ẹ láwọn ìjòyè? Wọ́n láwọn ilé náà pọ̀ o. Wọ́n láwọn gan ni afàìmọ́niṣe ni. Àwọn ìjòyè yín afàìmọ́niṣe ni tún làwọn náà. Ó dáná àwọn bálẹ̀ bálẹ̀ yín kọ́ o. Wọ́n láwọn gan ni àṣenitán bànidárò. Tọ́, mo wá mọ ibi tá a ti ń gbàdúrà fún wọn báyìí. Gbogbo èèyàn tẹ́ ń gbọ́ mi, ẹ yóò abá mi tẹ́wà dúà. Gbogbo èèyàn abiamọ ayé àtẹ̀yìn abiamọ ọ̀run. Ẹ bá ń sàmí àdúà wípé nílò àrèrè mọ́ṣe. Gbogbo ẹnikẹ́ni tí ń ni wọ́n lára, kọ́lọ́hun ọba òkè kó bá wa ni wọ́n lára. Ẹ̀yin abiamọ ayé, ẹ̀yin abiamọ ọ̀run, ẹ dẹ́kun ẹ mọ́ sùn. Àní ní ìlú àrèrè mọ́ṣe. Gbogbo àwọn tí ń pọ́n wọn lójú, ọlọ́run ọba mi òkè bá mi pọ́n wọn lójú. Àwọn ọmọ ológo rẹ̀ ò ní ìlú àríre mọ́ ṣe, wọ́n sì ń fi ẹ̀tọ́ wọn ń dùn wọ́n. Ọlọ́run ọba ọlọ́jọ́ ò ní akọ̀mọ́tò ṣìkàlẹ́yìn. Gbogbo àwọn tí ń fi ẹ̀tọ́ àwọn ará ìlú àríre mọ́ ṣe dùn wọ́n. Ìdájọ́ tó ṣe fún Fáráò lọ́jọ́ sí, ọlọ́run ọba mi òkè bá mi ṣe fún wọn o. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀rí lókù tí ó gbámù. Gbogbo ẹni tó wá fẹ́ràn wọn. Gbogbo ẹni tí ń ro dáadáa kò wọ́n. Gbogbo àwọn tó bìkítà nípa gbogbo ará ìlú àríre mọ́ṣe àti àwọn ọmọ wọn àti ìran tí ń bọ̀. Ọlọ́run ọba mi òkè. Gbogbo àdúrà wọn bá ń gbé wọlé àṣẹ. Gbogbo àwọn tó fẹ́ràn wọn láti mára tù wọ́n. Ọlọ́run ọba mi òkè bá mú wọn débẹ̀ ní ìlú àríre mọ́ṣe. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o. Kí èyí tó bá jẹ́ tó ń kálukú kó máa bà. Óyá mo tẹkọ̀ létí Nàìjíríà yá. Torí Nàìjíríà máa wù mí wá. Ìlú àríre mọ́ṣe ó tiẹ̀ ti asú mi. Ó sú mi kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù mi ojoojúmọ́. Ó ní eléhùn ní ń pariwo lé mi lórí. Bá sì sọ pé kí n lọ fún ní òróró ìtura rẹ̀. Òróró ìtura ní ìsìn bó tiẹ̀ débi wọ́n ti ń ta òróró ìtura láwọn abúlé ta ti ń rà. Ìjẹ́ ta òróró ìtura fún mi o. Wọ́n bá sì lọ mú Kóngò tí wọ́n fi máa ń bá wa wọ̀n. Kóngò kan wọ́n ni ó mọ̀ tó ti gbówó lórí. Torí pé mo fẹ́ fún kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù mi ní òróró ìtura mú kó lè gbé mi fò. Tó ti gbówó lé Kóngò kan lórí. Onítọ̀ bóyá Nàìjíríà níwọ̀n àmọ́ gbé báyìí lọ́dọ̀ olóyè lẹ́kan sán ní. Torí pé ìbẹ̀rùn ó dàbí èpò dùn mi bá ti ń rojú olóyè lẹ́kan sán ní báyìí. Àti Túndé àti Ibro Ìdòwú Nàìjíríà mọ́ ń wù mí wá. Pé bó bá tiẹ̀ ṣe Ìdó lọ́dọ̀ Ibro Ìdòwú ni wọ́n mú mi lọ. Wọ́n mú mi lọ ọbẹ̀. Wọ́n ní nǹkan sẹnu rí ń bẹ̀rùn. Bá sì ṣe pé lólùyọ̀lé estate tí olóyè lẹ́kan sán ní ń gbé ni tàbí ní Bódìjà estate tí Túndé ń gbé kóun náà mú mi lọ́bẹ̀ ká mọ́ gbé bẹ̀. Eléhùn ti dùn mọ́ mẹ́nu. Olóyè lẹ́kan sán ní mo dé ba yín lálejò láàárọ̀ yìí.
1: Ẹ káàbọ̀. Mo yẹ fẹ́ ní kí n bèrè bí sọ pé o jẹ pò ní ṣùgbọ́n pẹ̀lú kẹta ń sọ yìí ti bá ní kí n bèrè ó máa jàbò sí. Ẹja fi ìyẹn lẹ́sọ̀ ọlọ́run.
0: O jẹ po gidi o.
1: Nǹkan tí màá sọ ni
0: pé
1: nǹkan tí ìfiri pò yàn ni wọ́n yín. Àdúrà tá a gbà fẹ́ ni. Torí kò ní wọ́n yín. Torí ibi tẹ́lẹ̀ tí ń sáwọ̀ yẹn. Tẹni pé òróró òtúrọ̀ àti wọ́n bẹ̀. Tẹ̀wálẹ̀ ń bọ̀ Nàìjíríà. Aláya ni yẹn ṣe mí. fẹ́mọ̀ tẹ́yẹ̀ bá ṣe nǹkan tó fẹ́ léwu dé àwọn ọmọ rẹ̀ ṣe mí o ṣùgbọ́n lè tẹ́yìn ń ṣe yìí àánú yóò ṣe mú aṣọ fún ìyẹn bó ti kọ́ ṣe.
0: Ẹ mọ̀ sí bá wọn lóye lè kàn sọ ni kò dáa ibi tẹ́yìn ń gbé tójú yín tutù mọ́ ló tẹ́ wá fẹ́ mọ̀ ṣẹ̀rù bàmí.
1: Àdín ni
0: irú àdín tẹ́yìn ń lò
1: ẹ́ ọdọ́ yín gan ti wá ń kó ó pọ̀ lọ abúlé rẹ̀ má ṣe àdín
0: ni yóò gbọ́ pé ọmọ ẹlẹ́ran ń lò àdín rẹ̀ mọ̀ ṣe egun ní jẹ báyìí.
1: Ok wọ́n ṣe légun jẹ. Egun ní ọ̀pọ̀lọpọ̀ fáítámìn.
0: Ṣé ìgúnlọ́ ayọ̀ wọn mọ̀ jẹ?
1: Calcium ń bẹnu egun.
0: Odidi ọmọ ẹlẹ́ran.
1: Magnesium wà ń bẹ̀ afọ yín ní potassium gan-an dánwò. Ṣé ìrẹsì ní kẹ̀kẹ́ jẹ́?

0: kẹ́ wọ́n jẹ.
1: Máa lànà àtẹ̀gùn ni. Àtẹ̀gùn ló
0: lọ. Bẹ́ẹ̀ mi ṣe dé láàárọ̀ yìí, Henry mo kọ́kọ́ rí, ní ti ń jẹ. Mo sì wò wípé láàrin oṣù kan bí n bá ríro rẹ̀ ní mọ̀ mú mi sí.
1: Aláya ni yín ṣe mí.
0: Tí ẹ fẹ́ mọ sẹ̀rú Nàìjíríà
1: bá. Dẹ̀rú báyìí, nǹkan táwa ń sọ fún yín ní gbogbo dẹ́yìn tí ń bọ̀ yẹn o. Abúlé rẹ̀ má ṣe o. O fẹ́ ṣẹ́ pẹrẹ ju ìgbà lọ.
0: Olóyè lè kàn sọ ní ìtẹ́ sọ̀hún ló ti ẹ̀jẹ̀ rántí. Nígbà mò ń bọ̀.
1: Ẹ̀jọ̀ kó ń gbé nǹkan yẹn jọ o. Èlé náà ta fún yín lọ́dọ̀ yín náà.
0: Bóyá bí pún nǹkan àti bí.
1: Àbọ̀ àbí wà
0: bọ̀. Pọ́n nǹkan àbọ̀.
1: Ok. O lè kun Kóńgò kan.
0: Kò kún o.
1: Ṣẹ̀rí kan táwa.
0: Ṣẹ̀rí Kóńgò tí wọ́n tún fi ń bá wa wọ̀n lọ́dọ̀ tiwa. Wọ́n tún ti gba létí.
1: Ok, wọ́n gba létí ni.
0: Wọ́n gba létí o.
1: Bọ̀ Kóńgò ni àbí. Níbi báyìí. Mọ̀ nǹkan àbọ̀ ni. Ṣẹ́gbẹ́ mi. Ṣùgbọ́n wọn wá lo Kóńgò rárá. Ago lórí.
0: Ẹyin ò ta òróró ajé ní ọ̀dọ̀.
1: Èrò epo bẹntiró ni sẹ́ ṣùgbọ́n agolo náà fi ń wọ̀n. Agolo yẹn wọ́n ti wá jàn lámà. Fúyè lára agolo. Ṣé wàá jàn sílẹ̀ jàmà.
0: Ẹjọ́ náà o. Nígbà mo dé ẹnu bodè.
1: Orílẹ̀-èdè tí wọ́n bẹ́ẹ̀ ni.
0: Mo wá ní mo wá rà wọ́n kan. Wọ́n fẹ́ máa jà. O ní kí ni
1: ó fa
0: ìjà yín o. O ní òun gbé ọ̀kadà ni o. Wípé òun sì sọ fún pé ebi ni òun lọ. Òun ò sì ṣẹ̀ṣẹ̀ mọ́ gùn. Òun sì ti mọye tí òun mọ́ ń san. O nílò òun bá débẹ̀.
1: Owó ànẹfẹsán lè ní.
0: Ló bá fẹ́ fún ọlọ́kadà. Òun fẹ́ fún ọlọ́kadà lówó.
1: Ilé òun bá ní mo ṣe máa ń fún ẹ o.
0: Ló bá fà òun padà.
1: Kí ló sọ yíkẹ́.
0: Iye báyìí ló ń sàn.
1: Owó fẹ́rẹ̀ tó ṣẹlẹ̀ lù yìí ni.
0: Lóní sọ òun mọ̀ wípé epo wọ́n ti ń tà ní àbàtà 1400. Ní àwọn
1: pa ibì kan. Àbí 1,250 lẹ́ra kẹ́yìn.
0: Èmi ti kó nílùú yé ti pẹ́ o. Mo ti kó
1: yóò jẹ́ lẹ́ra
0: náà. Yóò ti tó bi ọdún bi mélòó kan.
1: Kàbí yaba ayé 185.
0: Ẹyin
1: o. Ayé wà lọ ìgbà yẹn ojú dúdú náà yẹn. Ìgbà yẹn àwọn ààrẹ dáadáa ò tí ì bí wọn ti gba pò náà yẹn.
0: Kàbí ìṣòro
1: náà yẹn. Àwọn ààrẹ burúkú lọ́wọ́ lórí pò náà yẹn. Náà ṣe ń ta ni 185.
0: Àwọn ààrẹ tó dá ti dé báyìí.
1: Àwọn ààrẹ tó dá alájùbáríkà ti dé báyìí lẹ́sẹ̀rẹ̀ ni wọ́n fà.
0: Ọlọ́ṣẹ́hùn ọlọ́ṣẹ́hùn ọlọ́ṣẹ́hùn sórílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni
0: bí wọ́n ṣe dé tán.
1: Àwọn ààrẹ tẹ́gbẹ́ torí tiwa náà ṣe wà ń pò. Wọ́n ti pé 185 yẹn ò dáa. Pé yẹn ò dáa kò dáa.
0: Àbí wọ́n rí pẹ́ lówó lọ́wọ́ ni.
1: Wọ́n ti fún wa lówó.
0: Owó tẹ ní kó mọ̀ bá máa jẹ́ra
1: sí wọn. Kó mọ̀ bá máa bu. Wọ́n mọ̀ pé ká máa rí ibi iná sí. Tẹ́lẹ̀ máa wo epo nìkan náà fowó ra náà bí o.
0: Iná ọ̀fẹ́ lẹ́nu.
1: Iná ọ̀fẹ́ là ń lò. Sukúù ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́, hospital ọ̀fẹ́. Pé epo yẹn nìkan ṣe máa ná yẹn lórí 15. Pé kò yẹ kó níyìn lára. A dẹ̀ complain torí àwọn ààrẹ dáadáa la ni. Ẹyẹ yẹn wá ẹkúlé. Ọ̀rẹ́ yìí olólùfẹ́ yìí ọ̀rẹ́ láti kẹsẹ̀ nínú kí yìí láàárọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bọ̀. Ọ̀wẹ́ ọ̀rọ̀ la fi máa ń wọlé. Kókó ni pé Nàìjíríà orí òtura náà bá bulẹ̀ lórí. Èyí tá a gbé wa fún yín láàárọ̀ yìí bí tọ́pìkì mẹ́rin ni ṣùgbọ́n ẹyọ kan nu mẹ́rẹ̀ẹ̀rin yẹn gan wákàtí mẹ́ta ò tó. Ṣùgbọ́n a ṣe tá a bá lè ṣe láti fọwọ́ bá mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Olóyè Akíntilé ọmọ ni wọ́n sọ̀rọ̀ kan lánàá tẹ́ pé tílé àdẹ́dẹ́ fi ṣú mọ bóyín kiri ni.
0: Àpèsọ̀lọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ ayọ̀ ni.
1: Ọ̀rọ̀ ayọ̀ ni. Torí bí a ṣe ní àwọn analyst tó jẹ́ pé wọ́n wà lápá ọ̀sán tó ń ṣe dáadáa fún Nàìjíríà.
0: Ok.
1: Náà lọ́la àwọn analyst kan ní apá òsì tí wọ́n ń ṣe dáadáa fún Nàìjíríà.
0: World and opposite.
1: Ládàlẹ́ ayé olóyè. Wọ́n láwọn kan wà bí kan pé àtijọ́ yìí tá bá ń kilẹ̀ báyìí tá bá bẹ̀rẹ̀ sí ń gbá àjára àbúkà analysis dé. Láwọn máa ń dákẹ́ fún wọn tẹ́tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n pé pẹ̀lú ògùn ọlọ́run pé bẹ́ẹ̀ náà wọ́n ti gbó oríṣiríṣiríṣi wọ́n láwọn kọlu ẹni yẹn jẹta pé gbẹ̀yìn gbẹ̀yìn ó dákẹ́ fáwọn rẹ̀. Ọba ńlá lọ́lọ́run lánàá ẹni ẹnìkan tún pè mí lórí fún. Lánàá lánàá yẹn mo tún pàdé ẹnìkan ojú koro ojú ilé rẹ torí àwọn kankan tó ń ti ń gbọ́ lẹ́nu mi. Pé òun wá gbé lọ ká àwọn kan mọ́ léṣẹ́. Àwọn kan tó máa ń dákẹ́ fún àná yẹn wú commendation mẹ́ta mo gbà lánàá yẹn.
0: Kàbíṣọlọ kàbíṣọlọ.
1: Olúwa dẹ̀sọ́ bí nǹkan táwọn ti ń gbọ́. Máa la fi takù. Àwọn kan bọ́n dẹ̀ dákẹ́ fún àwọn rẹ. Ní èní ilé ni ìyẹn wá ní slate kò yọ. Ẹnba ní báró kò yọ.
0: Kàbíṣọlọ
1: ẹ ṣẹlẹ̀ kí ọ ni.
0: Tọ́ ẹyin ẹ ṣeun olóyè dé kan sọ ní.

0: olofi je wipe se ri oro Nigeria yi in teyin o ba ti mo ko mo ni o anilo imo imo sire awura ni emi sakiyesi nkankan lorilede Nigeria papa ninu eto isakoso orilede yi eyi ta gbe wonu oselu Nigeria e ri pe eyin te mo ndo wa da lori eto yi awa feran ka mo tu ni yebeyebe oro oselu Nigeria tori pe anise imo wura ni nigba miran ewe be ba gbe alejo wa won o so tenu won won o ko nbe e bi won le re won o si lo amo oro gbagede oselu ti wa yi a fe fi si awon omo Nigeria loju ni ilana ati tun eto ba se yan awon adari sipo lati tun se be ba wa le mo tele wa daada se ki ma to yin se ri idibo 2027 ti nbo yi e le sasise a fe to ba fe sasise fun ra e ni o se o mo tun fi da yin loju te ba ngbo eto gbagede oselu yi daada ni 2027 le e ma dari rere e mento ye ke dibo fun to la ro to ni gbegede o gbina o ala re ojo agba yin ka o gbe nkan amu pepe yo gbo mopon e mo agbagbe awa iso lo selu o awa o si gbe to yi kale lati gun bana oloselu kankan leso awa o gbe eto yi kale lati taere si aso oloselu kankan lara se gbo mi daada bana oloselu kankan eto yi ki se lati gun leso eyan fun egbe oselu se wa ri fun awon oloselu eto yi ki se ere lati ta si won lara o baba wa n soro eyin to je wipe nigba miran ewe be ba gboro to tutu eni fe fi eti gbigbona gbo abeyin e bere omi lowo wa alomi lowo aba yin fo mi won ke le gboro wa daada kini mo ro ni gbolohun ni wipe un ta ba so ti o ba ti ye yin e bere bere a salaye fun yin o ni tun mo pe be ba fe ti gbona gbo aba yin fo mi won to emi a ma ro gbolohun bi eni ro goolu n temi ni oloye le kan so ni
1: eyin le ti e nice die
0: ke le so
1: eyin nice die mi ni fo mi won de ma ju block ni ju block si re ti
0: se mo wi pe e ja sa se ba e ja se ba e ja se
1: apostle yin
0: apostle mi emi ti gba pe
1: okay
0: mo si n kojo ojo
1: network ti mi si
0: eyin e ti igbohun to oya o e ja se bayi won ni ohun to ba dun ni po loro e ni edakun e ja fi etegan kun ayo tegan ko nbe e ja gboro oselu kale bayi e ja gboro eleya meya kale bayi e ja gboro elesin mesin kale bayi e ja duro bi omo Nigeria ti o gatan e ja duro bi eni ti e so loselu e ja duro gege bi en ti eje nbe lara re bi en to mi nbe lara re e ja duro bi en to na nsise to si nbe olohun pe ah bo nse nsise yi o kun o gbe nkan rere se laye e ja duro bi en ti o waye to bi olohun to gbori e mu pe olohun oba oke dakun mo je mi na o si won waye je ngbaye se rere e ja wo tun sele Nigeria baye ta ni okan afẹ ti o ba se abosi tabi ti n je ni de abosi oro epo bentiro e dakun ta ni okan lorilede Nigeria se bi won la wa la lepo ni se ba wa la ni bentiro ki a lo de to mo eleran wa ti wa n jegun ki lo de to mo alaso wa ti n wa kisa kiri igboro eto idibo ni si tun bo lookan yi gbogbo wa la si n so wipe ewa o ewa dibo fun wa a ba yin tun se ki lo de o lati ijo ti won ti n to wa wa pawon o ba wa tun se ti won ri tun se kini bembe gan kini bembe ti o ku nbe gbogbo won ni n to wa wa lati ijo yi egbe alata ti wa egbe elepo ti wa egbe oniyo ti wa koda egbe oru wa oni iru wo lo nbe iru pete nbe eyi te ba fe ni e je asise be atele won o iya wa nje omo Nigeria oselu lo tun ti gbode yi gbagede oselu re oloye ne kan san ni ki lo de te ko won
1: e seun atokun mo se so eni yi analysis be lecture be analysis
0: o ye sa wo
1: orisirisi pe mo ti gba Mr. Best ni orisirisi ni pe ki ma lo ka kiri radio ki ma mi na ni se ti mo nse mi de le sinu meji ni kan soso so ko mo fe so la ro yi mo ka yan ko sile
0: to e mu bairo ati we yin o
1: won de ma me ka kiri ka ma so pelu igboya tori pe awa o a le le maro fun won ile to mole ni bayi mo to kereju ten fowo ra Nigeria 14 ni 1400 naira she e ko wa ni pe ko ye ko wa nbe
0: 1400
1: only 15 la ma pa kan Nigeria
0: bisio
1: tori eko awon to nbe ole eko na ngbigba Dangote to nta ti Nigeria eko lo tin fo kan to gbe de Abuja kan to gbe de Kano kan to gbe de Sokoto kan to gbe de Maiduguri kan to gbe de Eket kan to gbe de Calabar owo ti Maiduguri e toro fe kan ma gbe de be Olorun mo wi pe ida 98% nkan to fa ta federal ni won fo yan federal government ni
0: ta fi ra won fo
1: federal government ni
0: federal government
1: be ni ijoba papo
0: oluja mo re pe won fo
1: be ni
0: e sa wo
1: ida meji to ku o wa la ni Dangote atawon to gbe wole
0: ah
1: ki lo sele gogan won ni won ja ni Iran America Iran at Israel won ni won ti Strait of Hormuz ni ona ti awon Saudi Qatar Iran Iraq to won gba gbe o jade to fi kan Kuwait ida ibo to de n jade me yen loju won lo si bi ida ogun epo to won lo ni oja agbaye to ba ti di pe 20 ja ninu 100 itoku yen o le ma le lo kari mo tori awon ti won ra 20 yen tetele wa fi sibo mi kodun so ye yin
0: o
1: awa di pe tele bo ti awon to fe ra oja to ba ti po ju oja to ba le lo oja ki wo kini yen ma won ni sugbon iyen fun orilede ti ko ba ni epo
0: orilede ti o ba le
1: ti o ba ni epo
0: ni Nigeria sa le epo
1: ya pa epo lo wi rere Nigeria
0: eyan omo Nigeria e mo di oro yi o
1: fun awon ti won ba lepo ka se ni alaye pe Germany bayi orile Germany o ni epo ile Gẹ̀ẹ́sì o lepo ile France o lepo bo se di epo won yin won ri bi sasi o ba lati de ba joba won ona meji le gbigba ala oko ni meki joba won la won fe da se tara tara pe amo yi teyan mo lu npa e ma ra ni eti e ke ma ra esan ye bayi aba yin sin to ku àwọn ìjọba ìlú tí wọn ní epo ṣe yẹn rẹkẹrẹkẹ àwọn ìlú tí wọn ní epo wọn ṣe yẹn rẹkẹrẹkẹ
0: wọn á wá ọ̀nà ìrọ̀rùn
1: fún àwọn ọmọ ìlú ìyá àwọn ìjọba tó wà nípò torí ọmọ ìlú
0: àwọn tí ń ṣe ìjọba lélùú lórí tí wọn fẹ́ràn ara
1: ní ìlú tí wọn ní epo mo ń sọ fún yìí àwọn ìlú tí wọn ní epo èyí tó wo epo tí wọn jù ń bẹ bíi Saudi UAE United Arab Emirates pẹ̀lú ògo ọlọ́run kan tó ń tàn bẹ́ẹ̀ gan kò fẹ́ẹ̀ tó ti nàìjíríà tó bá ti wá ṣẹlẹ̀ bó súnmọ́ ti nàìjíríà ṣé iye tí wọ́n ń gbà lówó oṣù bẹ́ẹ̀ yẹn ni nàìjíríà sọ fún àwọn òṣìṣẹ́ kò jọ ara wọn.
0: Wọ́n ti fìkan dí kan fún wọn.
1: Wọ́n ti fìkan dí kan so that kò ní pa yín lára. Owó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ lónìí báyìí ní UAE ó máa ra fún tàǹkà lélẹ̀mẹ́wàá tó wà sí ìrọ̀nà ogún. Bẹ́ẹ̀ ni.
0: Owó tí wọ́n
1: tí ó ṣiṣẹ́ ń gbà òṣìṣẹ́ tó kéré jù á ra fún tàǹkì bíi ó kéré tán bíi 15 lóṣù kan ṣùgbọ́n ní orílẹ̀-èdè tiwa 70,000 ra fún tàǹkì
0: lónìí. Sẹ́ẹ̀ ní físà abẹ.
1: Ẹ o ti ẹ̀ pẹ́ láti dípẹ́ nílẹ̀ tó mọ́lé ní yìí o fún 70,000 tó jẹ́ mínímọ́mù ìdí tiwa kò ra fún tàǹkì epo ní UAE. O ra o le 15 Saudi tẹle Saudi is 800 per liter.
0: 800 per liter.
1: Benim. Àwọn olùbíjì mú sọ yí wọ́n lè po bí Nàìjíríà náà ní 800 di Saudi tẹ́ fẹ́ ra 50 litres 800 yẹn bẹ́yẹn bí 40,000 nìyẹn ẹ máa fẹ́ ra 50 litres. So ní Saudi nílẹ̀ tó mọ́lé ní báyìí minimum wage wọn bẹ̀rẹ̀ 1.4 million ló já sí náírà.
0: Ohun mi ń gbọ̀n o.
1: 1.4 million naira.
0: Òṣìṣẹ́ tí ń gbọ́ owó
1: oṣù tó kéré jù. Ní Saudi Arabia.
0: Èló lẹ pé.
1: 1.4 million.
0: 1.4 million.
1: Tí 50 litres bá jẹ́ 40,000 lọ́dọ̀ wọn. Ṣé ń gbọ́ mi sá.
0: Olóyè lẹ́kàn sọ ní.
1: Bàbá.
0: Minimum wage mo fẹ́ tún.
1: 1.4 million ní Saudi Arabia lára rẹ̀.
0: Kàbíyèsí ọlọ́run.
1: 40,000 ní full tank. Tẹ bá ṣe mẹ́wàá 400. Tẹ bá ṣe full tank 20. 800,000. Tẹ bá ṣe full tank 30. 1.2 million about 20,000 ṣe wọn lẹ́wọ̀. Ẹgbẹ́ yẹn ṣẹgbẹ́ orílẹ̀ tó jẹ́ pé full tank salary oṣù kan ò ra full tank ẹ fi lẹ́ bẹ́ẹ̀.
0: Sáwọn náà lépo.
1: Wọ́n ní epo. Kẹ́ẹ̀dẹ̀ máa wo
0: ìrọ́
1: tí wọ́n pa Saudi Arabia.
0: Àníbi tí full tank minimum wage ò ti ra full tank.
1: Federal Republic of Nigeria. Naija náà ń pebí. Naija area. Ilẹ̀ Nàìjíríà ọlọ́mọdé Nàìjíríà. Bí mo ṣe ń sọ lọ bàbá mi. Ó ní ọ̀kan tán pàkiri bẹ́ẹ̀ mo ṣe ń kàwé máa mú báírò àti sílẹ̀tì láàárọ̀ yìí. Wọ́n á ní wípé OPEC ló fà á tébo fi wọ́n. Pé international market ló fà á tébo fi wọ́n. Ǹjẹ́ yìí mọ̀ wípé àwọn orílẹ̀ tí mò ń kà fún yìí pàápàá jùlọ Saudi. Venezuela, Iraq, Iran, Libya, tó fi kan Nàìjíríà, gbogbo wọn ló wà ní OPEC. Saudi wà l'OPEC, ó ń ta epo tiẹ̀ ní 800. Nàìjíríà wà l'OPEC, ó ń ta epo tiẹ̀ ní 1,400. OPEC dẹ̀ ló fà á tébo fi wọ́n, tàfin rẹ̀ bo ní 1.5 fún Nàìjíríà. Ṣé ṣe OPEC ni?
0: Kàbíyèsí.
1: Ẹ ká máa mú wálé. Angola ní ilẹ̀ adúláwọ̀ ń bíbá yìí nílẹ̀ tó mọ́lé ní báwọn ọ̀rẹ́ epo ní 500 naira níbẹ̀ tá ṣe sí náírà gbogbo tí mo ń fún yìí náírà ló já sí o.
0: Wọ́n rí epo 500.
1: Bẹ́ẹ̀ ni Nàìjíríà dẹ̀ ní epo jù wọn lọ. Ìbí yẹn ti ẹ̀ sì ga. Àwa fún yín láwọn orílẹ̀-èdè kan ṣe tẹ́wé tẹ́ bá gbọ́ ẹni pé rọ̀ mọ́ pa ṣùgbọ́n ẹ̀yẹ wọ́n lọ́ ṣe kọ̀pútà nìyẹn wájú yín. Ìdààmú bá wọn ní orílẹ̀-èdè Venezuela. Trump yàbò wọn ṣoríṣiríṣi kódà ó gba epo wọn ó dẹ̀ yẹ ó fi ń sọ fi yan gan pé epo Venezuela báwọn ti gbà báwọn ti gbẹ́sẹ̀ lé. Síbẹ̀síbẹ̀ nílẹ̀ tó mọ́ láàárọ̀ yìí ǹjẹ́ yín mọ̀ wípé ní Venezuela láàárọ̀ aláàárọ̀ yìí ṣé kí n parọ́ kan fún yín bàbá.
0: Ó yẹ sọ́ọ̀bù.
1: 46 naira náà ta epo níbẹ̀.
0: 40 what?
1: 6 naira.
0: Wọ́n dẹ̀ tá a bá ṣẹ̀ṣọ́
1: ní. 6 naira mo sọ fún yín bàbá.
0: Ibìkan bẹ nínú ayé yìí tí wọ́n ń tepó 46 naira.
1: Ẹ máa fọ́ láàárọ̀ ẹ ní sùúrù bàbá.
0: Kàbíyèsí ọlọ́run.
1: Venezuela yẹn mẹ́mbà OPEC ni wọ́n. Mẹ́mbà OPEC ni Venezuela yẹn o. Nílẹ̀ tó dẹ̀ mọ̀ láàárọ̀ aláàárọ̀ yìí bàbá mi wọ́n ń ta epo bẹ̀ ní 46 naira.
0: Per litre.
1: Per litre. Kódà láàárín 41 naira sí 46 naira ń bẹ̀rẹ̀. Ìyẹn nìyẹn. Bàbá Emi kan lẹ ní. Ẹ calm down, sir.
0: 46 naira.
1: Bàbá ẹ̀ tí gbọ́ kankan. Ní Libya tí ó jìnà sí wáyé báyìí, tó jẹ́ pé ní jail ló pín wa. Torí pé kódà wọ́n ń jagun bẹ́ẹ̀. Nílẹ̀ tó mọ́ láàárọ̀ yìí ní Libya, ṣé fẹ́ mi tán tẹ̀gbọ́n bẹ́ẹ̀? 31 naira. Per litre. Palita. Wọ́n wá ti wá ń lọ káàkiri pé Iran ló fa Iran ló fa ogun Iran ló fa ogun Iran ló fa. Àbí tí Iran bá fa láti jìnà jìnà tí Iran kọjá Saudi
0: Arabia. Wọ́n ta epo ní 31 naira per litre nínú ayé yìí.
1: Bàbá ẹ calm down sẹ́ẹ̀ múlẹ̀ tí gbọ́. Tí Iran bá fa. Tí Iran bá fa tẹ́gbó fi wọ́n Nàìjíríà. to ba sele pe Iran lo fa lati jina jina to ba lo be yen ra amo ko ti mo so o koja UAE o koja Saudi yen Iran to ba be lati jina rere yen le bo ti wa fa to fi won de ori 1500 ni Nigeria o kere tan o ko do da de ni 15000 naira per liter ni ra abi to ba le jina to be yen to le fa te bo fi won igba to fi dori 15 ko do de ni 15000 to long shaking satan te gbo be fun yin mo ba joba won ga lati jo yi mo mo won ga fun won ni sugba aro yi mo fe so bo siri gele gangan gangan se fe gbo
2: eyo
1: 9 naira dan te gbo be
0: ni bi tu won ni
1: wahala ti sele 9.9 kini kan naira ko wo 10 naira sa
0: pa
1: liter jala kan to de tun ma pe
0: apisi olorun
1: 9 naira ti o to 10 naira ni won tan be Venezuela mo so fun le kan mo ni between 41 and 46 naira ngba ti wahala Trump ba won se ta ni yin tele tele 5 naira nan ta omi pure water o won ju petrol lo ni Venezuela tele tele
0: kini na Olorun fun wa ni ko yo mo
1: e wa gbo mi baba
0: eh
1: ni orilede America owo epo pe orisirisi ipinle si mile na fi nta tori awon ijoba papa won ti yoko se subsidy won ti yo opolopo tax tawon le se to se epo ni America san aye ti wa lati je ko epo wale agbarijopo awon ipinle emi ti mo fe soro yi emi ko mo so IMF lo so won ni ni odun 2022 be laarin ijoba papo l'America ati awon ijoba ipinle l'America pe owo to nlo si bi $750 billion na fi se subsidy fun awon molu ko mo ba awon lo lede ti won $1 billion ni je le to molu ni bayi bi 1.4 trillion lo jasi ke wa si lona 750 won fi se subsidy be kan amolu ba le gbadun fun igba akoko ninu iwe tan epo ti won Nigeria ju Texas lo
0: apise
1: igba akoko to ma sele re pe iye ti won ta epo ni America o ti won ju ti won ta epo ni Nigeria lo ni America won kin ta liter gallon na man ta gallon de riba bi 4 liter sinio
0: apise
1: o n sumo $4 sinio $3.91 ni won ta epo gallon kan ni Texas le ni bayi te ba wa gbe si egbe naira eleyi iroyin kaye fi ni ṣuda lati sọna ni igba akọkọ re ninu iwe itan ni Nigeria ti owo jala petrol kan to ma won ju $80 je lo lati 1960 Nigeria ti n je Nigeria igba akoko re ninu iwe itan ti 1 liter petrol to ma won ju $81 ja si lo nile to mole ni bayato do CBN dollar je 1329 ni igboro ni sabu o je 1390 kaakiri Nigeria de ni petrol Nigeria le ni be o wa laarin 14 si 1550 igba akoko re ti petrol to ma won ju dollar lo ni Nigeria e wa fi yen segbe ni America to epo lo n ba ran ija en to gbawo to kere ju pe ise faji ise rorun pe mi fe nira mi lara to de pe ohun lo we kere ju ni Texas le ni be ma ba $7.25 to ba bi ko fe nira lara o sise 8 hours to re sise 8 hours one sise 8 hours ni ose kan ma pa $290 te ba si yen ni ona mẹrin o je $1,160 te ba gbe yen kọlu naira o lo se bi 1.5 million
0: ko pese ona
1: e wa ka wa da bara 50 liters lan lo gallon bi ka se ni gallon bi 15 ka se pe ni $4 abi a de lo times 15 $60 ni full tank fun e to n pa 1160 ẹjọ 60 bí ilẹ̀ fẹ́ yọ nínú 1160 ó ń lọ sí ibi 20 ṣùgbọ́n ní orílẹ̀-èdè tiwa Iran àti America ń jà ní ẹ̀fí ń gbé wa mọ́ra tépo fi wa lọ sí 1500.
0: Olóyè rẹ̀ kan sán ní kẹ́ tó mọ tẹ̀síwájú ẹ rí pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan mo kàn dẹnúlẹ̀ náà ni mo ṣe ń wojú yín torí pé ń gbà míì bí èèyàn bá ń rí àwọn nǹkan kan táwọn nǹkan kan ń ṣẹlẹ̀ àwọn tí ò yóò máa ṣẹlẹ̀ yóò sì máa bàyàn nú jẹ́. Gbogbo àwọn olóṣèlú wa pátápátá ó ní à ń fọkàn kan tẹ̀lé wọn gbogbo wọn pátápátá ṣùgbọ́n kàkà tí wọ́n fi ṣe wá lóore mo fẹ́ lè sọ wípé ìdàkejì ò ní wọ́n ṣe wá ní Nàìjíríà.
1: Ìka ni wọ́n ń ṣe wá ń ká.
0: Olóyè lẹ́kàn sán ní
1: bàbá
0: ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo sì fẹ́ kẹ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń sọ wípé ohun tí ń ṣẹlẹ̀ lásìkò yìí òṣèlú wọn fi ń ṣe wípé epo tó wọ́n àwọn kan wọ́n fẹ́ fi yí ojú ìjọba tó wà lóde yìí wọ́n fẹ́ fi yí bolẹ̀ ni àwọn kan ni wọ́n wà ní agbọn ètò bá a ṣe ń gbépo jáde àwọn ni wọ́n torí pé wọ́n fẹ́ kí ìjọba yìí kó ṣàṣeyọrí òun ni wọ́n fi ń ta ń kókó bá àwọn wípé nígbà èpo bá wọ́n tó bá ní àwọn ọmọ Nàìjíríà lára wọ́n sọ wípé óyá o wàá kọ ẹrù rẹ wàá máa lọ. Àmọ́ èmi mọ̀ nǹkan kan wípé bá a bá pè èèyàn ní aláṣẹ wàá tí è ṣe àṣẹ inú yàrá àṣẹ gbogbo orílẹ̀ èdè ọba bá lórí ohun gbogbo bí n bá rẹ nìkan tó fẹ́ dà mí lágbo dàánà báyìí ní ìsìn ṣé wọn ò ní sọ pé ẹ dákun ẹ lọ bá ń gbé wá gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí ọba. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ bá ń tàn mọ́lẹ̀ sí rèé ẹ wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní bá a bá ní agbé sórí pàṣẹ́ntéèjì ẹ̀ǹ tá dẹ̀rù ẹbí ẹrù yìí rò ìjọba àpapọ̀ ni ọ̀rọ̀ táwọn èèyàn wá ń sọ yìí pé wọ́n fẹ́ fi yí ìjọba ní àgbo dáná ni ẹ bá ń tàn mọ́lẹ̀ sí.
1: Ẹ ṣe bàbá alákọ̀ọ́kọ́ ọbẹ̀ tí mo fẹ́ kí lójú òlu mọ̀ ni pé kò sí ohun tó ń láyé yìí láàrin orílẹ̀-èdè kan ta sọ wípé òun fẹ́ ṣiṣẹ́ tako ìjọba ní ọ̀nà tó jẹ́ wípé òfin ò fọwọ́ sí. Nǹkan tẹ́ ẹ sọ yìí òyìnbó tó ń perú ẹ̀ ní sabotage ni wípé ẹ fẹ́ gba ọ̀nà burú yí ìjọba lágbódà ná
0: ẹ fẹ́ dojú ìjọba bolẹ̀
1: ẹ ń bá ṣerú ẹ̀ treason ní àwọn àgbẹ̀rẹ̀ sílẹ̀ ẹjọ́ fún ìjìyà kan péré dà fún treason ẹgbẹ̀ mìíràn ni
0: àbíyèsè
1: tí ìjọba bá nípa fẹ́ ṣojú àánú gbére máa gbébẹ̀ lọ tó bá lẹ́yìn tó ṣerú ẹ̀ bàbá nǹkan ọ̀nà méjì yẹn la máa bá yí báyìí àìwá sí ẹni tí ó ń bá méjì yẹn yí ó fi hàn pé kò sẹ́ni tó ṣerú ẹ̀ kò sẹ́ni tó ju ìjọba lọ lórílẹ̀-èdè kankan ìjọba amúnimóògùn náà pé kò tó bá ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kankan ní àkókò kankan bó lè kéré mọ nǹkan tí ìjọba yẹn fẹ́ ló ń ṣẹlẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ pé kí níyẹn ò mú nǹkan tó dáa wá wọn bẹ̀rẹ̀ ṣe ní pààrọ̀ kiri máa wọn kan dẹ̀ ló wá ń di ọbẹ̀ kì í ṣàwọn ìyẹn nìyẹn.
0: Kò sí pé ọ̀rọ̀ òṣèlú ni
1: kò sí bá a bá làbá bá ẹni tó lè fi ilé ìṣòṣèlú ẹ má ẹka wá fàájìnà ẹka da padà wálé ilé iṣẹ́ ìjọba kan wà wọ́n pé ilé iṣẹ́ ìjọba yẹn ní nnpc yàtọ̀ sí nnpc kíní kan tó wà tuntun máa ń jẹ́ nnpc nnpc yẹn orúkọ ẹ̀ gan-an is nnpc retail ṣùgbọ́n wọn kì í pè ní nnpc retail wọn kọ̀kọ́ nnpc sí lára kí mo dẹ́ sọ àwọn ilé epo tó ń tepo lẹ́gbẹ̀ẹ́ títí tó ń kọ́ nnpc ẹ̀ sí lára ẹ ti rí ẹ kárí láì onúure sàdánkátà ẹ kọ́lọ̀ ń dẹ́lẹ̀ fún kọ́lọ̀ máa mi fẹ́ ayé tó wà ní kòtò mọ́rù mi sọ yọ ọ̀rọ̀ àdúrà
0: òun
1: ló dá kínní yẹn sílẹ̀ ń bá rẹ̀. Nǹkan tó ṣe dá sílẹ̀ ni pé gúlégúlé àwọn alábìlàtà epo ń pọ̀ ló wá ní pé nǹkan tí màá ṣe fún yín ni pé ṣẹlẹ̀ lọ́rọ̀ bọ̀ ni nnpc gan-an wá ṣí títí tí a
0: àwọn ọmọ wà lẹ́sẹ̀ kòkó kiri
1: láwá wà lẹ́sẹ̀ kòkó tó jẹ́ pé káàkiri nàìjíríà iye kan náà máa ta epo kò dẹ̀ sí bàbá ńlá bàbá yín nítorí wá ta epo ní NPC fẹ́ ta NPC máa dín ojú ìlú yín lọ lórí yín ò sẹ́ẹ̀tì ni
0: kọ́
1: tó ń ṣe fún wọn nìyẹn kí ni ẹ̀dẹ́ wà láti gbà yẹn títí di àkókò yìí NNPCL ń tẹpó ń ta àwọn ọmọ ìlú rò bí NNPCL yẹn pé ti NNPC iléeṣẹ́ ìjọba ni ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run wọn ti ta ta dẹ̀ ló ta bọ̀dà bọ́lá mẹ́rin tinubu lábẹ́ ìṣèjọba yìí ni kí ni ìṣẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ètò yẹn láti ayé buhari náà ti bẹ̀rẹ̀ ètò yẹn wọ́n parí iṣẹ́ yẹn lábẹ́ jagama ẹ̀dẹ́sẹ̀ kan tó ṣẹlẹ̀ fún yín mẹ́lẹ̀ kyari nínú òye tèmi kò yẹ kán gbéwọ nàìjíríà lásán yẹ kán dín ládòkè délẹ pẹlú ṣẹkẹṣẹkẹ tó nípọn tán láyé yìí ni.
0: ibẹ̀ sọ lẹ́ẹ̀ka ẹ mọ́ ni mo gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ni pé NNPC wọ́n gbé kalẹ̀ láti mú ìdẹ̀rùn bá mo fẹ́ sọ pé èmi ti lọ sí NNPC kan lẹ́nu ọjọ́ mẹ́ta iye tí wọ́n tẹ kó gan
1: ó fẹ́ ju ti
0: kì í ṣe kó fẹ́ ju ó jù lọ wọ́n á bí léèrè pé àtẹ́bẹ́lẹ́ kó ìjọba àwọn làwọn ọ̀gá wa ni ẹ lọ bí léèrè o.
1: Ní ọdún 2022 ọdún 2023
0: ayo
1: wọ́n ní wípé NNPC fẹ́ ní àwọn ibi tó ti ń ta epo sí pé wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n wọ́n fẹ́ ra àwọn ibi tí wọ́n ti ń ta epo sí nọ́mbà dẹ́ nípa wọ́n fẹ́ ra iléeṣẹ́ kan tó jẹ́ pé òun náà ń ta epo ṣe ń gbọ́
0: àtòyé
1: náà bá ní pé gbogbo ẹ̀ pátápátá pé eléyìí tí àwọn fẹ́ mú bẹ́ẹ̀ ní iléeṣẹ́ kan tó ń jẹ́ ohando
0: ohando tá a mọ̀
1: bẹ́ẹ̀ ni
0: àpèṣe
1: ni àwọn fẹ́ rà pé àwọn máa gbé $140 million fún ohando wọn wá ra gbogbo ẹta tí ń ta epo fún ohando tẹba dẹrọ tí ń gbà yẹn ìmíràn sí dáadáa gbogbo àwọn tó yẹ ohando tí ń ta epo gbogbo ẹ ti kúrò ẹtẹtàn ìtọ́ bá yà gan kú tó gbogbo àwọn ata wọn ti tilẹ̀kùn pa wọn ti jẹ́ tán wọn ti jẹ́ gbẹ ìgbà yẹn gbèsè burúkú ohando is one of the wealthiest countries companies in nigeria lónìí rẹ àwọn iléeṣẹ́ tó lówó jùlọ nílé tó mọ́lé níbẹ̀ ohando wà lára wọn tẹ́tẹ́lẹ̀ rí báyìí gbèsè hán hán náà jẹ ẹ̀dẹ́sùn kan tó ṣẹlẹ̀ fún yín wọ́n gbé $140 million fún ohando wípé NNPC máa ra ohando nígbà tí wọ́n gbé $140 million fún ohando láti ọwọ́ NNPC ìjọba owó èmi àti yín náà gbé fún NNPC fún ohando pé wọ́n fẹ́ ra iléeṣẹ́ ohando ká fi èmi àti yín ṣe àpèjúwe èmi ni NNPC ẹ̀yin ni ohando mo ní mo fẹ́ ra iléeṣẹ́ yín láti fi kún tèmi mo rẹ̀ bí $140 million fún yín bí ọyá ẹ̀kọ́ kọ́kọ́rọ́ iléeṣẹ́ fún mi ẹ̀dẹ̀kọ́ fún mi lóòótọ́ èmi àti àtọ́bọ̀ wípé mo ti ra ohando lọ́wọ́ àpòsù rẹ̀ afẹ́fẹ́ o làwa padà lọ sílé ẹjọ́ court federal high court lẹ́kọ̀ọ́ wọ́n ti lọ bu idán burúkú yẹn nǹkan tí èmi o ayọ̀nàná o àti àpọ́stélì o tèmi bá ní àpọ́stélì lónìí tàpọ́stélì bá ní èmi mú ní lẹ́yìn tí mo ti kówó fún àpọ́stélì
0: èmi ò nímọ̀
1: àníṣe aláàtúpadà lọ sílé ẹjọ́ sẹ̀ pé nǹkan tí èmi bá ní
0: o
1: àpọ́stélì láṣẹ sí
0: kàbẹ̀ṣọlọ
1: látò kedelẹ lẹyìn tí mo ti sanwó pé fún àpọ́stélì
0: kàbẹ̀ṣọlọ ta ló ni ohando.
1: Tinubu ló ń di orúkọ ẹ tó ní pé bí ọ̀hún náà ló ní bí ọ̀hún náà ló mánèjì oúnjẹ wálé tinubu tó bá dẹ̀ máa sọ̀rọ̀ lọ́tún sósì
0: wálé tinubu
1: ó dẹ̀ máa ní
0: kọ́kọ́rò pẹ́ ní ààrẹ wa
1: ẹ máa gbọ́sẹ̀ tinubu mo sọ ààrẹ sọ fún yín á ní pé ọ̀hún kú lòun ni pírẹ́sídẹ́ǹtì wa jẹ́ taba woju awon meji ko le ko so fun won tan
0: okay won jora won
1: e woju won ewe ti won
0: meji meji lo olodun da wa
1: le se meji oruko ti papo na
0: eh
1: be ni o ti wa ma lo nku o ni
0: obishi
1: e ma do
0: hmm
1: won wa ko awon osise o wa nlo
0: hmm
1: ko da lafu fun won lara won won wa ko won lo si NNPC ti jowa e gete
0: ha
1: bi awon le ba lo ma manage NNPC retail ta tin ta epo gbugbe mo yen beyen beyen awon to pe won ti lu o wa do lule awon ko won lo kon lo ma se ti ijoba leyin ti won se gbugbo iyen tan
0: hmm
1: ije won to sele
0: e sa wo
1: na ba lo court
0: hmm
1: bi NNPC ti joba yen on lo fe si wo se
0: hein
1: ti e ba de gbagbe mo ti so fun yin won ni pe nkan ti NNPC ijoba ba ni bo awon do na ti lase si won ni ben NPC joba bo yen fe si wo se e den so kokon kokon yin sin NNPC joba ti Nigeria gangan ni se nbe baba
0: adoye
1: registered number registered company no awon to se CAC to ni company ti mo kan ti mo so yi te ba dale se kale bayi won fun ni RC RC number corporate affairs commission bi number yi eyin le ni number yi te ba dodo won ko ni ke bi ruko anko so e so number yan fun yin e so number yan fun won gbogbo le se wa gbe gbogbo se yin jade ni e ti yara dua are to be like that's my padi olorun la ma ke si bi to ka ma ke a ma dan ma dun ni RC number yen je 826
0: 223 ah oroye de kan so ni e ti se wa dijina o
1: baba isere e to ba
0: paro oro oro nigeria
1: bo so la oro e be rc number e ti umaru da sile fun nigeria o to de be ko si ile bo to te bo to chi bo to diwo ti o ti se nwa yen o je 826223
0: apeshi olon
1: nigba ton ba so wi pe nnpc ti nigeria fe siwo ose
0: ha
1: mo le se so le nkan won ni pe ati Nigeria ati NNPC Nigeria
0: won fe siwo se
1: ati OVH
0: bi won ba so pe yan fe siwo se o fe
1: o fe pa yin lojo OVH ni parent company o handle
0: hmm
1: on lu gangan lo ni o handle se am ko ta ma se
0: hmm
1: o wa ni pe OVH yan pe won ma se retail lo o wa paro oruko OVH yan won se am to je bon lo ni o handle yan won wa so di NNPC retail ṣùgbọ́n registered company number ti wa change láti 826223 ti yàrá dùn àdásílẹ̀ fún wa wọ́n wá sọ di 655791 orúkọ sì dúró ṣùgbọ́n registered number ti change orúkọ àwọn directors ti change tẹ́bá rẹ̀ NNPC ń tà sí ibẹ̀ tẹ́bá wọlé tẹ̀yà sí ibẹ̀ tẹ̀rù bí ìjọba lónìí akọ mistake lẹ ṣe o.
0: Wọ́n ti gbogbo.
1: Akọ mistake lẹ́ṣe o.
0: Kàbíṣe.
1: Bàbá ńlá mistake lẹ́ṣe o. Ó ti di taládàáni. Kí ìlú má ba fura. Ló ṣe ń jẹ orúkọ tó ṣe ń jẹ lọ.
0: Ogo ti lọ.
1: Ogo ti lọ. Wọ́n ti jagun lólè.
0: Kàbíṣe.
1: Wọ́n ti kò tán.
0: Orúfo ló kù.
1: Kòrò pàǹtí ló kù. So bàtà yẹn sọ̀rọ̀ pé kí ni NNPC ń ṣe nìkan tó wà nílẹ̀ yìí. La ṣe tùpalẹ̀ fún yín pé kò sí NNPC wọn o handle ló kù. Wọ́n wá pa orúkọ wọn ló dà.
0: Olóyè lè kàn sán ní torí ìjọba àkókò. Ibi tí mo wá ń lọ rèé, wọ́n ní bó ṣà bó ba lè gbè mí, ṣe fi mí lẹ̀, ṣe mí bó ṣe bá mi.
1: Tíwájú ò bá ṣe lọ mọ́,
0: àyàṣe
1: rìbáàsì jẹ́jẹ́.
0: Àwa kò yé wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Mo sì mọ̀ wípé ó yí ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀. Akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńtọ́rọ̀ òṣèlú Nàìjíríà tó ṣètún yẹ dáadáa. Lọ́jọ́ kìíní àná ọ̀rọ̀ tí à ń sọ yìí ńgbẹ̀ ń sọ̀rọ̀ ibi wọ́n ti ń jagun gan tí wọ́n ní epo tí wọ́n.
1: Náírà.
0: Ẹni náírà wọ́n ti pọ̀
1: bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ pé àwọn méjì ń jà wọ́n ń gúnra wọn lẹ́bẹ̀ẹ́ wọ́n gúnra wọn ládàá ẹni tẹ́ jẹ ta sí lára olóńgbé àwọn tó ń ṣára wọn lẹ́jẹ́ tó ń ṣára wọn lọ́gbẹ́ gan.
0: Alára lòun àrọ̀ òun ẹ̀yin wá ń sọ pé ara ò lébí.
1: Báyọ̀ yìí ń ṣe kíní kan o.
0: Kàbíyèsí agbanilójú orúnkún ṣẹ̀jẹ̀ bó o ní ojúṣe dórúnkún o.
1: Òye mi bàbá.
0: Ọ̀rọ̀ tí mo fẹ́ ká jọ tanáwò láàárọ̀ tòní wo bi ti nkan wa tori pe gbogbo n te nso kale yi oro yo ni agbara
1: po mo fe se ri soro meji kan ko se ba tu tesi waju baba yeyin mo pe bi ijoba se nso fun wa pe ka farada ka farada ka farada yi
0: eyo
1: ijoba o farada kankan kan bi le ko kere mo yala ijoba n se nkan ton pe ni cash out ba yan se ma nso ngoro ijoba n cash out ni
0: pèsè
1: olódùmarè
0: ṣàlàyé nǹkan tẹ́ ń sọ dáadáa
1: pẹ̀lú sùúrù wá ṣàlàyé
0: ẹ̀ tẹ́ ń sọ ni wípé ìjọba ní káwò mọ́ jìyà
1: bẹ́ẹ̀ ni
0: àwọn wá ń gbádùn
1: oró
0: àbó tẹ́ ń sọ kọ́ ni
1: bàbá jẹ́ ń ṣàlàyé sa ìjọba ní wípé àwọn nílò owó pé ọlọ́dẹ fún nàìjíríà ni owó ọ̀fẹ́ kẹ́ bá lè máa mọ ibi tí ẹni tí ìran ń ṣe àti ẹni tí ìran ń gbé ẹyí ẹyin sì ń wá
0: abiesu olódùmarè
1: ìjọba ń retí $65 lórí barrel yẹn ìyẹn àgbá epo kan ní ọdún 2026 yìí tí ìjọba fọkàn sí máa máa pa lórí àgbá kan nìyẹn nígbà tí ranu wá dé wọn ni ranu dé sí àwa
0: ó dé sí wa
1: ó dé sí wa ó dé sí wa lọ́rùn
0: abiesu olódùmarè
1: wípé ìyẹn tá a fi ń rẹ bo ní 700 ní february 28 tí ogun yẹn bẹ̀rẹ̀ o bó ti wá lọ sí 100%
0: times two
1: láti ọ̀dọ̀ dangote ń bá yẹn 625 ló ń ta epo èmi mo fi bú rẹnu mi sọ láti ọ̀dọ̀ dangote ń sí bá 1350 lépo èlò lépo ń bá yẹn $71 èlò lépo láàárọ̀ yìí $104 ká ní pé epo lọ sí $142 ni ìyẹn ni bá justify nǹkan tí dangote ń ta fún wa lénìí ọ̀rọ̀ mi ò yé yín
0: àgbọ́yé
1: ká láti $71 yẹn ó lọ sí kódà 71 plus 71 142 nìyẹn àbí owó dẹ̀ ń ta tiẹ̀ ní 625 ń bá yẹn kódà kó jẹ́ pé $142 náà ta epo ní kò tí yẹ kó máa tà ní kò yẹ kó ta ju 1250 lọ lórí 625 sẹ́wọ́n pọ̀ lẹ́ẹ̀mejì 1250 nìyẹn já sí ṣùgbọ́n epo wà ní 104 láàárọ̀ yìí bá sí ẹdí ọ̀rọ̀ yìí mú o nígbà tí epo wọ́n ó wà ní $71 ó dẹ̀ ta ní 625 epo ti wá lọ sí 104 báyìí kò lọ bí kásẹ̀bí ní 50% ló fi gbéra láti 625 yẹn tó wọn máa ta fún wa látọ̀dọ̀ tiẹ̀ kò yẹ kó ju 950 lọ ṣùgbọ́n 1350 ó ti ń ta ju times two lọ ti dangote nìyẹn ti ìjọba baba ìjọba ń retí $65 lórí barrel kan lọ́dún epo ti ń lọ fún 104 báyìí ìyẹn ni pé yàtọ̀ sí owó tán lérò pé àwọn fẹ́ rí wọ́n ti ń rí $39 lórí barrel kọ̀ọ̀kan mo sọ fi ń lẹ́kọ̀ọ́ mo ní ìran ìdé sáwà lọ́rùn ṣùgbọ́n ó dé sí ìjọba lápò ìjọba ẹ tó dé sí lápò ó wá nìkẹ́ tó dé sí lọ́rùn máa farada
0: bí ẹni tó rí àǹfààní kan
1: bẹ́ẹ̀ ni yorùbá ni o tó bá dé sí yàn lápò àǹfààní ni ọlọ́bàjà lówó lọ́rùn nìkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi fẹ́ fàyọ nìyẹn ìran dé síjọba lápò ó dé sọ nàìjíríà lọ́rùn ẹni tó dé sí lápò wá nìkẹ́ tó dé sí lọ́rùn máa farada.
0: tọ ẹyin olóyè lẹkàn san ni
1: bàbá
0: mo fẹ́ ká padà wo ọ̀rọ̀ yìí látàrí iṣẹ́ èyí tèmi ṣe gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àtòníròyìn wọ́n á lọ bá àwọn èèyàn nígboro mo lọ bí wọ́n léèrè ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo àwọn èèyàn sọ̀rọ̀ kan ẹ̀rù ọlọ́run sì bà mí torí pé nígbà mìíràn ẹ̀wẹ̀ tọmọ nàìjíríà bá gbọ́ nǹkan wọn yìí gbọ́ àlàyé òun ló fa ìṣòro tá a wà yìí mo bí wọn léèrè nípa ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo bẹntiró bó o ló ṣe kọjú sí yín sí ṣé kí n má tàn yín nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo bí léèrè ọ̀rọ̀ ìjẹjẹ́ mọ̀ wípé lọ́jọ́ kìíní àná tí àwọn aláṣẹ wa sọ páwọn fẹ́ yọ owó ìrànwọ́ lórí epo òyèrè òyà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ rò wípé ba se ra epo ni abate 185 naira ni down wi pe ti ijoba ba yo owo iranwo won ti ro wi pe owo iranwo on lojo to bi 185 pe ti won ba fi le yo owo iranwo on yo jawale yo ada bi 100 naira
1: yeah e je so ko ti oro yen ja ile orifin ailoye awon eyan ba ya ti so pe won loye ijoba ti n kile ma awon eyan ju won be kini kan ni o si so ijoba n gba lati wole sawon eyan lara won ka yebe si jilejo kan ba kan so pe omi te mu eyan o da looto to mi ba poju lara ko da looto ṣùgbọ́n tẹ́yìn ọba mú mi wà láà ní wọ́n wá ní sọ̀rọ̀ lórí àǹfààní tó bí ma ṣe fún yín lára bó bí ṣe lè pa yín lára ó lè sàpá yín lórí ó lè klọ́gì brain yín ó lè ova lórí kidney yín kan tí wọ́n máa sọ fún yín nìyẹn ṣùgbọ́n tẹ́yìn ọba mọ́ mi ẹ̀jẹ̀ àgbẹ̀ adẹ́kù ni ẹjọ́ mi ṣáájú ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ ìtumọ̀ sọ́bsidì tí n bá ní káwọn olúra ní 1000 ó máa ní wọn lára ẹ má jẹun ra 1000 èmi gẹ́gẹ́ bí ìjọba o bàbá wọn gbé tó pọ̀ jù nbẹ wọn máa rà níbi àwọn 300 tó bá yọ 300 tó bá yọ sọbsidì yẹn ìtumẹ̀ bẹ́ẹ̀ ní pé 700 yẹn ìjọba ò sanwọ́ ìlú lẹ́mọ̀ fàyà rọ òdìdí 1000
0: ìtumẹ̀ ní pé ìjọba da bùkátà yìí sí láyà
1: adàfin bàbá kò túmọ̀ ẹ̀ gángan ni ẹ pé bùkátà yìí ó ma àjàgà yìí wúwo jù
0: èmi ò lé bá
1: yín ẹja bá yín gbé díẹ̀ ń bẹ̀ ló ń jẹ́ bá fẹ́ ṣe sọ́bsidì tó ń bá wa láwọn yọ sọ́bsidì yẹn ẹ yà ìtẹ́rì sí kẹrù fúnra yín
0: ni ẹgbẹ́rù yín fúnra yín ni
1: tó ti wúwo ẹwà bèèrè yín gẹ́gẹ́ bí ọmọ ìlú o ṣé sọ́bsidì dá àbí sọ́bsidì ò dá.
0: Olóyè Lẹ́kàn sọ ní
1: bàbá
0: àwọn ará bí tí mò ń bá sọ̀rọ̀ bó bá tásìkò wọn ó fi àwòrán ọ̀hún wọn ó fi léde wọn á bí wọn léèrè ọ̀rọ̀ wípé àwọn wọn ti ẹ̀ sọ fún mi wọn ni àwọn gbọ́ wípé ẹnìkan ní òun fẹ́ padà wá láti wá báwọn gbé àjàgà padà pé òun ò mọ̀ báwọn san sọ́bsidì padà wọn ní àwa gẹ́gẹ́ bí oníròyìn ẹ dákun ẹja ká lọ bá wọn wọn ti ròyìn pé àjọ ń jòkó àjọ ń ṣe mítìn
1: ṣe ẹ bá wọn jòkó ni
0: èmi ò mọ̀nà bí
1: wọn mo rọ̀bálẹ̀ lọ france pẹ̀lú bàbá france bẹ̀ṣẹ̀
0: bàbá ìwò mo lọ máa ń france
1: olódé òde
0: èmi tí mò ń gbé kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù
1: kìnnìún ó lè fún omi ìlè sọ
0: kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù mọ̀nà france so le débi wọn ti ń wọ bàálù france ni
1: ó mọ̀tí báyìí
0: ó mọ̀ ti gbẹ
1: mi lè sọ ó lè wùyẹ kó fò
0: ẹ dákun ẹ jẹ́ sọ̀rọ̀ àwọn aráàlú tí ń ká wọn lára ni wọ́n ní kí n lọ báwọn tó fẹ́ sàánú àwọn padà kí n lọ báwọn sọ̀rọ̀ wípé tí ara ti ní àwọn pọ̀ bí wọ́n bá lè mọ̀ báwọn bí àjàgà ọ̀hún padà káwọn ó tiẹ̀ máa rà níye táwọn ń rà padà ó pa wọn kí wọ́n dá wọn padà sí bí àwọn ṣe wà tẹ́lẹ̀ tí mo wá fẹ́ kẹ́ ẹ bá ń tàn mọ́lẹ̀ ṣeré olóyè Lẹ́kàn sọ ni àwọn kan ní lala tó bá ti lo òkè Nàìjíríà kì í padà wọ́n sì ní bí lala bá lo òkè ilẹ̀ ní ń bọ̀ wọ́n ní ti Nàìjíríà yóò máa fò lọ ní bàùn bí ọlọ́bàn bàùn
1: ọlọ́bàn
0: bàùn rí
1: tọ́ba mi lè filẹ̀ báyìí ìyẹlẹ́wà ò lẹ́yìn ẹ̀yẹ́
0: rẹ̀ tọ́ wọ́n ní kí wọ́n bá wọn mo níṣe kìíní ìṣiṣẹ́ṣe nígbà màá mọ gbọ́rọ̀ lẹ́nu àwọn kan kò lè padà wá mọ́ kò lè padà wá mọ́ ẹnìkan sì fẹ́ díje dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí Atiku Abubakar ohun tí bàbá ìsà ń pariwo ni pé àlọ́ wọn ò dá sọ́bsidì padà sí èsẹ̀ tán olóyè Lẹ́kàn sọ ní sí èsẹ̀ tán.
1: Ẹ ṣe bàbá irúfẹ́ èèyàn méjì ló ń sọ pé nǹkan tó bá ti bàjẹ́ Nàìjíríà kò lè ṣe é túnṣe mọ́. Alákọ̀ọ́kọ́ ni a máa pín ẹyẹ kan sí méjì
0: kí
1: wọ́n dá dúró lódidi. Alákọ̀ọ́kọ́ ni ẹni tó ń jẹ́ ń díẹ̀ tààràtààrà.
0: Ẹni tí ń jẹ́ ń di mọ̀dàrú.
1: Tó ń gbàdúrà wípé ẹni tó ti gan Ọlọ́run yóò gbọ́n. Wọ́n ló máa ń sọ pé Ọlọ́run yóò padà. Òun náà ṣe bí Dangote pé kí ló dé bó ṣe ti wọ́n. Owó ti wálẹ̀ lọ́jọ́ àgbáyé. Èpo tó ta dẹ̀ lọ sókè ni àwọn kan jí epo gbé lọ sí Cameroon ni nǹkan tí yẹn fi kan ọlọ́màjẹ káwọn Nàìjíríà gbọ́n nìyẹn òun náà ọlọ́màjẹ káwọn Nàìjíríà gbọ́n náà ni ọ̀rọ̀ ìjọba àpapọ̀ tó ń sọ wípé Iran náà ti ń jà o àfi Iran ni o Iran tó ń ta 10 naira àwọn kan nìyẹn ikeji abala keji ni tara okan yen ni pe awon ti oro eya ti fo lori abi to nsegbe ti o so fi pe o nsegbe
0: oloselu
1: oloselu kai yen ni yen atiko nsegbe kan egbe keji ni adadan dudu eda
0: ti o loye
1: mi fe pe on lopolo dudu ṣugbọn ti o mo bi kan se nlo
0: to se pe bi won ba ti si na ni
1: lo
0: bi won ba ni dudu funfun ni
1: to ani funfun dudu agbe mi be na ni ṣugbọn nkan temi so ni pe pelu ogo olohun ko to ba lo oke o le wa le ni ron Nigeria
0: ani adore se oloye le kan so ni eje bi yin le re
1: yes sir
0: ni Nigeria yi
1: be ni
0: e ro pa le re po ni 185 naira pa
1: le ra ni 100 naira
0: e bi awon omo Nigeria
1: ala le ra 100 naira
0: e se ojo opo le
1: mo fe se ta ba ti di 11 girege mo fe ka si awon Nigeria le lara
0: ka lo ojo oja
1: ka si awon lati ta ba ti pada de ba ka si won le kan so tenu won
0: a le re po pada
1: mo fe ala le ra ni le ala le ra 100 naira
0: ejo ejo oloye le kan so ni
1: on
0: to fe ye mi re bo lo se lo kan ba nbo o le so po le so kede le
1: baba e bi temi so
0: eyin o
1: koko ni pe elu le po le ni wa lojo baye
0: $104.
1: And then rebo ni won for Nigeria ni orilede yi la wa ni 2008 nba ye yaradua te bo fun lo si $147 she won 47 ati won for so je nkan na ilu ara nba yen 65 naira
0: eh o to mo ni
1: 65 naira te bo de wa ni $147 so je gbaye
0: ni
1: ba $104 lo wa to ni ba fi kara ni 15 ṣùgbọ́n gbà ayé yára dúà ó lọ sí 147 adẹ́ra ní 65 naira ìyẹn nìyẹn nígbà ayé jonathan bíi 114 lepo gan pa sí jù bàbá 97 naira lẹ́yìn lepo kò sí máa sọ fún yín pé wọ́n lè ṣe ó ṣe é ṣe
0: ìjọba lè ṣe
1: kò sí kí ìjọba lè ṣe
0: kí a ló dé tí wọ́n fi ṣe
1: kò wọ́n kan ṣe ní nǹkan tó wùwọ́n ṣe ó pẹ́ tó máa sọ̀rọ̀ nígbẹ́ ní ìjọba kí ìjọba
0: yóò wù ìjọba kó máa fi ìyàjà rà lò
1: ó pọ̀ lápò ìjọba nǹkan tó bá nǹkan tí nǹkan kò bá lé ní ìjọba ni wọ́n gbájúmọ́
0: fókọ́sì
1: ká tó lọ ṣe ojú ọjà ní 11 o'clock àbí bàbá ẹ̀yìn sáré sọ̀rọ̀ yìí èmi àti ẹ̀jọ̀ wọn kúlù yìí tí mo ń ṣe fún yín lọ́jọ́ yẹn pé láti 2024 tí wọ́n bá ṣí fáàkì tán ìyẹn owó tán pín lóṣooṣù wọn gbé àwọn kan síbi kan tí ó sì ń tó mọ̀ tó wọ̀ àti mo kà fún yín bí ọjọ́ january yìí tí wọ́n pín rèé february mo kà fún yín báyìí nǹkan bí oṣù kan àbọ̀ oṣù méjì sẹ́yìn tájọ jókòó ṣe analysis sẹ́yìn báyìí wọ́n ti pín owó ti august ṣẹ́yìn owó oṣù tó bá lọ ní máa pín lóṣù yìí ní july bàbá ló là ń gbé epo nàìjíríà kì í ṣe owó owó epo tí nàìjíríà ń ṣe wọ́n pè ní brent wọ́n ń tà ní tí wọ́n fi ṣí ibi oṣù yẹn o wọ́n ń tà ní bí $83 nígbà ìwọ̀n nàìjíríà pa $5 trillion ẹgbẹ́ mi wá
0: àgbọ́yé
1: nígbà tó wá di august tí owó yẹn ti fò láti $83 yẹn lọ sí $90 ṣèbí ẹ̀ ká máa sọ pé a ti pa bí $6 trillion wọ́n là pa bí $3.4 trillion ẹgbẹ́ orújú lẹ́yìn yẹn tán wá pín ìrú tán fẹ́ pín tán bàbá wọ́n pín ti ìjọba àpapọ̀ fún wọ́n pín ti ìjọba àpínlẹ̀ fún wọ́n pín ti ìjọba àbílẹ̀ fún tẹ́bí ìjọba àbílẹ̀ yẹn dẹ̀dẹ̀ báyìí ìjọba àpapọ̀ tó sì ń lòfin torí supreme court sọ bẹ́ẹ̀ máa sẹ́ẹ̀dì olùkọ́ gọ́ọ̀mẹ̀ntì sí wọn tààràtààrà ṣùgbọ́n ìjọba àpapọ̀ sì ń sẹ́ẹ̀dì sí state government wọ́n wá nìkanlẹ̀ máa bí state government bí wọ́n ṣe ná supreme court ní ẹ̀ máa sẹ́ẹ̀dì sí local government federal government sẹ́ẹ̀dì sí state government wọ́n ti lòfin bẹ́ẹ̀ yẹn wọ́n wá ní go and ask your governors ṣẹ́bí wọ́n mọ̀ kàtà ń ṣe bó ti wà ọ̀gbẹ́ni mo ṣe ń sọ lọ́wọ́ báyìí ẹjọ́ kẹ́tọ́kọ́ tó parí ọ̀rọ̀ yìí nígbà tó pé ògbé owó yẹn tán ǹjẹ́ yìí mọ̀ pé $1.2 trillion tó ju iye tó bọ́ sápò ìdá kankan gbogbo nǹkan tó pín bẹ́ẹ̀ $2.2 trillion àbí $2.2 àbí $3.3 ni wọ́n pín $1.2 ló dìdí ni wọ́n gbé ọ̀bì kan wọ́n pè ní savings and transfer.
0: Nínú owó tí wọ́n pa.
1: Bẹ́ẹ̀ni ẹ ti gbàgbé ni nǹkan bí oṣù méjì àjọ ṣì ń gbàgbé láti January 1, 2024 owó yẹn ti wọ́n bí $28 trillion náà yẹn ní last month tó lọ trillion kan tó gùn lóye tó lọ yìí another $1.2 trillion tó gùn wọ́n pè ní savings and transfer ìwé tó wò yẹn ń wọ̀ láti January 1, 2024 ó ti lé $30 trillion báyìí ní ìmọ̀ ibi tó wò yẹn wọ̀ lọ.
0: Tí ń wo bí tẹ́lẹ̀ kankan wọ̀.
1: Ìgbó dúdú ló wọ̀.
0: Kábíyèsí olódùmọ̀ agídù bẹ̀.
1: Agídù tó kún bábá.
0: Tó sẹ́ni tó lè wọ̀ bẹ̀.
1: Bẹ́ẹ̀ni bàbá.
0: Ká.
1: Ẹ lọ wò láti January 1, 2024 ẹ máa wo irú fáàkì yẹn ẹ̀rí kíní yẹn bẹ̀ kíní kan trillion transferred for savings.
0: Ah.
1: Transfer and savings. transfer and saving. Ọ̀tọ̀ ni cost of collection o.
0: Àbí wọ́n bá wa fi pamọ́.
1: Ọ̀tọ̀ ni cost of collection o, bàbá. Ọ̀tọ̀ ni cost of collection o, 1.2 trillion wọ́n níbi transfer and savings. Transfer and savings. Mi ìmọ̀ tún mẹ́rin, bàbá. O ti lé 30 trillion ní orí ẹ̀ báyìí.
0: Ọmọ Nàìjíríà, o mọ̀ wípé bó pẹ́ bóyá akólòlò o Nàìjíríà yóò pè bàbá. Owó ń bẹ́ńlẹ̀ o, owó ń bẹ́ńlẹ̀ Nàìjíríà. Kò yẹ kí ìyàwó máa jẹ anybody. Kò yẹ kí ìyà oyún inú gan, kò yẹ kí ìyàwó máa jẹ. Ọmọ téèyàn tí ì bí, téèyàn tí ì mọ̀ ìgbà téèyàn ó bí gan, níbi ó wà, ó yẹ ọmọ gbádùn ni. Níbi ta lówó dé Nàìjíríà.
1: Nàìjíríà ló ń lọ.
0: Ẹyin o.
1: Àgọ́ ìdìbò tánú ìyá o.
0: Bí wọ́n bá ní afẹ́ dá padà sí Amẹ́ríkà.
1: Àdúrà
0: Nàìjíríà wọ́n lọ.
1: Nàìjíríà street.
0: Bí wọ́n bá bọmọ ní oyún lè rí lásìkò yìí pé Nàìjíríà là ń bi ó bọ̀ Amẹ́ríkà rí owó ló fẹ́ lọ.
1: Ẹjọ́ sà bàbá kan pè lánàá. Wọ́n ní káwọn bá dáhùn wá opportunity Burkina Faso wọn náà máa lọ. Ọkàn mi lẹ́fọ̀ọ́.
0: Burkina Faso.
1: Burkina Faso.
0: Ẹ mọ sọ mọ. Ẹ já lójú ọjà. Bàbá ti dé àṣì ojú òpó lẹ̀ fún èèyàn ọmọ Nàìjíríà. 2027 ni ń bọ̀ yìí. Ha! Oya, Henry, ẹ já wa lọ tajà. Èmi ò ní ọrùn gbèsè ní tèmi ní tèmi. Wọn ò lọ́rùn gbèsè, wọn ò lọ́rùn gbèsè. Mo ń gbọ́ owó, ara mi sì ń gbọ̀n, ara mi sì ń gbọ̀n. Oya, ìṣòlókè.
2: Ẹ̀fílẹ̀ ẹ mọ yìí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
3: ṣé búrẹ́dì tó ń jẹ náà lólórun ti dùn báyìí.
4: ṣé wọ́n ṣẹ̀ délù yìí ni. ṣé wà á sọ wípé o mọ̀ nípa happy taste bread tán ṣe chocolate bread coconut bread àtàwọn búrẹ́dì oríṣiríṣi. Tó bá wá búrẹ́dì aláyere tí òórùn rẹ̀ fanimọ́ra tí wọ́n fi àwọn èròjà aṣaralóore sí tí àjọ NAFDAC sì fọwọ́ sí yàtọ̀ sí jẹkújẹ bíi ṣàkàrí àtàwọn nǹkan tí wọ́n lè fa kó bá fara tí kò sì gbé owó lórí gerege happy taste bread ni kò yá yan láàyò.
3: Láyé mi ò tún jẹ ìjẹkújẹ mọ́ lórúkọ búrẹ́dì. Happy Taste Bread ni mo yàn báyìí, oúnjẹ ní gbogbo ìdílé mi máa jẹ.
4: Tẹ bá fẹ́ ṣe alágbàtà búrẹ́dì tó fi ògo fọlọ́run, ẹ kàn sí wa ní Gabas Plaza before Elewure bus stop roundabout Akala Express Ibadan. Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08131250417. Happy Taste Bread, búrẹ́dì tó ju búrẹ́dì lọ.
5: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro and more, paired with your favorite proteins and hot freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
6: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
7: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
6: Same excuse yesterday. It is unacceptable. Please.
7: You better switch to One Data Internet Service.
6: One Data?
7: Yes,
6: One Data.
7: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.

0: tọ́ orin bàrí gangan mo fẹ́ fi ṣe ojú òpó sílẹ̀. Ẹ jẹ́ kí n mọ kí yín káàbọ̀ padà o. Gbàgede òṣèlú. O náà ni òun bá fẹ́fẹ́ sọ̀rẹ́ bá ṣe kọ̀wé ẹ̀. Bàrí ní kọrin bí olóògbé Sikiru Ayinde barista. Wọ́n ń béèrè béèrè alágbára. Ó ní ọmọ Nàìjíríà níbo là ń lọ? Òṣèlú Nàìjíríà. Ibo lẹ̀ ń kó wa rè? Ẹ wá sọ fún wa. Lásìkò tá a wà yìí, ohun gbogbo wa le kòkòkòkò bí ojú ẹja. 2027 sì ń kànlẹ̀kùn. Ètò òṣèlú ó ti bẹ̀rẹ̀. Ọmọ Nàìjíríà ọ̀rọ̀ yìí kàn yín. Olóyè lẹ́kàn sọ ní sọ̀rọ̀ kan wípé a lè ra epo ní 100 naira per litre. Mo wá wò wípé ó mọ̀ sí lè rí bẹ́ẹ̀ lóòótọ́. Ṣé dandan ni subsidy ni? Ṣó yẹ wọ́n bá wa dá padà àbí kó wà bá ṣe wà yìí náà? Ọmọ Nàìjíríà ó yá ní ṣókí-ṣókí ẹja sọ̀rọ̀ lé àwọn aláṣẹ wa ń gbọ́. Ẹ mọ́ búyàn o, ẹ mọ́ ṣe pé ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ojú wo lẹ fi wò ó? 0916-893-1000. Ẹ dákun olóṣèlú kó mọ́ pè wá o. Ọmọ Nàìjíríà tí ọ̀rọ̀ yìí tó kàn, àfi tó bá jẹ́ olóṣèlú tó náà fẹ́ sọ̀rọ̀ bí ọmọ Nàìjíríà. Ẹ dákun ọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ ha ẹgbẹ́ bí kọ́là ń sọ báyìí, ohun tó kan ọmọ Nàìjíríà ni gbogbo wa ń sọ. 0916-893-1000 0916-893-1000 Nọ́mbà kejì rèé 0915-333-4893 0915-333-4893 Nọ́mbà kẹta rè 0911-3-8-9-3 Hello.
1: Hello, ẹ káàárọ̀ sá o.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá o, ta ló ń gbà tí bolẹ̀ ti ń pè yí sá?
1: O kí olóyè ilé kan sọ ní pé ẹ kú weekend o.
2: Ẹ káàárọ̀ sá o.
1: Ẹ wo bèrè ìbéèrè kan ní lásán pé kí ni àǹfààní tí sọ́tìdì ẹ mú wá fún àwa kọ́ mọ́ máa fi lé? Irú àǹfààní àbí àbámi ìtàdí jẹ́ lórí rẹ̀? Because káyé Jonathan ó ta epo ní 97 naira. Wọ́n sọ pé Jonathan must go. Àwa ara epo ní 15 ní 14. Wọ́n wá ní kó continue. Ẹ dákun kí ni ìta fẹ́ jẹ́ bẹ́ẹ̀? Kọ́mọ ọ̀kadà tó ń gbé fúnra wa báyìí, wọ́n gbé fún wa ní 2 million plus. Àti ẹ̀rọ oníwáńfọ̀ tẹ́bá ṣe ní ṣéṣì jẹ́ wọ́n ní owó ọjọ́ kàbí méjì, wọ́n máa gbà pọ̀ ọ̀kadà lọ́wọ́ yìí ló mọ́ta iye tẹ́ẹ̀ ti san. Kí ni àǹfààní tá ń jẹ nínú gọ́ọ̀mẹ̀ntì àwa yìí? Mo fẹ́ kí olóyè ilé kan dárú lò. Ṣé àwa là ń sì wọ̀n ni àbáwọn náà ń sì wá? Ẹ ṣe kú ètò.
0: Wọ́n ní wọ́n ń gba ọ̀kadà 2 million+.
2: Ẹlẹ́sẹ̀ mẹ́ta.
0: 8 million ni mọ́rúwá. Ilé ìra mọ́tò. Hello.
3: Apostle.
0: Tọ́, Mr. Agbọ́láhàn.
3: Ṣé àfẹ́rẹ́ wa?
0: Àlàáfíà ni.
3: Ẹ káàbọ̀ láti Ìrúwárí Máṣí.
0: Àbẹ́ẹ̀ rí mi bí báyìí.
3: Olóyè kan ní.
2: Ọ̀gá wa.
3: Ṣé àfẹ́rẹ́ wa?
2: Yes, sir.
3: Báwo ni iṣẹ́ wa pa? Fámi nǹkan.
2: Àlàáfíà sá.
3: Ṣé àkọ́kọ́ ni pé. Wọ́n ṣe wọ́n fẹ́ kọ́ sọ́pa mi lókè dẹ̀ sọ́pa mi lórí.
0: Wọ́n epo òun agogo lẹ́nu.
3: Wọ́n máa dìbò kọ́ sọ́pa mi lórí.
2: Ẹ pè padà sọ.
0: Ẹ fipá wọn ọ ti gẹ́ sí. Hello.
2: Kan lọ dúra ni.
0: Hello. Ẹ ká àrọ sá o.
4: Yorùbá ń díkan ìdíkan sọ̀rọ̀ láti rí akárí.
0: Tọ̀ láti rí akárí.
4: Fọ́tùmù kí yín o.
0: Ẹ ṣeun sá.
4: Ti kí olè ìrọ̀ lè kọ́ mi o.
2: Ẹ káàárọ̀ sá.
4: Ẹ wo ọpọlọ yóò níta.
2: Àmì àtẹ̀yìn náà sá.
4: Ẹ mọ̀ tẹ̀kọ́ ju lágbára náà.
2: Àmì àtẹ̀yìn náà sá.
4: Lẹ́yìn gbogbo ẹ̀tẹ̀ sọ yìí, kọ́nà jẹ́ káwọn èèyàn wa gbọ́rọ̀.

0: nígbà lẹ́gbọ́n ti kó wọn lọ́pọ̀lọpọ̀ torí pé wọ́n máa tọrọ fún wọn wọ́n dẹ̀ tún máa tàn wọ́n tàn án àwọn mẹ́ta tó wá jáde pé kò ṣe sí yẹn ló dáa kíní kan àwọn jẹ ní nígbà tí jonathan fẹ́ yọ kíní àwọn wọ́n wà nínú àwọn tí wọ́n takò àwọn gan-an fi ahead ẹ̀ tí wọ́n takò ó ní iye ìgbà tó ti lọ́ kan tó jọ ń kan àwọn oúnjẹ tó ń fún wọn ló ń jẹ níbẹ̀ ní ìgbà táwọn ń jẹ ń bẹ̀ nìyẹn nípa ọ̀hándù tẹ́sán ọkà pé àwọn náà ni ọ̀hándù kò sí pé bóyá bóyá kan máa kọ́ bójú kankan bẹ̀ nígbà tí jọ́nà báwọn bẹ̀ tán bá ti ń yọ kíníyàn nígbà yẹn ó máa àfẹ́tì wọn ní ìsinyìí wọ́n ti wá ta gbogbo pọ́pásì nàìjíríà wọ́n ti kó wa ní pàpàmọ́ra ṣùgbọ́n tèmi mọ̀ ni pé àwa náà là á gbà mo tó dùn mí ni pé táwa kan bá ń gbé àwọn kan máa gbé sílẹ̀ táwọn kan máa gbé sí káwọn kan gbé sílẹ̀ ohun tá a dẹ̀ fi ń tara wa nílẹ̀ yorùbá ni pé wọ́n á máa gbé ọmọ ẹni oníṣẹ́ bẹ̀rẹ̀ ká gbé sílẹ̀ kẹ̀kẹ́ lómi táwọn ẹlòmíín bá sọ̀rọ̀ nǹkan tí wọ́n máa sọ ń dùn yẹn ara rẹ̀ pé yẹn ìgé sí ẹni tẹ̀yìn ọjọ́ jẹ́ nǹkan náà tí ó dẹ́yìn ọ̀bẹ lẹ́fíìsì kan lálẹ́ kéèyàn kúkú jánú kéèyàn wá lómi tí
1: ẹjẹ ká gbọ́ yọ ọ̀rọ̀ nínú ẹlòmíín ẹjẹ a mọ̀ ṣe ṣókí-ṣókí
2: tọ̀ ṣe rí ẹ̀sùn ọba ìlú ayélujára ní pé ó sọ tálíkà tó ti bó di tálíkà ó sọ tálíkà dèrò inú sàárè èròǹgbà ló èròǹgbà ọba ìlú ayélujára ní ó sọ olówó ó sọ di tálíkà ó dẹ̀ ti sọ ọ́ di ó dẹ̀ sọ tálíkà ó sọ di ẹni tó máa kú ó máa kú ó dẹ̀ máa gbénu sàárè ẹjọ́ bá oúnjẹ gidi jẹ tí oúnjẹ kan ṣe kí náà ló máa gbẹ̀yìn ẹ̀ kò sọ fíìsì kankan kò sí yẹn kan èròǹgbà ọba ìlú ayé má ṣe nìyẹn ànádà wọ̀n ní pé kí ẹ wọ pé 2027 ló ń bọ̀ lọ́nà yìí àbọ̀sù
1: mò ń gbọ́ yín
2: mò ń 2027 ló ń bọ̀ lọ́nà yìí
1: bẹ́ẹ̀ ni
2: ọ̀rọ̀ nàìjíríà fẹ́ẹ́ dàbí ọ̀rọ̀ nua àti ọkọ̀ nua ni kí ni wàá ń pariwo pé ọkọ̀ ìwé yẹn wọ ìdí ayé fẹ́ parí àwọn èèyàn gbọ́rọ̀ o ó pariwo àwọn èèyàn iná máa dá ló ń jàre kìnnìkan títí so 2027 ló ń bọ̀ yìí tó bá tún wà àwọn èèyàn tá a ṣe ń bí olóyè ìdí kẹsàn-án ní ṣe ń pariwo tó kálukú ń pariwo gan máa gan tún dán dídìbò fẹni tí ó bá yẹ ọ̀ka wọn jẹ́ iye tó ṣẹlẹ̀ yìí ó sì kọjá farada ó rẹ ń lọ ẹni àpótù tó rò bá rán jù kí lọ́mọ ìdájọ́ mi máa ṣe wọ́n á pariwo nù tó yí òjò bá rọ̀ òjòmọ̀ ìdájọ́ máa pariwo nù tó rú bá mú jù ọ́ làwọn á fi tura sí i wọ́n á ìjọba àdúrà ṣe ipò fitura sí ẹ̀kan rárá wọ́n á bí tó bọ̀.
1: kábíyèsí àwọn náà ti tẹ̀lé mi lọ sí ìlú àríre mọ́sírí ló jẹ́ kí wọ́n mọ
3: gbogbo
1: ẹ dákun ẹ bá wa yín rédíò yín lẹ etí ìgbéjì.
4: orúkọ ti ní aláàjì falọlá láti ọ̀nàrà local
1: government.
4: ṣe rí ọ̀rọ̀ nàìjíríà ọlọ́run sànù wa níta.
1: àmì ọlọ́run.
4: tí ó bá ṣe wíṣẹ́ kíní ìrànlọ́wọ́ epo tí bàbá tinubu yọ kúrò ní. lórí owó ó sí àǹfààní kankan fún mẹ̀kúnnú o àwọn ara wọn náà ni o ẹ̀rí tó léèdì máa sòfin àgbà léèdì máa sòfin kékeré wọn ò sọ̀rọ̀ sí i gbogbo owó tí wọ́n ń rí lórí kinní yìí mọ́mọ́dé ẹ̀sìn jọ ń pèsè náà gómìnà ẹ wá dúró gbogbo owó náà gómìnà ń gbà láti gbá sí èmi ti délé ayé mo ti clock 1964 ni mo fi délé ayé o mi ò sì so lóṣèlú ṣùgbọ́n tí wọ́n bá ní kí n máa sọ̀rọ̀ láti ayé 1976 mọ́ríkàlá tí gbogbo ẹ̀sìn ti ṣe lọ ní nàìjíríà máa máa sọ ni ẹ rò pé bóyá mo pọ̀jọ́ ẹ lóṣèlú o kí bàbá bá ní dá owó yẹn padà. gbogbo àwọn gómìnà yẹn wọ́n kàn ń bẹ sú owó wa ni bàbá kéde ní láti àkó ni wọn ń pariwo pé gbogbo bí nǹkan ṣe ń lọ yóò dá wọn pè wọn kalẹ pé owó ti dé bò láti fẹ na gbogbo gómìnà ní yàtúndẹ àwọn ṣèṣì àwọn kọ àwọn náà mọ àwọn náà súnmọ wọn mo ò súnmọ wa kankan lẹyìn àwọn olóṣèlú ẹgbẹ wọn nìkan wọn ń ṣe fàlàlà wọn ń ṣe tòlòlò. èmi tí mo ń sọ̀rọ̀ fún yín ni mo ní mọ́tò tó mo ti gbé mọ́tò jáde mo kàn rárá ra bíi 5,000 naira máa wọ́ ọmọ ẹ̀ máa tó jẹ́ pa ọkadà mo gbé wá sọ́ọ̀bù láàárọ̀ yìí.
1: Ẹmọ́jà wà emotional. Ẹ dákun. Ọ̀rọ̀ bàbá ó lè fẹ́ mọ pààyàn lẹ́kún. Hello.
3: Hello.
1: Ẹ káàárọ̀ sá o.
3: Ẹlú ẹ káàárọ̀ o.
1: Yes sir.
3: Ẹ káàárọ̀ sá. Ẹ kú o kí àkóso rẹ̀ mulẹ̀ kí ní sùúrù ẹ̀mí ẹ̀yọ.
1: Ẹ ṣeun o.
3: Nàìjíríà padà dá alágbá lọ́wọ́ lọ́wọ́.
1: Àmì lọ.
3: Mo fẹ́ kí wàá sí àwọn àkíyèsí kan.
1: Oya.
3: Ìkíní kò sẹ́ńtì, wọ́n ní kò sí ọba tí ò dà ìdẹ̀gú lọ́pọ̀. Kò sẹ́ńtì wọn fẹ́ wà lórí àlééfà tí ọ̀rẹ́ kùn ṣe dáadáa. Mistake tí bàbá Tinubu ṣe ni pé kò fi subsidy yẹn bó ṣe dé. Ó yẹ kó bèèrè lọ́wọ́ àwọn tó síwájú ẹ̀ pé kí ni wọ́n fi yọ́. Ìyẹn ni. Ìkọ́kùn tó dìgbà òun ìjọba tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ láti bá ti ba ṣẹlẹ̀ fanárì jẹ́. Ṣẹ́lẹ̀ tí wọ́n ti fètò subsidy rẹ̀. Dẹ́ subsidy Ọbásanjọ́ ò yí yọ. Dùrátà ò yí yọ. Yáàdó ò yí yọ. Ọba Buhari gan ò rí yọ. Náà ó yẹ kó bèèrè pé kí ni wọ́n fi yọ. Ìyẹn ni. Dẹ́ngbà tó wá dìgbà wáyọ wá rí kó wàhálà dé. Táàpù tẹ̀ máa yọ ni ó yẹ ká kọ́kọ́ tó lè fanárì ṣe náà. Bẹ́ẹ̀ni ìfanárì yẹ kúrẹ́sì wọn kó wá tún ṣe. Kí ẹ ta bá ń sọ ọgbọ nǹkan wọ̀nyí, ìfanárì ni òun nípìnlẹ̀ kínní yìí. Tí àwọn tó lè fanárì ṣe ẹ gbàgbé pé kínní kọ́nà kó dà kó sànù wa ni. Dẹ́ mo fẹ́ pè sákèsí kan ní ayé Buhari kí a gan. Ẹ ti pẹ́ àwọn kankan wọ̀n sí wa. But ọ̀n ló jẹ́ ká mọ̀. Ìgbà tí wọ́n gbé cocaine, wọ́n sì bọ́ńkì. Táàgbà tí wọ́n ṣe bọ́ńkì yẹn, èmi ò kéré nígbà yẹn. Now, ìgbà yẹn mo wà lẹ́kọ̀ọ́, mo lè mo jáfà dé ní mo máa ń ṣàbù dáadáa. So mo rí i pé kí ní pè bọ́ńkì kan, mo wá rí káwọn kan ní ìsinmi ẹ̀tù, ó máa rí pé lọ sí ọ̀nà tẹ̀mẹ́ ní o, ọ̀dájú ìrìnkan bẹ́ẹ̀ yẹn o. Ìyẹn wọ́n ń pa àwọn mọ́tò kan gọ́ọ̀fù kátàkà ni wọ́n ń pè wọ́n. Ṣé bá wọlé fún ìgbà yẹn àwọn gọ́ọ̀fù yẹn, wọ́n máa ìgbà tí pósì ni wọ́n máa epo epo epo epo nígbà tí kò lọ́yọ̀ọ́ tẹ máa dé ògbé náà sọ́nà lọ́sọ̀nà náà ti rán ẹ̀ lérí epo ẹgbẹ́ tí wọ́n ti ń tepo. So ìgbà yìí ló wá jẹ́ káwọn pé wọ́n kan ṣe bọ́ńkì ìdẹ́wọ̀n àti tí ń kópó lọ́gbà yẹn lọ sí kínní. Náà wọ́n wá ṣe bọ́ńkì ìpínlẹ̀ ṣe bọ́ńkì kúrò ẹ̀rù kújẹ́ ṣe. Onígbà ń gẹ̀ẹ́sì nísìn. Wọ́n ń kó bọ́ńkì kúrò ìdọ̀ wọ́n fà ìgbà pọ́nfà ìkọ́sọ̀rọ̀ pé tí rígẹ̀ báwọn kan lọ́mọ mójútó ìwà olùwàjẹ́ rẹ̀ wọ́n wọ́n fà ìgbà sọ́gbọ̀n kó sì lè bẹ́rẹ̀ sí ìtìmẹ̀ fún òǹkó ní wọ́n dáwọ́lé lórí àfikọ́ ló ń gbà wá ní o àfikọ́ ló ń gbà.
1: Hello.
5: Ẹ máa káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá o.
5: Ẹ máa kú sẹ́yìn lórí àpọ̀ṣù.
1: Tọ́ olóyè Akintilé ọmọ ni.
5: Ilé ìsọ ni mo kí ní ẹ̀kaàrọ̀
6: sáà. Ẹ̀kaàrọ̀ bàbá.
5: Ẹ ti ṣẹ́ wa.
6: Ṣé ló ní sáà?
5: Àti ìfẹ́ kí bo ni ọgbọ́n yẹn kò máa ní jẹ.
1: Àmì sọ. Àmì sọ.
5: Ọ̀rọ̀ náà kò ní jẹ.
6: Àtẹ̀yìn náà sọ.
5: Ìwọ́n sì bá ṣe bí ẹ̀yìn báyìí. Wọ́n kàn máa mú wa ní ìgbọ̀n ni. A máa mú wa ń gàn. Bẹ́ẹ̀ ni o. Ṣé rí mo rí wípé ó dẹ̀ pé tí àwọn èèyàn yìí bá ti ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe yẹn tó bá ṣe àwọn àṣìṣe yẹn tán. Wọ́n wá mú àwọn nǹkan tó máa fi kọ́ba kìíní yẹn sódà láti má jẹ́ káwàá mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tó bá ti gbé rédíò ẹ̀ sí west radio tó bá ń gbọ́ gbogbo àwọn nǹkan tó ń sọ iye àṣì ojú àlà bẹ́ẹ̀ mo sọ fún yín. Kò sí ẹ tí ò mọ̀ àjẹ́jọ́ mi dé ìgbà tẹ́ ẹ ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ láàárọ̀ yìí ẹ ti kọ́kọ́ sọ mo lọ ṣe fájì ìwé bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lórí kò sí ìyàtọ̀. Akọ tọ́ ajẹ́ lórílẹ̀‐èdè ni o. Gbogbo wọn kàn mú ọkọ wọn kàn kọ dè sọ́dọ̀ ara wọn ni o. Ẹ̀rọ ẹ̀ náà ẹ̀ ká pẹ̀lú ara jẹ́ èmi ò tí ì mọ̀ gbèsè tá a fẹ́ gbé ta máa fi gbara lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí o. I'm telling you the truth. Kò sí amount of thought lẹ́yìn kan lè wà tó lè máa sọ fún ilé nígbà kan nígbà torí bàbá dìde sọ fún wa ni. Ó ní renewal òfin ló ń gbé bọ̀ wá fún wa. Ó ní òun máa jẹ́ kí epo kó wálẹ̀. Òun máa jẹ́ kí kinní kan kó wálẹ̀. Òun máa jẹ́ kí gbá kó wálẹ̀. Ó dẹ̀ ní ọ̀rọ̀ yéun. Ó yéun gidi òun mọ̀ ń pa ẹ̀. So kò sí nǹkan kan tẹ́lẹ̀ sọ fún mi pé àwọn kan ni òjò ṣe àwọn kan èmi ò bá.
1: Bó ti fà á lọ bá wọn. Ẹ gbà.
5: Bí o gbà. Bí ìgbà mi ò gbà rárá. Wọ́n pọ́mìsì wa ni pé àwọn mọ̀ ń pa ẹ̀. Ó yí àwọn. Àwọn làwọn máa ṣe.
1: tọ.
5: Wọ́n yẹ fún gbọ́dọ̀ sọ fún wa.
1: Bàbá náà ti gbọ́ báwọn, bàbá náà ti gbọ́.
5: Ẹ̀kọ́ ṣe ní ìyẹn pé ìlú bàjẹ́.
1: Hello.
7: Apostle.
1: Mr. Gbọ́dọ̀.
7: Tó bá yẹ pé ìjọba ìfẹ́ràn, tó bá yẹ pé ìjọba ìfẹ́ràn mẹ̀kún náà ni. Ọlọ́run bá mo tún jẹ́ pé tó tọ́ sí mẹ̀kún náà ń ṣe bó ṣe ni wọ́n ṣe ń parọ́ fún wa. Àwọn tó ń kó subsidy jẹ lẹ́yìn kan fáì ìdìbò yẹn kan yọ subsidy lọ́wọ́ àkọ́. Àwọn tó ń kó subsidy jẹ tó bá yẹ pé mo ṣe ń sọ pé ẹbí ti agency bá gbọ́ lóríṣìí abo ẹ̀dá náà kò sí nípa gbọ́ tá a mú ká gbọ́ àti àjọyọ̀ mọ́ pa ìtọ́.
1: Àlọ́lẹ̀ gbọ́ ẹ̀gbà bọ̀.
7: Ẹ káàdà fún jà.
1: Mo ti
7: fà lọ. Àwọn tó kó subsidy jẹ ló yẹ kó fáìtì kò yẹ kó yọ owó subsidy. Ṣùgbọ́n àwọn ayọ̀wò subsidy ó yẹ kó tún wá fún wa ní rélùwé tó kó lé gbogbo
1: ẹ̀jẹ̀ bàbá. Ah, o ti pẹ́ pọ̀ Mr. Gbọ́dọ̀. Hello. Ẹ káàrọ̀.
8: Ẹ káàrọ̀.
1: Yes, sir.
8: Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Ẹ jọ ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀. Bó ṣe rí nìyẹn. Ẹyin ẹ wo bàbá wa kílórúkọ rẹ̀. Bàdísà ẹ wo ni tẹ́ ẹ kọ́ fi pé láàárọ̀ yìí.
1: Ẹyin o.
8: Wípé Nàìjíríà ìgbòbẹ̀ta ìgbàwó la máa máa bẹ̀ta. Owó kíní tí a yọ lórí owó ìrànlọ́wọ́ epo tí a yọ yìí. Kò fẹ́ kọ́ mẹ̀kúnnù kankan. Ara ọmọ náà ló ń fẹ́ pọ̀. Ẹ wá dúró owó tí wọ́n ń gbà ní ṣéèkì. Ààrí kankan. Kò rí fáàtì kankan lára mẹ̀kúnnù kankan. Àwọn olóṣèlú tó bá ti lè jọ òṣèlú ò lè jẹ nǹkan kan lábẹ́ wọn. Tí bá ṣe máa bá lọ lélẹ́yìí.
1: Tọ́ mo ti fà yọ bá ọ. Mo ti fà yọ bá ọ. Tọ́. Hello. Hello.
9: Ẹ káàrọ̀. Ẹ sà, mo dẹ̀ kí bàbá olóyè.
6: Ẹ káàrọ̀ sà.
9: Mo dẹ̀ kí gbogbo ilé ojú ìmọ̀ràn ìlú sọ̀rọ̀ láti Wúdí Àpàtà.
1: Láti Bóyè.
9: Láti Wúdí Àpàtà.
1: Ok.
9: Ẹ jọ mo fẹ́ bí ìlú ọ̀hún ṣé epo ń pọ̀ sí Nàìjíríà ni àgbọ̀ ń gbẹ.
1: Wọ́n ní ṣe epo ń pọ̀ sí ni àgbọ̀ ń gbẹ.
9: Wọ́n ta epo ní 70 kọ̀bọ̀ epo wọ́n 1 naira. Epo di 1999 bàbá Ọbásanjọ́ ó bá gbèsè nílẹ̀ kó san.
1: Ojú òpó.
9: Ẹ ló ṣe gbọ́ mi.
1: Ojú òpó ò ṣe dáadáa.
9: Ẹ ló ṣe gbọ́ báyìí.
6: Ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ń bẹ́ tà sá, ń bẹ́ báyìí díẹ̀ díẹ̀ sá.
9: Ok, mo nígbà tí bàbá Ọbásanjọ́ lọ.
6: Network yẹn ò da tó bá lè bá tún kọ́ọ̀lù yẹn mú.
1: Tẹ́ bá lè bá wa tún mú. Wọ́n ó fi àǹfààní lẹ̀ fún yín láti gbé ìpè yín torí pé àfẹ́ gbé ìpè kankan mọ́ báyìí. Àwọn àgbòyá wọn ni wọ́n ń
6: pè.
1: Hello.
10: Ẹ káàrọ̀ sá o.
1: Ẹlòmíì ló wọlé.
6: Ẹ káàrọ̀ sá.
10: Ẹ Ọlọ́run ló mú yín wá sórí ètò lónìí.
6: Ọlọ́run ni sá.
10: Ẹyin bàbá ẹyin láyé ká máa pè ní Nàìjíríà gangan.
1: Tọ́ ẹ fún wa láwọ̀ ọdún
10: mọ́. Lórúkọ Jésù ó wẹ ohun nínú
6: ìhà. Àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀.
10: Lórúkọ Jésù náà yóò sì ní gbàjọ rẹ̀yìn.
1: Àmì
6: àtẹ̀yìn náà sọ̀rọ̀.
10: Lórí ọ̀rọ̀ yìí Ìṣọ́lá lórúkọ tèmi láti lu ọmí àjò. Ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn rere nínú ayé. Ó pinnu ni. Ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ́ èèyàn burúkú. Yóò pinnu ni. Ìjọba ilé yìí àti tó ti kọjá ìpinnu oníkálukú lóníkálukú ń lò. Ọ̀rọ̀ yóò ní jù báyìí lọ láàárọ̀ ìbàbà. Ẹni tó bá tún padà débẹ̀ tó bá ní ìpinnu yóò fi lò bákan náà. Àlàáfíà kò máa jẹ́ ti gbogbo Nàìjíríà o.
1: Àmì sà.
6: Bàbá yìí sọ̀rọ̀ kan. Ṣébi ọ̀rọ̀ yẹn dẹ̀rẹ́ báyìí mo ti mú.
1: Kókó ni
6: o. Mo gbọ́dọ̀ mo ti máa ń sọ pé nǹkan tí ìjọba bá tó wà lórí ipò tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ 100% ní ọ̀rọ̀ yẹn.
1: Ìtún kálukú bá
6: fẹ́. Nǹkan tó bá wà lọ́kàn adarí pátápátá president ni wà bí gọ́vnà lókè pátápátá. Nǹkan tó bá fẹ́ kó ṣẹlẹ̀ lù wà láyà ṣẹlẹ̀.
1: Tẹ́nìkan bá dé lónìí. Bẹ́ẹ̀ni. Tó ní òun fẹ́ kí wọ́n máa ta ipò ní 100 naira.
6: Àní ní 50 naira. Tó bá pè ìpinnu ẹ̀ ní 50 naira 50 naira lẹ́ máa rà.
1: Àtàlẹ́ni náà ọlọ́run bá wa ràn wá.
6: Àdúrà tá à ń gbà nìyẹn. Nǹkan tẹ̀mí sọ báyìí níbẹ̀ fún èmi gẹ́gẹ́ bí ẹnìkan lórúkọ ara tèmi o. Ẹn tó bá lóun dá sọ́bísìdì padà mi lè ṣe mí sí ìkìlì bò fún. Kọ́ ni wọ́n kọ́.
1: Ẹ ń bá lóun fẹ́ dá padà.
6: Ẹ káyọ̀dé ṣe mí nìyẹn.
1: ti ndi nba mi leru ni isin ni pe a ti wa lasiko selu si soro selu
6: en seri ko si bi oluselu se ni so tenu lakoko yi a ti ra awon kan ton ni pe tawon ba de be o ma ma da pada a ti la awon kan ton tawon ba de be o awon ni da pada ruwa to la awon ni da pada yen ko se le pe mi ati won po ki se pe sugar ti awon to da pada yen mo ti foju sa awon kan lara ti mo ntele oro won mo wu oro won mo wu experience ti won ni mo wu bo se la awon fe se mi ni so fun lupe edibo fe ni bayi sugbon emi fun ara mi o emi ti wu awon kan kan temi foju si lara te je pe ibi temi to si re
1: eh baba ni awo lo to ati lododo
6: be ni
1: ki adak ni pada lo pe wa
6: en to ba ni ka ma da pada o ta ara e ni o ta ara baba to ko pe la kokko to pe last week ton so robo kada 2 million
1: eyo
6: sa ko si anfani kankan ninu be ka ma re boni 15 en ko to le ka re boni 15 le ni kan meji ni ala ko ki subsidy pada elenkeji ni be ka wa ri ijoba to je pe a duro ti awon to nta epo tori gbogbo enu fi so ko si ko si lo carbon be epo wa ni $71
1: ka ni ijoba point yin mejeji e ja fi ti e
6: mo ala kokko ni we subsidy pada
1: ko pada number 1
6: elenkeji ni be e boju to bo se nbe
1: ka wa ri ijoba kan ti o boju to daada bi arajo a se se lo si
6: ani o wo pe awon yen won ta epo ngba yen ni bi 66 naira
1: eyo
6: e ma binu 65 naira ni o po ju to le ta Nigeria ni NNPC ri te to won wa se ngba yen won ta slow at 62 naira
1: e je wa ni lo si NNPC
6: lo se te lo be awon kan wa soro kan sin pe ko to pe anfani first subsidy ti won yo ni pe ah to ra epo mo nkan to mu wa ma to ra epo mo ni pe enikan ta plate ounje kan ni 2000 naira plate ounje wa for to wa for si 20,000 se bo se ya bonu at 2000 no mo ya bonu at 20,000
1: lai lai
6: nda ten wole epo ba yi ejo emi o le ora food tank pe ya food tank se ejo se gbo mo o ti di wo Nigeria o ni o se si queue lati o be suke suke ra 10 liters en ke de ga gbe fun yin ni bo eleyi
1: elomi gan o ti e ni gbe oko lo
6: ke gi la gbe lo generator fe oro si o to wa di la lo oro so bo
1: to ba
6: ba bu
1: to ba gbo ko wa to
6: ora 3 liters
1: ba ta ipo 3000 4000 5000 be ojo mo ti
6: ke je generator fe oro
1: o ti e re nikan ora park se gbe ile epo ba
6: ni
1: ele wa lo mu ke gi
6: oni olon oni olon ni
1: oni generator don fe
6: oro gene gene
1: se po ti fe tan mo moto re po se a so wo sa lo ya pa
6: iko to fa ti si queue mo ni yen po si anfani kankan e de ki so ka to lo baba ngba ta se subsidy Nigeria n lo over 70 million liters 100 million liters n gba mi lojumo nisin baba awon jomi oge ti ke wo 50
1: ka pe si olo to so lati fe se oju oja bo ba ti
6: e te pe ejo ma binu akoko ni o
1: e ma binu o a gbe pe mo baba wa soro kan Mr. Agbola han na soro kan baba soro ipinu Mr. Agbola han so pe ko ya won mo ori eja wa si ipinu baye won fi number kan si ta baye
6: okay
1: awa mo Nigeria ta fe se ipinu ta mo wi pe Nigeria le da Nigerian Progressive Forum awa do ti Nigeria leyin ti o fi de ebo ti ogo ne number yi le pe se leyin eto eyin te fe ran Nigeria daada ni o ke so lo se lu o ara lu to fẹ́ kí nàìjíríà ò dé èbò tí ò go ṣe mọ̀ pé àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì owó kan kò gbẹ́rù dórí bí a bá ti rí àwọn ọ̀jìnà onímọ̀ àwọn olóyè lẹ́kan sán ní ibi tí a ti mọ ibi tí nàìjíríà ti lè dà tọ́ nọ́mbà yìí ni ẹ pè sí pé èmi náà fẹ́ darapọ̀ ẹja jọ ṣèpinnu lápapọ̀ kí nàìjíríà ò lè dé èbò tí ò go 08058816462 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí ẹ mú bá ìròyìn ó ṣe pàtàkì ẹ̀kọ́ nọ́mbà ilẹ̀ àjọ wa Nàìjíríà débù tí ò go ni 2027 yìí a lè ṣe mistake mọ́ 08058816462 wọn ó tún pè lẹ́ẹ̀kan sí torí mọ́tò ti ń gbé Nàìjíríà lọ sí èbú tí ò go rèé dàmọ́lọ́mọ bàbá olómi ìyẹ olóògbé mọ́tò wọlé báyìí ní ìsìn mọ́tò èbú tí ò go ni 08058816462 lẹ́yìn ètò oníkẹ́ ìpè wá ọkọ Nàìjíríà lọ ṣébù tí ògo rẹ̀ ò fún gbogbo ọmọ Nàìjíríà tí ń fi ọjọ́ rere fún Nàìjíríà. Tọ́ olóyè Lẹ́kọ̀ọ́ sọ ní odìjọ́ mẹ́jọ
6: lágbàá.
1: Àgbàlọ́kọ́ la máa ká torí. Súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí káwọn ará alé káwọn ará alé Nàìjíríà ó dáa.
6: Mo kí gbogbo ọmọ Nàìjíríà lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ Ayọ̀ la fi pàdé.
1: Dákọ̀ rẹ̀.
6: Túndé Samson ọmọ bàbá Ayọ̀ Adénúgà lórúkọ.
1: Tọ́ ọmọ Adénúgà mú o bá ti fẹ́ gbowó gló. Olúgbẹ̀mí gan Mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ rédíò apostle títí ọjọ́ mẹ́jọ Henry Osage ònàlọ́wọ́ Bọ́tìn ni Adékúnlé Ìṣọ̀lá ni ó jókòó ojú ọjà yá ọyá wa gbé wa lọ síbẹ̀ ó dàbọ̀. Nǹkan wo ni gbogbo ayé ń dàjẹ̀rẹ̀ kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

ti pe owe Yoruba na na so pe won le n to ba fe je eyan rere ni ile aye yo gbodo ni ipinu eni to ba fe je eyan ninu oko owo o gbodo ni ipinu si tun gbodo gbe igbese lolo fe sokowo ko wa mo gbe ibise o le fe sokowo ko wa mo ni ohun okowo to fe se wa na fe mo se big mommy ati big daddy kiri adugbo ninu okowo gbodo gba awon igbese gbodo ni ipinu rere ni ti alarire elomi eti eya nkankan lati bere odun pe ki mo ti fe se lodun yin na e wo mo fe se oko wo ni mo fe se elomi o mo bon si mo ngbe wi tan se mo kole ku lodun yin kan bayin kan bayin kan bayin kan bayin mo fe se mo ma so pe akikanju obirin o si awon akikanju obirin wa o awon akikanju obirin bi mama ti awon obirin tan gbiyanju to ye aye lu dara ati offline at online seri loni okowo kan be to je pe opolopo eniyan lo nse okunrin nse obinrin nse okowe won gbe lati orilede Nigeria lo soki okun okowe won se lati oki okun wa sorilede Nigeria opolopo okunrin lo nse opolopo obinrin lo nse won de ti je eyan won ti la mi la ka ninu oko owo yi ti o ti le kori je wa nkan fidile lo ni kan ni pe mo koja mi olugbala ni ki sorin akunle ko awon anfani ba n jade moju koja re lájú èlé mọ́ra wọn ká fi tọ̀hún kún ọ̀hún wọ́n ń jẹ́ kí gbogbo nǹkan gún régé dáadáa sóòrò kò wé wọ́n máa ń kó wọ́n máa ń rà láti ìlú Abidjan wá sórílẹ̀-èdè Nàìjíríà láti ìlú òyìnbó wọn máa ń tà wá sí Nàìjíríà àwọn èèyàn tí wọn ti ń ṣe import and export oko òwò yìí ọ̀pọ̀lọpọ̀ olówó míì tẹ́ ń wò oko òwò yìí ló máa ń lọ fi ọkọ rẹ̀ ná máa fi ń dìlíva àwọn ènìyàn orí okòwò yìí làwọn kan tún wá ṣe àwọn ìwádìí pé tán bá lè máa rò máa ṣe ẹ̀papọ̀ tán pòópọ̀ ó mọ̀ ìjà gan o orí tẹ́lẹ̀ bá yà yóò rà á tẹ́lẹ̀ bá rí yóò yá ó yá sí èèyàn lẹ́nu dáadáa láti sáré jẹ.

torí ẹ̀ bó tilẹ̀ wù kó rí. Ṣé ìpinnu púpọ̀ náà ó là? Ó là mí láká. Ó kò wù ọ́ gangan, wo ni mo wá ń sọ. Àwọn èèyàn máa ń rà látòkè òkun tán máa ń tà. Ẹlòmíì máa ń fi ránṣẹ́ láti orílẹ̀-èdè lọ sókè òkun. Torí pé sora àwọn ará òkè òkun gbà mí, wọ́n máa ń fẹ́ràn pọ̀nmọ́ Nàìjíríà. Àwọn kan náà wà, wọ́n máa ń fẹ́ràn pọ̀nmọ́ òkè òkun. Àwọn kan náà wà, wọ́n máa ń fẹ́ràn pọ̀nmọ́ Àbújá. Sọ wá rí ọpọlọ àti ìmọ̀ táwọn èèyàn ń lò ní ìsìn. Wọ́n fi di ní ńlá nú okòwò pọ̀nmọ́ yìí. Ẹlòmíì ń tà á fáwọn olóúnjẹ. Ó jẹ́ okòwò kan tí ò lè kùtà láéláé. Àkókò kò sí ìgbà tó rà báyìí tó tà. Tó bá ti lè rà tó bẹ̀rẹ̀ rẹ̀ báyìí. Ìgbà tó bá fi sọ fún àwọn èèyàn mẹ́wàá.

O gbọdọ sun mọ awọn to n se okowo isi ko si se awọn iwadi kọkan. Ori orun ati odo re o yato sira won. O ba si n lo lenu awọn eyan daada. Awọn eyan ma pe o si pe ah ya lagbaja mo feran kan ba ye tun ba n gbe wa si. Ọkùnrin ṣe obìnrin ṣe. Mo ti rí àwọn ọkùnrin kan tó jẹ́ wípé inú ọkọ̀ wọn báyìí, òun ló máa ń gbé sí lọ síbi iṣẹ́. Ẹlòmíràn ni ẹran kíní ń bẹ lára pọ̀nmọ́. Èrèwo náà rí lórí pọ̀nmọ́. Orere tan ri lori ipomo oju ten ton gbowo osu lo. O biri lo awon ara anu oja. To fi nsi ise se. O si okowo kan to kuta. Mo ni gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe sọ. Mo bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ìpinnu ni. Okòwò tèmi fẹ́ bẹ̀rẹ̀ èmi ó mọ ṣàṣejèrè ni. Wọ́n ní èrè báyìí ó ní ọlọ́jà ń jẹ. Ti wulẹ̀ wù kí nǹkan rí. Èni ọlọ́jà oúnjẹ o.

0: ẹ̀yin tẹ́ láǹfààní láti bẹ̀rẹ̀ okoòwò tẹ́ fẹ́ bẹ̀rẹ̀.
1: Ẹ
0: tó bá fẹ́ bẹ̀rẹ̀ okoòwò kìí fi rán èèyàn o.
1: Ẹ
0: lè jọ lọ kí wọ́n náà fi lè mọ bọ́n ṣe ń rà àti bọ́n ṣe ń tà á. Ẹlòmíì ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ okoòwò. Wà á kó àyà lágbájá ẹyìn kan báyìí mo fẹ́ rà á ṣe lè bá ń rà bọ̀.
1: Ẹ
0: ṣe bá ń wo.
1: Mo
0: bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ okoòwò tó súnmọ́ àwọn tó ti máa ń pa rẹ̀ dáadáa ẹ jọ lọ ni.
1: Kò
0: fi lè fojú sí dáadáa bọ́n ṣe ń rà á bọ́n ṣe ń ná lè. Gẹ́gẹ́ bí olókoòwò tó bá lọ ọjà wọ́n máa ń ná ọjà ní o. Ìjọ bá pe nǹkan báyìí fún ọ ní iye báyìí ìwọ́lọ́ àti pa iye báyìí kọ́. Àmọ́ o mójú ẹ lọ ọbẹ̀ ó rán èèyàn ni. Iye ọjà tó bá dẹ̀ rà nìwọ náà ó sì tà. Àpá àyà lágbájí ilé báyìí náà bá ń rà bọ̀. Ọ̀nà tíyàn ó ṣàfi rérè tí ó fi rérè lórí ọjà ni. Àmọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ oko mójú ẹ lọ kòró. Wọ́n ń fi rán èèyàn o. Ẹjọ́ lọ ni kán lè máa fi ọwọ́ ọ̀tún ọwọ́ òsì kán lè máa fi ràn yín. Ibi báyìí náà ti ràn kán báyìí ibi báyìí náà ti ràn kán báyìí tán bá pọjà fún ọ níye báyìí náà báyìí torí pé ìwọ náà alára tún tà ní ọ. Ààrẹ ló ti yọ owó ọkọ̀ owó nǹkan kan owó gbá owó àwo. Àwọn òwò arán ìyá alágbèjà mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ okoòwò ni mo mọ̀ pé ẹ̀yin lẹ mọ́ ń lọ́jà bẹ̀ ẹ bá ń rà báyìí ẹ bá ń rà báyìí ẹ bá ń rà báyìí ò lè fún ìyá alágbèjà lówó ọkọ̀ o.
1: Yóò
0: gbé gègé lè mọ́ra wọn náà ni. Yorùbá ní tó bá ti kọ wájú sí ọkọ ọta tó bá kọ ẹyìn sí ọkọ ọta tó bá ti wá kọ ẹyìn nìkan kẹsì kíni kẹ tún èrò ara yín pa. Sí gbogbo ẹ̀yin tẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí torí orí ayélukára káàkiri oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe mo sì kí ọlọ́wọ́ bọ́tìnì mi. Bá wa gbé sókè gbé wálẹ̀ henry bàbá yẹlò. Ìsọ̀lá Adékúnlé lorúkọ tèmi tẹ̀ tí ń gbọ́ látàárọ̀. Agbára ọlọ́run àṣejìrè báyìí oní ọlọ́jà àṣejìrè láàjẹ nínú ọ̀sẹ̀ tá a tún fẹ́ lọ lò yìí. Ìfiyín sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ ò ire o.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

Ẹ̀ka sàn àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú àfòyín lọ́sàn-án tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà aláàfin ọ̀fẹ́ ní olúọ̀lẹ̀ estate ńlẹ̀ ìbàdàn adédàmọ́lá olóòdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ gbèrò láti mú àdínkù dé bá ètò ìsààmì ẹyẹ àyájọ ọjọ́ òmìnira tọdún tá a wà yìí. Ààrẹ Tinubu fa ojú àwọn olókoòwò nílẹ̀ Faransé mọ́ra láti wá dókòwò sí nílẹ̀ yìí. Orílẹ̀-èdè China àti ilẹ̀ Egypt ní àfẹnukò láti mú àjọṣepọ̀ tẹ̀síwájú láàrin orílẹ̀-èdè méjèèjì. Ilẹ̀ Amẹ́ríkà àti Denmark ni a ti fẹnukò lórí àdéhùn lórí àwọn kan tó ní ṣe pẹ̀lú ìdúnkòkò kan tó ń wá látọ̀dọ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà. Nínú ìròyìn eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford ni wọ́n fi ẹ̀sìn ṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea nínú ètò ìfọsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin wọn tí wọ́n sì fẹ̀yìn wọn jọlẹ̀ pẹ̀lú ọ̀yọ̀ mẹ́ta sódò. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bójú wa ti mú kí àdínkù dé bá ètò ìsààmì ẹyẹ. Àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ọdún 84 nígbà tí Ààrẹ Bọ́lá Tinubu ń gbèrò láti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá. Ọ̀rọ̀ yìí ló jẹ jáde láti ọwọ́ ẹni tí í ṣe akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde kan tó síta fáwọn oníròyìn lánàá òde yìí. Ìròyìn ṣe àfihàn rẹ̀ wípé ìjọba àpapọ̀ wọn ló ti ṣe àfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn mínísítà tí wọ́n mọ rí sí ìṣàkóso ètò náà nílùú Àbújá. Ìgbìmọ̀ náà ni tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ni ó mọ̀ léwájú rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ lójú ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà tán, Akume tí wọ́n ti ṣe akọ̀wé fún àjọ tó rí sí ọ̀rọ̀ ètò òṣèlú àti tọrọ ajé nílẹ̀ yìí Bakira Debo Warrens tó ṣojú fún òun ló jẹ́ kó dìmọ̀ pé ayẹyẹ náà òun ni pé yóò mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní àǹfààní láti wo àwọn èrúbọ àti ìfaraẹnijìn tí wọ́n ti ṣe pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn tó jẹ adarí sẹ́yìn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣiṣọ lójú ọ̀rọ̀ pé ìṣàkóso òun ló ń fojú sun àti ṣe ìfẹ̀sọ́wọ́ iwájú àwọn olùdókòwò láti ilẹ̀ Faransé nílẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ lágbọ́n tó ní ṣe pẹ̀lú sinimá àti fíìmù tó fi máa wọn ètò ọrọ̀ ajé mi tó so mọ́. Ó kéde ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lójú pa ayélujára X rẹ̀ lẹ́yìn tó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú alága fún ìgbìmọ̀ Bọ́lá Group ìyẹn Vincent Bọ́lá níbi tí wọ́n pé àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ náà ti láǹfààní àti wà ní ìkàlẹ̀ nílẹ̀ Paris lánàá òde yìí. Gẹ́gẹ́ bó ti ṣe sọ ìjíròrò náà, òun ló wà lórí fífẹ̀jú àwọn nǹkan ètò ìdókòwò lórílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ iṣẹ́ okòwò àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú orin nílẹ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti buọwọ́ lu èèyàn sípò àwọn ọmọ ìgbìmọ̀ mẹ́ta sí ìgbìmọ̀ tó ń rí sí ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbaninímọ̀ràn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ti ṣe alága rẹ̀ tí ó mọ̀ léwájú rẹ̀ olóyè Bọ́lájí Ayọ̀rìndé ti ṣe ọ̀kanú àwọn amòfin àgbà nílẹ̀ yìí. Àwọn tí wọ́n ṣẹ̀yàn sípò náà la ti rí onímọ̀-ẹ̀rọ Abu Salami, Honorable Ezekiel Oyedepo àti Honorable Lydia Bankole. Gẹ́gẹ́ bí ètò ìyànsípò àti lẹ́tà àti kálukú gbà látọ̀yẹn ti ṣe olórí ìṣẹ́ fún gómìnà Ọtúnba Ṣẹ́gun Ògúnwòye, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òní apẹ́ ó kéde ìyànsípò Honorable Adékunlé Ọládàpọ̀ Bankole gẹ́gẹ́ bí alága tó ń rí sí ọ̀rọ̀ ìgbìmọ̀ ètò ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mìíràn ilé ìta ti rẹ̀ ti ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ilégbèé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abilékọ Adéboyin Elizabeth Ọládòkun oníyàpẹ́ ó ti wá di ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì àti olùṣiṣẹ́pọ̀ sí gómìnà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ìyànsípò lásìkò yìí, gbogbo àwọn ètò ìyànsípò náà ni pé ó bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ ọ̀sọ́ka lánàá òde yìí ti ṣe ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2026. Nílẹ̀ òkèèrè àwọn tó jẹ́ olùgbanímọ̀ràn lórí ọ̀rọ̀ ètò òṣèlú nílẹ̀ China Wang Yung ní pé ó ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ẹni tí ṣe abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Egypt Esam Eldin Ahmed Mohammed Farid ìyẹn nílẹ̀ Beijing níbi tí a pè wọ́n ti láǹfààní àti ní ìfẹnukò lórí àdéhùn láti mú àjọṣepọ̀ tẹ̀síwájú láàrin orílẹ̀-èdè méjèèjì.
Wang Ishaka, we are in China, and you Xi Jinping. Ele to shabe wo sile Egypt, gege bi on to je aseori ati le ti o fe sele ri. O se ifidimule pe ile China shitan lati se papo pelu ile Egypt, lati se ifilole awon adehun ati ife ajosepo won loju si lawon ona ti o jo je ti o jo se anfani fa won orile ede mejeji. Orílẹ̀-èdè America àti ilẹ̀ Denmark ti kéde àdéhùn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Greenland nígbà tí wọ́n yanjú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú lásìgbò láàrin àwọn tọ́rọ̀ kan. Eléyìí tó wáyé látọ̀nù tó ní ṣe pẹ̀lú ìdókòkò ààrẹ Donald Trump láti gbẹ́sẹ̀ lé àwọn agbègbè náà pẹ̀lú ipa. Ààrẹ Trump ṣiṣọ́ lójú ọ̀rọ̀ náà nínú àdéhùn kan eléyìí tí àpẹẹrẹ láǹfààní àti ṣe àgbékalẹ̀ wípé yóò fún ilẹ̀ America ní àǹfààní láti ṣe ìṣàkóso tó pátápátá lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Àti àwọn nǹkan míì, ẹ̀wẹ̀ alákòóso àgbà ilẹ̀ Denmark Mette Frederiksen, òun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé àdéhùn náà òun yóò mú kí àjọṣepọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò láwọn agbègbè tọ́rọ̀ náà kàn, eléyìí tí òun tẹ̀síwájú ṣùgbọ́n tí kò sọ lórí bí àdéhùn náà yóò ṣe lọ, pàápàá jùlọ lórí àwọn nǹkan tí ààrẹ Trump mẹ́nuba láwọn ojú òpó rẹ̀. Frederiksen fìdí rẹ̀ múlẹ̀ pé àdéhùn òun ti láǹfààní àti wà tán sì ti bu ọwọ́ lù ú ní ibi tí wọ́n ti láǹfààní àti ṣe ìpàdé alágbára kan lọ́sẹ̀ tó ń bọ̀. Àdó olóró kan tó búgbàmù ní ilé ìjọsìn mọ́sálásí kan, eléyìí tí a pọn ni ó wà láìka àtòsí àwọn agbófinró ní apá ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ Pakistan ló ti gba ẹ̀mí àwọn èèyàn bíi 21 tí ọ̀gọ̀rọ̀ àwọn míì sì ṣèṣe ní agbègbè náà. Ààrẹ ilẹ̀ Pakistan Asif Ali Zardari, wọn ló kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tọ́rọ̀ kan tó sì tún ránṣẹ́ ìkẹ́dùn sí àwọn tó fara ṣèṣe tó sì ṣe ládùá pé Ọlọ́run yóò túbọ̀ tètè mú ara wọn le ní pàápàá. Bákan náà ló ti wá pàṣẹ wípé kí wọ́n ṣe ètò ìrẹ́yìn gbogbo àwọn agbésùnmọ̀mí tí apá àwọn kan ṣe àtìlẹyìn fún láti ilẹ̀ òkèrè. Àwọn alákòóso fọ́rọ̀ ìròyìn nílẹ̀ Pakistan ṣàlàyé wípé àwọn agbófinró bíi 15 àti ọmọ ọdún mẹ́rin kan òní ọpẹ́ wà lára àwọn tó gbẹ̀mí mí níbi ìṣẹ̀lẹ̀ náà, èyí tó sì ní ṣe pẹ̀lú àwọn agbébọn kan tí wọ́n dáná ya ibùdó àwọn agbófinró. Eléyìí ti ń bẹ ní agbègbè Kwat ní ilẹ̀ Kebba Pakhtunkhwa. Nínú ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford lánàá ní agbo ewúro ìyà sí ojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú ẹ̀mí ayò mẹ́ta sódò, èyí tó sì fún ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Chelsea yan Xabi Alonso ní ọ̀pọ̀ ìrònú àti ìdoríkodò lásìkò tá a wà yìí. Lẹ́yìn ètò ìṣẹ̀lẹ̀ náà, eléyìí tó wáyé ní etí ṣe akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ fún ikọ̀ Real Madrid, Chelsea ni apẹ́ wọn láǹfààní àti tún mú àmì kan ṣoṣo nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mẹ́ta eléyìí tí láǹfààní àti gbá sẹ́yìn àti ti dẹ̀ àkókò yìí. Èmi àwọn tó wá látọwọ́ Jadon Antony, Igor Thiago àti Fiabo Carvalho, òun ni apẹ́ mú kí ìgbésẹ̀ àìmọ́ ti ìfìdírẹmi Brentford kó láǹfààní àti tẹ̀síwájú tako àwọn tí ṣàkẹ́bí wọn láti apá ìwọ̀ oòrùn ilẹ̀ Gẹ̀ẹ́sì, eléyìí tí wọ́n sì láǹfààní àti bọ́ sí ìpele kẹta lórí tábìlì lásìkò yìí. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán àtòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tún mọ̀ lẹ́jẹ́ ká bójú àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti gbà láti ṣe ètò ayẹyẹ ọdún òmìnira ilẹ̀ Nàìjíríà tọdún tá a wà yìí lónìí Mọ́ńbé, bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe ṣe àwọn ètò tí wọ́n pè wọ́n mọ̀ láǹfààní àti làkalẹ̀ tí ó sì bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lọ́jọ́ 1 oṣù kẹwàá. Bákan náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé ìṣàkóso rẹ̀ ló ń wojú sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀pọ̀ ìdókòwò látọwọ́ àwọn oníléeṣẹ́ láti ilẹ̀ Faransé, pàápàá jùlọ iléeṣẹ́ Bolo Group, eléyìí tí wọ́n pè ó máa ṣètò àwọn nǹkan fíìmù nílẹ̀ wa Nàìjíríà pẹ̀lú àwọn nǹkan míì tí yóò mọ̀ mú kí ètò ìdàgbàsókè kú láǹfààní àti rẹ́sẹ̀ wálẹ̀. Olùgbanímọ̀ràn lágbọn ọ̀rọ̀ ètò òṣèlú nílẹ̀ China Wang Hung, wọ́n ní apẹ́ ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Egypt Esam Eldin Ahmed Mohammed Farid nílẹ̀ Beijing níbi tí apẹ́ wọn ti láǹfààní àti fẹnu ọ̀rọ̀ kò lórí àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Bákan náà làwọn afọ̀yín pé ilẹ̀ America àti Denmark kéde àdéhùn lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Greenland, eléyìí tó sì fi òpin sí àwọn ìlásìgbò tó ti ń wáyé pàápàá jùlọ nípasẹ̀ ìdúnkòkò ààrẹ Donald Trump láti gbẹ́sẹ̀ lé orí agbègbè ọ̀hún pẹ̀lú ipa.
inu iroyin ere idaraya lati ma fun yin pe egbe agbabolu Brentford oni wa gbe owuro ya si oju egbe agbabolu Chelsea ninu idije le ti pe won jo wa ko lana pelu ami ayo meta sodo e to si fun akoni mo gba iko Chelsea Xabi Alonso ni opo ironu ati idorikodo lasiko ta wa ye Eyi lo pin iroyin agbaye fun ti osan toni Kemisola Williams lo se akojopo ati atuntun iroyin ohun e le darapo mo alawon oju opo ilujara gbogbo pelu at Wales Radio 893 nigba tele feran te o si tele wa loju opo ilujara Facebook wa pelu at Wales Radio 893 FM fan page bakan na le gbo asowo iwaju si loju ipona ti agbaye ti www.wellsradio893.com e le pe tabi fi atejise sowo soju opo ikani lori ero ibanisoro 0916 893 2000 fawon isele ile to ba soju eni adedamola oloede lomure na wa se ti gbo yin e se te gbo ikoni kan ga gbo mo gbe Wells Radio 9.3 FM olorun yebo ko fun yin aku isemi opin ose

0: Balboa West Radio 89.3 FM, Awani Baba.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Àtọ́ka ni master. Kílẹ̀ tún dúó ṣe náà. Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House. Ní Aláàfin Avenue. Olúyọ̀lé Estate, Ìbàdàn. Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà. Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé, kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Lẹ ti ẹ mọ̀ pé ogunlógún àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn. Ní àwọn ọjọ́ ìsinmi, nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò, èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké. Gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmìrere Jésù Kristì fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ̀lẹ́ ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan ayé ti sí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá di àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìdàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wíwà aṣọ ìyìnrere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi.

Ìkábọ̀ padà sórí ètò oúnjẹ aládùn tó ń jáde lọ́dọ̀ wa ń bí ìkànnì West Radio náà ni ìkànnì aláyọ̀ ìkànnì dùnú. Ìkànnì tó jẹ́ pé gbogbo èèyàn báyìí tán bá ń gbọ́ bá ayọ̀ máa ń bá wọn gbé ni ayọ̀ máa ń bá wọn sùn. Ayọ̀ máa ń bá wọn ṣe gbogbo nǹkan papọ̀ ni owó dẹ̀ kí wọ́n wọn. Ẹ̀yin gbọ́kàn nìyí kẹ fi ọpẹ́ kẹ fi ògo fún Ọlọ́run. Nígbà tá a ti wá dé látojú ọjà báyìí, ohun tó kàn ni fún wa láti tú pẹrẹpẹrẹ láìlọ bá ta fi lọ rajà. Ká tu sílẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa kó ogun kan ta lọ rà dé látọjà nítorí kí ni àwọn nǹkan kan wà nínú ta lọ rà tó jẹ́ wípé oru gbúdọ̀ mojú kó má bàa bàjẹ́. Ìdí ní ìta gbúdọ̀ fò tètè tu gbogbo tó wà láìlọ wa ta rà dé látọjà. Ká tu sílẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa kó àwọn nǹkan náà lọ́tọ̀ọ̀tọ̀ sí ẹyẹ ẹyọ. Ṣùgbọ́n ká tó lọ jìnà. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé nínú abala yìí láti máa sọ̀rọ̀ nípa ìtọ́jú ara. Ìtọ́jú ara wa jẹ́ kó ṣe kókó fún wa, kó ṣe pàtàkì fún wa torí pé kí ni ta bá wà nílera tó péye ní gbogbo ta bá ń ṣe la máa dọ́gba. Orí ò lè máa fún ẹ̀sìn ẹ̀kọ́ nìkan ni kò wá jẹran kó ló máa jẹ torí pé kí ni ìlera yẹn kù díẹ̀ nígbà náà nìyẹn. Ṣùgbọ́n tí ìlera bá péye ó mọ̀ fo egun, ó fo egun, ó tún jẹná mọ̀, ó jẹná mọ̀ títí ìyẹn náà pè pé ìlera ojú oògùn lọ. Ẹ má jẹ́ ká fi ara wa sílẹ̀ débi tí àárẹ̀ máa fi wọ̀ wá lára. Ẹ jẹ́ ká tọ́jú ara wa dáadáa. Ẹ jẹ́ kí ìlera wa kó jẹ́ ọ̀kúnkúndùn fún wa. Kó jẹ́ ohun tó jẹ́ wípé ojoojúmọ́ bá máa ṣẹ́ẹ̀kẹ́ nígbà tá a bá ń ṣẹ́ẹ̀kẹ́ mọ́tò wa ni. A máa wonú ẹ̀wò ṣọ́ìlì wa ń bẹ̀. Ṣé pọ̀ ẹ̀ tó? Ṣé kinní kan òjò? Ṣé irin ẹ̀ ò fọ́? Bẹ́ẹ̀ ni ká ṣe mọ tọ́jú ara wa náà. Ẹ máa ya apá wò, ẹ yẹ ẹsẹ̀ wò, ẹ yẹ ojú yín wò. Bẹ́ẹ̀ bá jí lára ẹ wo mírọ̀, ẹ wo bí tẹ́yin ojú yín dúró dé sí. Ṣé ó tóbi sí ní àbò kéré sí? Ṣé ṣe pé mú máa ti mo sùn lánàá ojú mi pẹ̀lẹ̀bẹ̀ mú máa jí láàrọ̀ ojú mi mọ̀ ń wò? Ẹ wo gbogbo àwọn nǹkan yìí. Ẹ má ṣe gbé ẹ kò kàn mí kó kàn mí ṣe bí kí ti jáde kí n wẹ̀ kí n bọ́ tàjọ́ mo ti wo mírọ̀ láàṣẹ. Ẹ má jà máa ṣe bẹ́ẹ̀. Ẹ já wọ ẹ̀yà ara wa nídìí mírọ̀. Ẹ̀yin lẹ lára yín. Ẹ bọ́ sí di mírọ̀ yín, ẹ wo wájú yín, ẹ wẹ̀ yín nídìí mírọ̀. Ẹ bá wú yìnbọn bọ́ Ọlọ́run ṣe dá yín, ẹ wòra yín dì mí rọ̀. Ẹ wo tí ó jẹ́ pé ó ní ìdàtúnṣe lágbára yín. Ẹlòmíì rẹ̀ yìí kò ní mọ̀gbà tí kókó máa so lẹ́yìn ẹsẹ̀. Ìgbà tí ò ní wo rẹ̀ fínfín tí yẹn á fi di àràbà sí lára, tá fi di tá máa náwó sí. Ẹja máa wòra wa fínfín. Ẹ̀yin lẹ lára yín o, ẹ̀yin nìkan lẹ dá ní ara yín. Iléeṣẹ́ yẹn ẹ̀yin nìkan lẹ ń dá mójútó. Kò sáwọn tẹ gbà wọlé síbẹ̀. Fúdi èyí iṣẹ́ yẹn yín nìkan náà lẹ máa ṣe. Ẹ máa tọ́jú ara yín, ẹ wo mu yín, ẹ wojú yín, ẹ wo etí yín, ẹ máa ṣètọ́jú etí yín lóòrèkóòrè. Ẹ wo irun yín, irun yìí ṣé kò ṣe pé nǹkan kan ti ń jáde bẹ́ẹ̀ sálẹ̀? Dandruff irun mi ṣe ṣe pé ó ń jáde, ṣe ṣe pé dandruff wà irun mi? Ẹ já ṣàmójútó gbogbo àwọn nǹkan báyìí kára wa kó jẹ́ subject tó jẹ́ pé a máa treat every day. Ṣòtì ẹ̀yin sà, ṣòtì ẹ̀yin mà. Ní báyìí ẹ jẹ́ ká sọ tí a kó wa fún wa ní abala ojú ọjà yẹn tí a mọ̀ sí ìtọ́jú ara ẹni tí ó wà nínú abala yìí. Ta bá sọ̀rọ̀ nípa ara, ẹ̀yà ara póríṣiríṣi o. Lára ẹ̀yà ara, apá wà ń bẹ̀, ẹsẹ̀ wà ń bẹ̀, ọrùn wà ń bẹ̀, orí wà ń bẹ̀, ojú wà ń bẹ̀, imú wà ń bẹ̀, ikùn wà ń bẹ̀. Oríṣiríṣi ló wà nínú ẹ̀yà ara wa. Nínú ẹ̀yà ara tó wá jẹ́ pé ó ń fi ní hàn síta dáadáa, òun ni ikùn wà. Tẹ bá ti rí ẹni tó jẹ́ pé ikùn ẹ̀ tóbi láti tóbi jù. Gbogbo èèyàn kọ́ lọ bẹ ọlá wà ń bẹ o. Àwọn èèyàn nígbàgbọ́ wípé tó bá ti ń yọ ọkùn ọlá ti dé, ọlá kọ o. Ọ̀pọ̀lọpọ̀ ikùn yíyọ míì àkóbá ló ń ṣe fára. Ẹ jẹ́ ká máa ṣàmójútó ara wa. Ikùn yíyọ kì í ṣe pé mò ń fẹlá àbí mò ń jọbẹ̀. Èmi nǹkan tí ìgbà tí yọ ọkùn wọ̀n sí mọ̀ pé mo ti di big girl. Wọ́n sì mọ̀ pé mo ti di big man. Mo gbúdọ̀ yọ ọkùn náà. Àwọn ọ̀rẹ́ mi máa fi mú ṣẹ̀yẹ̀ pẹ̀lú fàájìta ṣe ikùn mi ò yọ. Kí ló yẹ fi ikùn ṣe? Ẹ jẹ́ ká ṣàmójútó ikùn wa. Fún àwọn tó bá yẹ pé ikùn tóbi látòbí jù, ó yẹ ká ti mọ̀ wípé ọ̀rá kan tí ò dára ti ń gbinlẹ̀, ó ti ń tẹ̀ka sínú àgọ́ ara wa nìyẹn. Tó dẹ̀ ṣe é ṣe fún àgọ́ ara náà láti daṣẹ́lẹ̀ nígbàkúgbà. Nítorí ọ̀rá àpọ̀jù lára ló ń fa àrùn ọkàn. Ọ̀rá àpọ̀jù lára ló ń fúnni ní hypertension. Ọ̀rá àpọ̀jù lára ló ń fúnni ní ìtọ̀ ṣúgà. Ọ̀rá àpọ̀jù lára ló ń ba ó ń ba a lot jẹ́ nínú àgọ́ ara. Oríṣiríṣi nǹkan ló ń bàjẹ́ lágọ̀ọ́ ara. Ta nílò láti mójútó dáadáa. Nítorí tábà mójútó, àkóbá tó pọ̀ ló máa ṣe fágọ̀ọ́ ara. Fúdi èyí ẹ jẹ́ ká ṣàmójútó ẹ. Kí láwọn nǹkan tá a lè lò fún ikùn tó tóbi jù? Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká máa ṣe exercise dáadáa. Àwa ta bá lè ṣe press up ẹ jẹ́ ká máa ṣe inúlé wa. Àwa ta bá lè máa lọ jog ẹ jẹ́ ká máa jog láràárọ̀. Àwa tó bá jẹ́ wí

kabo pada sori to nja ladun eto to je wi pe kanni kan soso lo ngbe jade ikanni West Radio 89.3 FM na ni ninu abala ta wa duro siba itakale si ha bayi lati ma ko wa lori sirisi onje orisisi onje le wa ipapanu ni o teyin ti gbo te mo se te de like lati ma je inu eto le ti ma gbo gbogbo ta de ma ko yin to ma yin yeke be ni nibe ta ti wa kale sinu abala na iyan abala onja ladun ti baba wa Kingston ade eto ti forin gbe wa wole tan Oya eje ki asalaye on ta gbe bota fun wa ta fe gbe fun yin ta fe gbe fun yin je kon se ma je le o eleye ma je laje san ra ide ma je laje wu yin ni aje sogo le ma je leyi aso nipa gbegiri soup ati ewedu ta ba so nipa gbegiri o je obe to je bi pe awa yoruba feran gidi gan awon awa yoruba feran gidi gan agbegbe to feran eju ni nigeria yi lanso nipa ogbomoso ogbomoso feran gbegiri gan oyo feran gbegiri gidi gan ta ba so nipa ogbomoso ati oyo state won feran gbegiri won feran gbegiri de bi pe won fi sere rara won o le je okele kon je solo ke ma ma gbo pe e ba nbu abula si e ba nfa abula si won ni fe si gidi gan to je pe o je pe onje ibile won ni onje isedale won ni onje to je pe won gbonju ba ni onje tawon baba won tin je ti pe ni gbegiri soup awon obadan na fe rin awon obadan ti e ni fe si lati fi gbe amala son daada aga ko ti wa lo se amala funfun ibadan fe rin lati fi gbe son daada ton tun mo si wi pe obe ta fe soro nipa ilale yin ilu meta on ni fe si obe yi daada iyen ogbomoso ati oyo state ati ibadan won ni fe si obe lokolopo gan lati ma fi je okele won o ye je ka lo gara ka ko wa ba se le se gbegiri to mu yi to gbe yi dani to de ma je igbaladun fun wa lakoko iroja ta ma kokko ra ni pe ka lo ra ewa ire wa wo la ma ra a le ra olo drum a de le ra ewa oloyin eke yin ninu ewa la le fi se gbegiri sugbo dara ka lo ewa oloyin lodo temi mo gbadun ewa oloyin lati fi se gbegiri tori o ma tun tuoro aduko sinu gbegiri yen to je ma yato si awon tesi to ku ka ko se pepe fun lenu to je pe beba ti ko ma gishan pupo ko ti ni kadun butter ko da ko ri be lodo ewa oloyin tabi olo drum taba ti wewa isile baba se po ninu ile baba se po ta fe je ni ka se bo agolo e se mo to ye pe a po ju ninu ile wa agolo meji e wa ti to wa taba ti bo agolo meji tan gbegiri soup gbegiri soup leyin gba taba ti bo agolo meji tan e te ka bu sinu omi ka bo epo e kuro taba ti bo epo e kuro tan a ko funfun yin e je ka da sinu pot ka fi kan niwon ba ka fi si e je ka se gbegiri wa yi pelu iyo niwon ba taba ti wa se to ti rotan fun awon to ba ye pe a ni blender ninu kitchen wa alafani lati fi ijabe wa ka fi ja sugbon ko dabi pe ka lo ta ba fi ijabe ja ta ba n gbe mi lori okele ati mama mo pe nkan kan okun na fun die yi o kan dandan o compulsory fun wa lati lo blender fi blend ta ba ti se to ti rotan e ja da sinu blender wa e je ka da sinu blender wa e je ka fi atarodo niwon ba ka fi si ka fi atarodo wa niwon ba ka fi si ede wa ka ra ede loja ka sanyen ka kokuta ko ni e se ka ko si ninu blender nbe ka blend e papo pelu iru ni o yala iru pete yala iru woro la ri e je ka blend e mo gbegiri wa ninu blender ta ba ti wa blend e tun ko e je ka da kuro ninu blender wa o ya e je ka gbe epo kana ta ba ti gbe epo kana tan tepo wa ti gbona won ba e bomi die sinu epo gbegiri wa ye je ka da sinu epo pupa yi ta ba ti wa da gbegiri wa sinu epo itan e je ka fi owo si e ma yowo kuro yoruba ma n pa lowe won ni wipe riro yoruba la n ro gbegiri ko ma ba ni koko ni e je ka ma ro gbegiri wa lore kore ka ma kuro ni die ka fi iyo ka fi magi niwon ba si iyo na niwon ba e je ka fi si nigba ta ba wa n se lowo yi ta ba n se lo ta n ro e mo asa ewa ni ewa lapọnle gan o ma ma wu si na ma ki nigba ta fi n se lo to ba n ki laki ju fun wa e je ka ma ta mi niwon ba si titi ta fi de odiwon ta fe ko duro si nigba ta ba ti se gbegiri wa tan to ti duro si odiwon ta fe si ko san ko ki ni ka fi se lẹyìn gbà ta ba ti se tan e je ka so kale eyi to kan ni ka gbe omi atawa kana e je ka so obi atawa ko ki lara nkan ta ma ra fun obi atawa yi oun ni ba wa
tatase wa nbe rodo wa nbe tomato wa nbe opolopo albasa wa nbe e ja kon wale ka san won dada ka lo ninu blender wa eran no mo wa ale lo goat meat ade le lo eran bokoto orisirisi eran la le lo fi se obin ota wa yin lẹ́yìn tá bá ti ra ẹran wa tán ìyẹn bọ̀kọ́tọ̀ wa ta sí adé lọ́jà tàbí ta sí ra nọ́mọ̀ wa dé ẹ jẹ́ ká kó sómi tó mọ́ káṣán dáadáa ẹja wa ń kọ́ ta ràdé ẹja yíyan wa tàbí ẹja tútù lẹ́yìn fẹ́ fi se ọbẹ̀ gbẹ̀gìrì wa ẹ jẹ́ ká ràdé káṣán ká kó gbogbo ìdọ̀tí ẹ̀kúrò egungun bẹ̀ka yọ kúrò lẹ́yìn ìgbà tá bá ti ṣe wọ̀nyí tán ẹran wa ẹja bọ̀ omíràn tá fi bọ ẹran wa ẹ má yí ìdáná fẹ́ fi se ọbẹ̀ yín ó má jẹ́ kí a dun ọbẹ̀ wa kó tún peléke sí bóyá ẹ jẹ́ ká gbé òróró tàbí epo kaná èyíkéyìí nínú ẹ̀yà méjèèjì tá a bá nífẹ̀ẹ́ sí ẹlòmíràn fẹ́ràn kí wọ́n fi epo sí ọbẹ̀ ju òróró lọ ṣùgbọ́n àwọn ẹlòmíràn fẹ́ràn òróró èyíkéyìí tẹ́ bá ti fẹ́ràn nínú méjèèjì ni ká lò ẹ jẹ́ ká gbé òróró tàbí epo kaná tó bá ti gbóná níwọ̀nba ẹ rí àlùbọ́sà sí ní ìwọ̀n tẹ́ bá ṣe fẹ́ kó pọ̀ sí lẹ́yìn tẹ́ bá ṣe rí àlùbọ́sà sí epo yín tán tàbí òróró yín tó bá ti gbóná mọ́ra wọn díẹ̀ átáwátá ti lọ yí nǹkan ẹ jẹ́ ká dà sínú òróró tàbí epo tá à ń gbà yìí tabá ti dà sí tán ìjà rò pọ̀ mọ́ra wọn tabá ti fẹ́ sí ọbẹ̀ wa ẹ má máa fomi sí é ó máa ń reduce èròjà tí a dùn tó bá ọbẹ̀ yìí tó fẹ́ ba aṣọ rẹ̀ àpọ̀jù omi inú ọbẹ̀ kò kí ń jẹ́ kọ́bẹ̀ dùn ó lè máa rí tẹ́lòmíì sí ọbẹ̀ tán tí ọkọ̀ ẹ̀ máa ní ọbẹ̀ yóò ní taste tabá ti bóyá lọ lọ atawa lẹ́rọ ni bó bá ṣe lọ fún wa ní ká ṣe sí ó máa ń fún wa ó máa fún wa ní adùn kan tó jẹ́ pé ó yàtọ̀ sí pa kó mangí àkóyọ̀ pa kódà èròjà mangí àti ọ̀tá máa padà lò sí kò ní pọ̀ nítorí àdomipọ̀bẹ̀ àdomipọ̀bẹ̀ gẹ́gẹ́ bá ti ń sọ lọ lẹ́yìn ìgbà tabá ti dàtawa sínú òróró tàbí epo ìtán ohun tó kàn ni àwọn èròjà wa ẹja tara dé bóyá yíyan làwa ra ọ̀tá ti yegungun ẹ̀ kúrò ẹ jẹ́ ká fi sí ẹran wa tá a bọ̀ iṣẹ́ rí ọbẹ̀ ọbẹ̀ ata tá a fẹ́ fi jẹ gbẹ̀gìrì wa ìwọ̀n dín ẹran ẹ̀ o a máa bọ̀ ni mò ń yò ni a máa kó sínú omi ata wa bẹ́ẹ̀ omi ẹ̀ tá a fi bọ̀ yẹn ẹ má gbàgbé omi ẹran wa ẹ jẹ́ ká máa fi èròjà bọ ẹran wa dáadáa iyọ̀ mangí kọrí àtàwọn oríṣiríṣi ohun amú ẹran ta sọ̀sán ẹ̀já fi máa bọ ẹran wa gbogbo adùn yẹn náà ló máa wọnú ẹ̀ dáadáa lẹ́yìn tá a bá ti da omi ẹran wa ta fi bọ ẹran ìtajà sátawa ẹ rí i pé ojú ẹ̀gan ti máa jáde dáadáa ẹran wa ta wá ra ẹ jẹ́ ká kó sí ọbẹ̀ wa kó lè tètè máa jiná pẹ̀lú ọbẹ̀ yìí bó bá ṣe pé ẹja tútù làwa fẹ́ fi sí ọbẹ̀ wa yìí ẹ máa ti kó sí nígbàrà tá à ń sẹ ọbẹ̀ yìí kó má bàa rán ẹ jẹ́ kó omi ata yín ti jiná dáadáa kó kọ̀ kú bíi ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin tó yẹ kẹ́ fi sọ ata yín kẹ́ tó kó ẹja tútù sí i lórí ṣùgbọ́n ẹ rí dájú pé ẹja tútù tẹ bá máa lò yẹn ẹ fọ́ dáadáa kí oòrùn ẹ̀ kó má ba ọbẹ̀ yín jẹ́ nígbà tẹ bá ti ṣàwọn nǹkan yìí tó tẹ ti kérè òjà sínú ọbẹ̀ yìí tán ó yá ẹ fi àwọn èròjà sí bí mangí àti yọ̀ọ́ níwọ̀nba ẹ tọ̀wọ̀ ẹ rí pé adùn ẹ̀ ó ti dúró sí gbèdéke tẹ fẹ́ kó dúró sí ẹ dépà ẹ sí ọbẹ̀ yín dáadáa kó jiná lẹ́yìn tọ́bẹ̀ yín bá ti jiná tán tí arómẹ̀ tó ti jáde kẹ́yìn náà dẹ̀ tọ̀wọ̀ tẹ rí pé ọbẹ̀ ó ti ṣe ojú rèkété ẹ sọ ọbẹ̀ yín kalẹ̀ ìyẹn ọbẹ̀ ata yín ẹ sọ kalẹ̀ yìí tó kàn ní ká gbé pọ̀tì ewédú wa kaná ẹ má gbàgbé pé ewédú àti gbẹ̀gìrì la fẹ́ kọ wa ṣùgbọ́n a máa fi swallow kan tì lẹ́gbẹ̀ẹ́ kó má kọ̀ dàbí pa sí ọbẹ̀ tán àfi ṣe bí àfi ńlá ọbẹ̀ lásán láàrin nǹkan fi jẹ́ lẹ́yìn tí a ti sọ ọbẹ̀ àtàwà tọ́ta ti sè tó ti jiná tán kọ́ tójú ẹ̀ ti ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ èyí tó kàn ní ká gbé pọ̀tì ewédú wa kaná báwo la ṣe máa ṣe ewédú wa à ń sọ̀rọ̀ nípa ewédú lóòótọ́ gbogbo àwọn obìnrin lè máa ń claim pé mo mọ ewédú sè mo lè ṣe ewédú dáadáa mo mọ ewédú sè irọ́ ni ọ̀nà tí mo máa gbé ewédú tèmi ìgbà fún yín yàtọ̀ ṣé eré ewédú sísè ó gbọ̀gbọ́n ẹlòmíì àṣe ewédú tán á dúdú kò tún ní yọ̀mọ̀ ẹlòmíì àṣe ewédú tán á lami aléwédú ni ò da ewédú àkùrọ̀ ni kò da bó ṣe sè é ni ẹ jẹ́ ká kọ́ a bá ṣe lè ṣe ewédú tó máa green dáadáa tó dẹ̀ máa yọ̀ bóyá wa ta fẹ́ràn láti lo blender fi blend ewédú wa a máa kọ́ yín débẹ̀ bá ṣe lè lo blender lọ́nà àrà nítorí tẹ bá lo blender fi blend ewédú tẹ́ ẹ̀ mọ bá ṣe fẹ́ kọ́ wa yìí ẹ ṣe ewédú yín tán ẹ sì máa gbọ́ taste ewé tútù nínú ewédú yín kò ní jẹ́ kí ewédú yìí kó mú adùn tó yẹ àti tó tọ́ jáde fún wa nígbà tá a bá ti gbé pọ́tì ewédú wa ìka náà tán ewédú wa ta àràdé ta ti já kúrò lára ẹ̀gẹ́ ẹ kó sínú omi tó mọ́ ẹ̀ṣán dáadáa lẹ́yìn tẹ̀ ti ṣan ewédú ìtàn ẹ jẹ́ kó omi ewédú ta gbé kaná ẹ̀ kó hó dáadáa ẹju kan díẹ̀ kékeré sí kán ẹ má jẹ́ òpó àpọ̀ jù kọ́ńkọ́ ló ń jẹ́ kí ewédú já o àgbóǹkan ni ò jẹ́ kí ewédú já kán yìí kan máa jẹ́ kó tètè rọ̀ ni iṣẹ́ tí kán ṣe nínú ewédú nìyẹn tẹ bá ti kán kékeré sínú omi ewédú yìí ẹ má bomi púpọ̀ kaná fún ewédú ewédú ń pẹ́ jiná ẹ má fi iyọ̀ sínú omi ewédú yìí lórí nọ́gbà tẹ́ǹsì
e ma fi mangi si lori nongba te nsi awon nkan to le ja owo yi yo eni mo daruko fun yin nengba te ba ti shan wedun yin to ti omirin de ti ho dada e ma gbagbe lati ko irupete sinu ewedun yin te ba ti wa se ewedun yin to tin jina e ri po green e fowo kan e ri po ti ro to ba ti ro e gbe kale e ja ewedun yin e ja kokuna pelu ijabe sumo to ba je pa wa to je pa fe fi blender blend e ni e ma je ki a ma aso ka lu ka ma ko ewe ewedu tutu sinu blender ka le yan ka la blend ewedu afa se ewedu elomi akoko blend ewedu ninu blender ni tutu aye se da pada si pot a lo si ko le da bi mo ko le yo e je ka kokon se ewedu wa lori na ko jina to ba wa je pe oku ka ja nikan loku a le da sinu blender ngba yen ka blend e ninu blender oni na ko le kuna da ye ta fe len ta ba ti se ewedu wa eton to ti kuro nbe e ma gbagbe ata ti ready o pe griwa na nkan ohun na ti sele soto ewedu wa na nkan to ti duro o ku amala wa ta fe ro amala meji la mo ti a ma nje a nje fufun a nje dudu ni amala asu ati amala fufun amala asu la fe soro ni pe fa won to je pe a fi be mo amala asu ro to je pe ati ro a getere ko je ka wa ni fes lati ma je e so mo di radio yin ka ko wa ba se le se seya mala isu tan soro npe yi be se le re ma gbagbe pe yam flower ni e kokko da sinu abokan e bomi si e da lu ti e igba te ba nse isemu ni ke se kokko se ni igba te ba ti bomi si te fi da lu te tan te ti fi se bi ropo a da bi ogi e gbe omi kana e je ko mi ho dada o ya I te ti da lu sinu aboyin e da sinu mi gbona ebres ni ma fi orogun e ma fi ro ada ipen si oge e ma ro e ma ro nigba to ba ya ti jiji na wo lara to tin jina e ri ko tin le mo yin lowo sugbon ko ti ile ko ti iki igba na e sese wa mu gbere fun to wa nle e sese wa da si lori na ko yato si gba te ba fe ru se mu na ni a se ma ro ilu boshua e wa ma da gbere fun e ma da si lori na e ma ro lori na e ma so kale o se be se ro I ko ni si koko eyo kan be koda a fele bi eti nigba te ba ti wa bo ilu gbere fun si ton lori na te ri ko ti le di aye te fe gangan te fe ko le ju te de fe ko ro ju te ti fe pe gbedeke ti mo fe ko wa lo wa o ya e ma ro e ma ro e ma ro nigba te ba si mo dada to ti smooth mo ra won lori na ni o e ma so kale o ya e bo mi kinkini si e wa de pa fun seju perete boya bi seju meta pere o ti to fun e fi si komi iseji na dada si pelu ye fun te ise busi ko le jina po mo ti tele nigba te ba ti se pelu mi ta ise busi ton to ti jina o ye tu ma ro lori na te ba ti wa ro lori na dada ton e ri wi pe oju e o ti yato fife gan ati ile ati yimo wo dada e so kale kebere si ni ma pon sinu ora tabi inu abo te fe fi je e te ti se ogbele tan gbegiriwa ewedu ati obi atawa o ti ready niyan e serve awon ebi yin e jo nje aladuse ni ara yin e gba yi e fogo fọlọrun nigba te ba jo nje itan yin gan ri pe ara yin gan adupe lowo yin pe o se to fun mi lonje to ba mi lara mu me gira ti wedu onje aladun ni a pada bo

0: lẹ́yìn Chelsea lẹ́yìn òfẹ́ ni. Chelsea mi àwọn, ó mi àwọn kejì fún Aston Villa, ó yá tó bá di ago mẹ́ta ọ̀sán. Brighton àti ikọ̀ Arsenal. Arsenal ti ń ta bíọ́nbíọ́n, Arsenal ti ń tó lọ́wọ́, tàbá ń sọ̀rọ̀ tíìmù tọ́lọ́n yọnu sí. Ikọ̀ Arsenal ni o, ẹ mọ̀ pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tán ti gbá ń sáì. Arsenal tí ìta ọ̀mì, wọ́n ò sì pàdánù. Wọ́n máa kojú ikọ̀ Brentford, ìyẹn ní pápá ṣeré Brentford. Lọ Pọ́lísì, Brentford Arsenal, bó ló ṣe máa lọ?
1: Mo géèmì yẹn pé Zoli sì máa ní first goal ẹnu géèmì. Nǹkan tẹ́mi gbé wá nìyẹn. Pé Zoli sì máa ní first goal ẹnu géèmì, but géèmì yẹn máa tó ra wọn ná. But mo expect pé kí Arsenal kó fi team depth yẹ, kí wọ́n fi borí Brighton. Ẹ má gbàgbé pé Arsenal mọ bó ṣe máa ń play irú àwọn games bi. Especially nígbà tó tẹ̀ ti play Sunderland. Tó yẹ pé Sunderland tó máa ń ba play negative football láti bẹ̀rẹ̀ láti àtayédáyé ni. Sunderland Arsenal negative football náà jọ máa bára wọn gbá. Tó Arsenal dẹ̀ borí ẹ̀ mọ̀ pé ẹran tó rọ̀ ni ẹran ta ti bọ̀ jiná òun ni Brighton yìí. So mi kò ní yà mí lẹ́nu. Mo expect pé kí Arsenal kó nà wọ́n bó ṣe ṣe ní last season. Ẹ má gbàgbé pé last season 1-0 náà ni Arsenal ló gbé lọ níbẹ̀ yẹn. 2 seasons ago náà kì í ṣe bẹ́ẹ̀ kó 1-1 náà ti ẹ̀gbá ní 2 seasons then but 3 seasons ago 3-0 ni Brighton náà jẹ́ ńlé. So mi ní yes mi ní wà surprise nísìn tó bá gbá 1-0 or anything go ahead. Jámọ̀ pé Arsenal yẹ kó jáwé olúborí nínú géèmù tó fẹ́ gbá against Brighton.
0: Bóyá Sákàn máa jáwé olúborí. Ẹjẹ́ sáré rọ̀nẹ̀ fáwọn tèmi. Àwọn white paper boys, ó yẹ ẹjẹ́ jayín sí. Ẹ bá fẹ́ gbé Arsenal, ẹ mọ̀ pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún. Tí Arsenal ti gbá, wọ́n borí gbogbo márùn-ún. Ẹ wo nǹkan ti ń ṣe tọ́tíàmù o. Nǹkan ṣe tọ́tíàmù o. Roberto Di Sabi, ó dàbí ẹni pé pẹ́ńsù tán fi kọ sack letter yẹn. Wọ́n máa padà fi báírò kọ́ nítorí wọ́n ti pe typist. Nítorí ó ṣeéṣe tó bá máa fi di àárọ̀ Monday. Kẹrí breaking news lọ́tún. Kẹrí breaking news ló sì. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti di àmì ayò mẹ́ta sódo. Ṣé wá rá wọn lólùfẹ́? Àwọn kan sì jòkó pé ó sì lè di tútù. Ẹ mọ̀ pé mo sọ fún yín ṣáájú nígbà àwọn kan ti bínú kúrò stadium. Àmọ́ àwọn tó sì dúró pé nígbàgbọ́ náà. Tọ́tíàmù máa sọ di tútù. Ẹ wo òbítíbitì èrò. Òbítíbitì èrò tó wọlé. Wọ́n ti tú bítíbitì jáde lọ o. Wọ́n ti ń bínú jáde kúrò ní stadium. Ó yá jẹ́ padà sínú ìfẹsẹ̀wọnsẹ̀ Arsenal àti Brighton. Márùn-ún Arsenal gbá sẹ́yìn. Wọ́n borí gbogbo márùn-ún. Wọ́n lu Aston Villa. Wọ́n lu Chelsea. Wọ́n lu Napoli. Wọ́n lu Sunderland. Wọ́n lu Ipswich. Ó yá Brighton kọ́. Brighton wọ́n pàdánù ẹyọ kan. Wọ́n sì ta ọ̀mì nínú márùn-ún. Wọ́n borí mẹ́ta. Brighton lu Tromso. Wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ Chelsea. Wọ́n ta ọ̀mì kojú Leeds. Wọ́n lu Coventry. Wọ́n bojú Man U jẹ́ àmì ayò 3-2. Ó yá tó bá di ago mẹ́ta ọ̀sán lénìí. Ó yá Everton. Everton máa wà ní Dixon Stadium. Wọ́n máa gbàlejò Ipswich. Newcastle tó bá di ago mẹ́ta. Wọ́n máa gbàlejò Hull City. Nottingham Forest tó bá di ago márùn-ún àbọ̀. Wọ́n máa gbàlejò Coventry City. Ó yá lọ Pọ́lísì. Ká mú ìfẹsẹ̀wọnsẹ̀ Newcastle àti Hull City. Tá a bá wo Hull City, wọ́n ṣe dáadáa ní sáà tá a wà àní-àní ò sí bẹ́ẹ̀. Láti ìgbà pípẹ́ tán ti kópa nínú ìdíje Premier League gbẹ̀yìn. Wọ́n padà wá. Wọ́n ti gbáfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún. Wọ́n pàdánù ẹyọ kan nínú márùn-ún. Wọ́n ta omi mẹ́ta. Wọ́n borí ẹyọ kan. Tabá wo Start Hull City yẹn. Newcastle nínú márùn-ún àwọn borí mẹ́ta. Wọ́n ta omi kan. Wọ́n pàdánù ẹyọ kan. Tabá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Lóòótọ́ Newcastle jù wọ́n lọ. But ṣàlè sọ pé Hull City máa pull a shocker lẹ́yìn.
1: Pẹ̀lú bí mi gan ṣe ń wo nǹkan tí mo expect yẹn, Paradise mo fáwọn ọ̀rẹ́ mi tó ń wo bọ̀ nígbà tájọ́ ń analyze ẹ̀ tájọ́ ń yànnà náà ni pé Hull City either to win or to draw ní géèmù yẹn pẹ̀lú Newcastle torí pé àwọn náà máa sáré fi kébù rẹ̀ sí Aston Villa ṣe ń ṣe fún Tottenham ni. So mo rí pé Hull City either to win or to draw ní mi ìrí wọn kọ́ máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ tán fẹ́ bá Newcastle gbálẹ̀ ni rárá torí àwọn ọmọ yẹn wọ́n gbéná sórí gan iná wọ́n tàn yoyoyo ni ọwọ́ yẹn anybody tó bá kó wọn ó gbúdọ̀ múra.
0: Ó yà ká gbábẹ̀ wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ Nottingham Forest àti Coventry City. Ago márùn-ún àbọ̀. Coventry City náà àwọn náà ò ṣe dáadáa ń sáà ta wa. Wọn ò tí ì borí ìfẹsẹ̀wọnsẹ̀ kankan. But Nottingham Forest àwọn ti tan náà gan. Wọ́n láǹfààní àti borí ìfẹsẹ̀wọnsẹ̀ olópin ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n lu ikọ̀ Chekun Tottenham náà lu àbí Aston Villa yìí náà lù. Ṣé Coventry ṣé wọ́n máa ní first win lénìí?
1: lewe yen ma le o ton ba tun ni je marun o ton lo si le Nottingham Forest ton ba tun ni je marun o eyan ma le tori conventry yen psychologically won wa on ti won ti mo omi ti won mu ni EPL ara ko ti lo dada lọ́nà fún wọn so o ma jẹ́ kó le fún wọn especially against Nottingham Forest tó yẹ pé Nottingham Forest anytime tó má pàdé wọn wọn ti jọ ọdún ọmọ ọwọ́ ra wọn ọmọ bọ́ ṣe múra wọn o so but níwèé ní ilé last minute tán ní which was 2020-21-22 season 2-0 ní Coventry jẹ nígbà tó lọ sí tó lọ kí Nottingham Forest nílé so mi kò ní yà mí lẹ́nu náà tó má tún sì continue ní nínú ìyẹn torí pé ní ọwọ́ ta wáyé gbogbo alamọ àti má ṣe bọ Coventry City pé anybody tó bá mọ tó bá gún bó ṣe wà yẹn tó bá tẹ̀ ti score méjì first half at least tí ẹ kọ́kọ́ net ẹyọ kan náà tó bá ti kọ́kọ́ já lójú ẹ̀rù máa ń ba Coventry gbogbo 90 minutes ma fi pé ni so wá kù sí ẹ lọ́wọ́ iye tó bá tún wá lè score lẹ́yìn yẹn so mi dẹ̀ mọ́ pé Nottingham Forest Gibbs White yẹn mo rí pé ó máa tẹ̀ mi ìmọ̀bẹ́ mi yẹn ṣe gbé wá sí bó ma net goal lára Coventry lẹ́ni so kò ní yà mí lẹ́nu rárá wọ́n bá fi kébù rẹ́sì lára Coventry City lẹ́ni again.
0: Ó yá wọn níyà ló tún máa bá dé. Ìyẹn fún Coventry City lọ pọ́lísì ló sọ bẹ́ẹ̀. Ó yá ẹjẹ́ ń gbé bàálù mi bọ̀ wálé. Ẹjẹ́ ń padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ mọ̀ pé Líìgì Àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Mo sọ nípa Nàìjíríà NPFL. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tó máa wáyé lénìí. Ìkòròdú City àti Barao lágo mẹ́rin. Casino United wọ́n gbàlejò Niger Tornadoes aago mẹ́rin ni. Rancho B àwọn máa gbàlejò Bende Insurance. Ó yá Spanish La Liga àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń wáyé lénìí. Ó yá o Osasuna ń gbàfẹsẹ̀wọnsẹ̀ wọn lọ́wọ́. Wọ́n kojú Rayo Vallecano. Àmì ayò kọ̀ọ̀kan náà ń gbálápà bíbẹ̀ yẹn. Tó bá di 3:15 PM Athletic Club máa gbàlejò Deportivo Alaves. Celta Vigo máa gbàlejò ẹni tó jẹ méje lọ́wọ́ Barcelona. Mo ń sọ̀rọ̀ Racing Santander. Ìyẹn 5:30 ni fẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ó yá Sevilla ńkọ́. Sevilla àti Barcelona. Tó bá di aago mẹ́jọ àṣálẹ́ ṣe rí iwájú pápá àṣeré Tottenham. Bítíbitì èrò àwọn olólùfẹ́ wọn ti bínú jáde. Ó yá Sevilla lágo mẹ́jọ. Wọ́n kojú ikọ̀ Barcelona. Lọ pọ́lísì ìfẹsẹ̀wọnsẹ̀ Sevilla àti Barcelona. Ṣé kò ṣe pé ṣọ́kà máa ṣẹlẹ̀ fún Barcelona? Wọ́n ti ń mi àwọn bíi méje mẹ́fà márùn mẹ́rin. Bọ̀ ṣé Sevilla máa gbà fún Barcelona láṣálẹ̀ ni?
1: Tẹ́bá wo yọ̀ọ̀ àti máa ṣe bọ géèmù Sevilla àti Barcelona gbogbo alamọ́mọ́ pé ogun àjàjà parí ni géèmù yẹn máa ń jẹ láti ọdúnmọ́dún tán ti jọ ń kojúra wọn. Àwọn máa ń jà
0: àjà. Ọ̀ṣẹ́ máa lè withstand this current Barcelona.
1: Ìyẹn náà wà ní àjọmáwò. Ẹ má tún jẹ́ àgbàgbé pé Sevilla yẹn náà ní lọ́wọ́ lásìkò tá a wà yìí. Àwọn náà wọ́n wà in good form gan. At least nínú 6 games wọ́n ti play sí. Wọ́n ti ní 13 points. So àwọn náà ò ṣe kéré rá. Àwọn number 5 náà wà lórí table. So kò ní yà mí lẹ́nu rárá tí Sevilla náà bá tán bá ta tán sí Barcelona lọ́rùn. Ṣùgbọ́n ẹ mọ̀ Barcelona yẹn mo máa ń sọ pé striker mẹ́fà ló ń lò. Ìyẹn dẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹni bá máa mú tíìmù tó ní striker mẹ́fà iṣẹ́ ni ó máa ṣe. Torí kẹ́ tó lẹ fẹ́ máa Adéyẹmí, kẹ́ tó lẹ fẹ́ máa Tony Gordon, kẹ́ tó lẹ fẹ́ mú Bọ̀dáràfín yà, kẹ́ tó lẹ fẹ́ mú Lamine Yamal, ṣé Pedri lẹ fẹ́ pè ni, ṣé Rodri lẹ fẹ́ pè ni, ṣé Gavi lẹ fẹ́ mú ni.
0: Èrò pọ̀ ń bẹ́ẹ̀.
1: Wọ́n ti pọ̀ jù. So ẹni máa mú wọn yẹn a ṣe àfikẹ́ ya lo blocking for mẹ́rin. Kẹyà kí gbogbo midfield yìí yà á jẹ́ blocking four ni àjẹ́ tó ìyẹn mo ṣe mọ̀ pé géèmù wọn yìí do Seville ìlú yẹn ó máa ń le gan ìlú tó máa ń chókì Barcelona ni normally lọ́yọ̀ ọdọọdún so mi ni wà surprise tẹ́ pé Barcelona bá tiẹ̀ bá jáwé olúborí gan géèmù yẹn máa close goal ẹ̀ lè máa pọ̀ rárá torí pé Seville yẹn náà òun náà wà in top form ó gbéná sórí gan so bọ̀ mo rí Barcelona. Pé a fẹ́ wá gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti rí pé àwọn jáwé olúborí.
0: Ó yá ẹ̀yìn tèmi nígboro ayé. Ẹ̀yìn tèmi tẹ̀ ń wá gogo. Gogo ti ṣẹlẹ̀ o. Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti di àmì ayò mẹ́ta sí ẹyọ kan. Tottenham ti pòdo rẹ́. Wọ́n pa òdo rẹ́ o. Wọ́n ò jọ àwọn kan nílùú London. Àwọn tó gbá gogo over 2.5. Over 2.5 wá o. Àmọ́ wọ́n wá gogo tí. Wọ́n ò rí gogo lápá bíbẹ̀ yẹn. Chelsea ẹ̀yìn nu Ọlọ́run. Ó yá Italian Syria. Ìfẹsẹ̀wọnsẹ̀ ń lọ lọ́wọ́ lápá bíbẹ̀ yẹn. Bologna ń borí Torino lọ́wọ́. 19-minute play. Àmì ayò kan sódo. Udinese àti ogún ìṣẹ́jú náà ti gbá. Odo náà ń gbá kojú Cagliari. tó bá di ago márùn-ún ẹ̀wò ní labẹ̀rẹ̀ elé lóye kọrin roma ti inter milan ago márùn-ún nífẹsẹ̀wọnsẹ̀wọn venezia tí ó tí ní pọ́ìntì ní sátáwà ẹ̀ ó pọ́n kanlẹ̀ ní o gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tán gbálera wọn jẹ́ òbítíbitì ìyà ọ̀mì wọn ò rí wọn máa kojú lásìò wọn máa gbàlejò lásìò ó já lọ pọ́lísì roma inter milan.
1: Géèmù yẹn á le torí géèmù yẹn 1-2 ló fẹ́ play. Roma ló ń top table lọ́wọ́ tàwa pẹ̀lú 12 points. Inter ní second náà pẹ̀lú 12 points but goal difference. Torí Roma ti mi àmì ó ní àmì ayò mọ́kànlá lọ́wọ́. Inter dẹ̀ ní àmì ayò méje lọ́wọ́. So 4+4 ni Roma wà. So inú géèmù yìí ó máa tóra wọn gan atátó iyọ̀ ọ̀dùn ni. So kò ní yàmí lẹ́nu tí wọ́n bá jọ ta ọ̀mì nínú géèmù tán jọ fẹ́ gbà yìí. So torí àwọn méjèèjì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà láti mọ̀ pé wọ́n máa ń gbé súnmọ́ra wọn ni goal máa ń wà nínú géèmù wọn. Pé wọ́n ní score yẹn ẹ jẹ́ ka yọ̀ yẹn kó èmi mọ̀ pé àwọn méjèèjì máa fẹ́ mi àwọn ara wọn iye tán bá máa wá mì ìyẹn là tí ìwà lè sọ ṣùgbọ́n géèmù yẹn géèmù tó máa dùn dáadáa ni. So bí mo ṣe rí nìyẹn.
0: Ó yá ó nífẹsẹ̀wọnsẹ̀ tó máa dùn dáadáa ni. Ẹ wò kí n tó wọnú German Bundesliga. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé ìkànnì West Radio láwà 89.3 FM. Ẹ tún láǹfààní láti wò wá. Ìyẹn lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa. Tẹ bá ti wọ Facebook lọ́gán tẹ bá ti wọ ọbẹ̀ lọ. Ẹ wọ ọbẹ̀ lọ o. Ẹ search fún West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Kẹ́rì West Radio yẹn máa kọ́pọ̀. 893 FM yẹn máa kọ́pọ̀. Fan page yẹn máa kọ́pọ̀. Lọ́gán tẹ bá ti tẹ̀ tẹ̀ bá ti click ẹ̀. Ṣàkọọ́lẹ̀ máa wọlé síbẹ̀. Àwọn tèmi ti gbórí wọlé. Ẹ mọ̀ pé mo sọ fún yín ṣáájú. Ṣọlá Oṣó Henry Adéyinka class captain wa nu. Òun náà ti wọlé síbẹ̀. Engineer Onomade Luke tún ti lọ pẹ́. O ní happy weekend watching you live from Ayégún Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn. Manchester United. Glory glory Manchester United. Bí ó máa glory àbí kò ní glory. Bí ó máa United àbí ó máa disunited. Gbogbo ẹ̀dì ọ̀la tẹ bá kojú ikọ̀ Fulham. Ẹ wo mo wọnú German Bundesliga lọ. Ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé lẹ́yìn ó yá tó bá di 2:30 ó yá pápápá ẹ̀jẹ̀ǹjẹ̀ ayín tán Borussia Mönchengladbach wọ́n máa gbàlejò main 5 Frankfurt tó bá di 2:30 wọ́n máa kojú Freiburg Hamburger SV nǹkan àwọn àti Cologne 2:30 ni Werder Bremen máa kojú Augsburg ó yá VfB Stuttgart àwọn àti Borussia Dortmund 5:30 ni ìfẹsẹ̀wọnsẹ̀ ó yá lọ policy eléyìí tó ṣe kan rere VfB Stuttgart àti Dortmund 5:30.
1: Àwọn méjèèjì máa ń mi àmì ara wọn. Mo rí pé Dortmund máa fẹ́ gbé súnmọ́ wọn gidi láti rí pé òun close gap tó wà láàrin òun àti Bayern. So mo rí pé géèmù yẹn máa ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa ó máa lẹ́tì kẹ́gan. Torí pé àwọn méjèèjì tẹ bá jọ wọ àwọn méjèèjì náà wà ní very good at least wọ́n wà manageable form. Torí pé ibi tí Bayern wà ó wà jìnnà sàn. Irú Dortmund nísìn òun ni third. Ó ní àmì ayò mẹ́sàn-án 9 points nínú 3 matches tó ti gbá. So òun náà win léraléra but nǹkan tó kàn fi yàtọ̀ sí Freiburg tó wà ní ipò kejì òun ni pé Freiburg ti ní 9 goals òun ní 6 goals. So ìyẹn bẹ́ẹ̀ tẹ bá dẹ̀ wo Stuttgart tán fẹ́ bá play ìyẹn ṣe ń fẹ́ máa tán náà ni. Mo rí last match jẹ́rà pé last match ẹ̀ náà ni ó ti win ní 1 game tó ṣe win which is 3 points tó ní òun dẹ̀ ní 14th position ló wà. So mo rí pé Dortmund náà a fẹ́ gbé súnmọ́ wọn gidi láti rí pé òun tún close gap. Ẹ má gbàgbé pé Bayern win tiẹ̀ ní àná. So ìyẹn so àwọn náà fẹ́ close gap yẹn káwọn tiẹ̀ tún lè top Bayern torí Bayern ti lọ draw game kan tán bá tí Dortmund bá lọ win lé Wednesday. Dortmund máa wá top table ni. Mo jẹ́ tó ní pé Dortmund máa ti win ní 4 out of 4 which is Bayern dẹ̀ ti win ní 3 out of 4 ni Bayern win tó draw ẹyọkan which is 10 points. So ìyẹn ni mo ṣe wò pé game wọn lé ní sin Dortmund mọ nǹkan tó wà take. Orí pé tó bá máa gba league lọ Bayern àti bẹ̀rẹ̀ àtàárọ̀ Monday ló gbúdọ̀ ti bẹ̀rẹ̀ sí máa win lọ. Which is nǹkan tí Dortmund náà mọ̀ ní láti tó ti mọ̀ láti máa ṣe bọ̀ láti ẹ̀yìn tẹ́lẹ̀. So mo rí pé Dortmund a fẹ́ jáwé olúborí against Stuttgart ní oní nínú géèmù wọn so that òun náà a lè padà sí òkè tábìlì.
0: Ó yá lòun gbé fún Dortmund lápá bíbẹ yẹn. Ó ná níyì láti máa win géèmù wọn o. Wọ́n lè padà sókè tábìlì. Paris FC mo ti wọnú Fresh League One. Paris FC tó bá di 4:15 PM lénìí wọ́n kojú Strasbourg. Angers nkọ́. 7:45 PM wọ́n máa kojú Troyes. Ó yá Le Mans àti Lorient. 7:45 PM ni fẹsẹ̀wọnsẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ olympic lyon àwọn máa wà ń lé olympic lyon máa gbàlejò rennes 7:45 ni kí ẹ wárí toulouse toulouse náà máa gbàlejò le havre 7:45 PM ni ó yá lọ policy lyon náà kéré inú ayé tá bá ń sọ̀rọ̀ ìdíje first league one bọ́tẹ́ bá wo rennes wọ́n wà lára ikọ̀ tó ti fojú psg rí máa bo ní sáà tá wà ṣáàyè wà fún lyon láti borí rennes.
1: Géèmù yẹn náà máa le torí ẹ má yà gbàgbé pé lyon ló wà ń lé so lyon dẹ̀rẹ̀ kì í ṣe ẹran rírọ̀ tó bá ti ń dín pé wọ́n bá ti ń jókòó sílé rai madeja gbà wípé òun ni ipò karùn-ún ló wà lórí tábìlì báyìí sìn pẹ̀lú 8 points rennes tàdé ń sọ̀rọ̀ yìí òun wà nípò kẹta pẹ̀lú 10 points so lyon sì á fẹ́ ṣe advantage pé ilé ni òun wà so a lè fẹ́ bi jáwé olúborí sódà tó ń mọ̀ pé tóun bá tẹ̀ tún jáwé olúborí ìyẹn òun máa bọ́ sí second position torí lili ló wà ní second position sìn ìyẹn dẹ̀ wà ní 10 points + 5 goals but tí lyon bá ti lè jáwé olúborí sìn àwọn wà ní 11 points plus iye goals tó bá dẹ̀ tó bá tún score torí 4 goals péré ni ó ní ń lẹ̀ báyìí sìn so mo rí pé lyon afẹ́ rí pé òun tàn table around lára rennes torí pé rennes nísìn ipò kẹta tó wà tó ń ranba tó bá fìdí rẹmi lé nísìn ó tún máa tún sún sísàlẹ̀ nìyẹn ó yìn pé lyon máa tún borí ẹ̀ nìyẹn ṣùgbọ́n tí lyon bá dẹ̀ lọ gọ rẹ̀ rennes tó ń pa kíkúrú tó ń pa gúngun tó ṣe fún psg láti ìbẹ̀rẹ̀ ó lè ṣe fún lyon náà kò sẹ́ni tó dàgbà jùgbà ti lọ so bó ṣe wà yẹn tó bá tí lyon bá ti gọ rẹ̀ rennes gbé fún náà nìyẹn ó gbà sí lára alátẹ̀yìn náà nìyẹn
0: ó yá látàpá bẹ̀yẹn ó ní kò sẹ́ni tó dàgbàjù pátí lọ o tí lyon bá ganra wọn ẹ má gbà fọ́tí lọ́wọ́ rennes ó yá mo gba bẹ̀yẹn wọnú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la ẹ jẹ́ ẹ̀bẹ̀ láti inú ìdíje england premier league bournemouth tó bá di aago méjì ọ̀sán wọ́n máa kojú ikọ̀ liverpool ẹ mọ̀ pé anthony iraola òun ni olùkọ́ ni ikọ̀ bournemouth tẹ́lẹ̀ ó ti wá darapọ̀ mọ́ ikọ̀ liverpool tí ó máa bournemouth wọn àbó máa liverpool wọn ó yà lọ policy bournemouth liverpool former team iraola àti current team iraola.
1: So ojú kojú tójú bá dẹ̀ ti kojú kó mo máa yẹ ẹ ni.
0: wọ́n ní tí mo bá kan ẹnu arí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ó yá.
1: so nínú òye tèmi ẹ má jàgbọ́ ẹ̀ pé present form bournemouth náà tó ń ṣe nǹkan tó ṣe mú yangàn rárá tó nínú 4 matches tán ti play 3 points péré lónìí. So and ìyẹn ìdẹ̀rẹ̀ kò ń ṣe ọ̀n tí ìjàwé olúborí kankan nínú season ìyára adẹ̀bọ̀ liverpool tá à ń sọ̀rọ̀ yìí at least òun ti win ẹyọ kan nínú 4 matches tóun náà ti gbá òun ti ní 6 points ní tiẹ̀ òun 8 position ló wà whereas bournemouth wà ní 16 position. So níwò ye tèmi ó ṣe ṣe kán ta ọ̀mì nínú géèmù yẹn torí pé wọn ò ní fẹ́ bojú fọ́mà kòtì wọn náà jẹ wọn lè fẹ́ fi ṣòro lé pé wò má jẹ ká bojú ẹ jẹ bíbá jẹ ká ṣàánú ẹ ṣùgbọ́n wọ́n máa gọra wọn bí a ṣe ti mọ̀ liverpool torí àwọn lebi ń pa báyìí àwọn lójú wà lára wọn torí tí liverpool bá lè jáwé olúborí nínú géèmù yẹn ní ọ̀la báyìí sìn liverpool ó pọ̀ ṣe ṣe kí wọ́n bọ́ sí 3rd or 4th position wọ́n má lè jáwé olúborí ìyẹn ní ọ̀la ó ṣe ṣe kí wọ́n bọ́ sí 3rd or 4th position so liverpool a fẹ́ gbìyànjú láti jáwé olúborí yẹn at least kó lè boost confidence táwọn àwọn fans wọn ní lára wọn so bournemouth náà dẹ̀rẹ̀ òun náà ṣe kò sí nǹkan tó tóbi jù pé tóun náà bá na akọ́nimọ̀gbà tiẹ̀ tẹ́lẹ̀ náà so mọ̀ pé bournemouth náà fẹ́ gbìyànjú pé ok ilé làwa wà ń sìn liverpool dẹ̀rẹ̀ ó máa ń struggle tó bá ti lọ ń bárú àwọn team tó máa ń play flat line ní defence bẹ́ẹ̀ yẹn tó bá ti ń bá wọn play so ó ṣeé ṣe ó ní ẹniwẹ̀ lóde bọ̀ mo rí pé àwọn méjèèjì wọ́n fẹ́ lè ta ọ̀mì nínú géèmù tó fẹ́ gbá ní ọ̀la.
0: ó yá lápá bíbẹ̀ yẹn ó ló ṣeéṣe o ẹ̀yin tèmi nígboro ayé wọn ló ṣeéṣe kán ta àmì tó bá di ọ̀la aago méjì ọ̀sán ọ̀la bákan náà leeds united wọ́n máa gbàlejò crystal palace ṣe wárí manchester city wọ́n máa gbàlejò sunderland ẹ mọ̀ pé sunderland ó ṣe bẹ́ẹ̀bẹ́ kojú arsenal ìyẹn lọ́sẹ̀ tó kọjá díẹ̀ ló kù kán gbèrú arsenal látẹ̀yìn o wọ́n máa lọ sí etihad stadium ìyẹn tó bá di aago méjì ọ̀sán lọ́la lọ policy man city sunderland.
1: mo rí géèmù yẹn kó má yẹn pé géèmù tó máa ń da irú àwọn géèmù tó máa ń da tébùrù nínú géèmù yẹn tí man city ò bá ṣọra sunderland mi mọ bí ó ṣe ń ṣẹlẹ o tí man city ò bá ṣọra sunderland lè mú àmì láti ara wọn torí pé sunderland yẹn ẹ bá wọn nǹkan tó play pẹ̀lú arsenal. Tíìmù tí ó bá ṣe ń pé arsenal lu ọgbọ́n inú.
0: wọn ò kó kéré fún arsenal.
1: wọn ò rẹ́dí wọn ò kọ̀ láti má gba káàdì nínú géèmù yẹn ni pé tó bá ti ń kan pé ẹ̀yin tán ti lẹ́yìn ni big boy àwa lẹ́ṣin dúdú arẹ́dí láti kan gbogbo yín lẹ́sẹ̀ so man city dẹ̀rẹ̀ àwọn èmi mo ma fẹ́ kí kán fi géèmù arsenal yẹn kán fi ṣàwòkọ́ṣe sunderland yẹn wàá ṣeré rárá kò tí ẹ fẹ́ mú àgbàlagbà nù wọn rárá pé wọ̀kan wọn ní wọ̀kan big boy wọn fẹ́ gbé sum everybody ni so tí man city bá gọ́ra ẹ̀ sunderland máa mú point kúrò ní ọ̀dọ̀ lára wọn lọ́la wọn lè jọ ta ọ̀mí wọn lè má jọ rí goal wọn lè jọ but tí wọn bá ṣọ́ra gan mọ̀ pé sunderland máa ma lé 3 points ni torí game tó play pẹ̀lú arsenal yẹn confidence tí wọ́n ti boost. Pe àwọn lè ṣe táwọn bá lè ṣe pẹ̀lú defending champion
0: àwọn lè ṣe pẹ̀lú anybody
1: ẹ má dẹ̀ jẹ́ àgbàgbé pé fear factor tó wà lára man city
0: tó ti drop
1: gbogbo àwọn bernardo silva gbogbo àwọn david
0: silva
1: pep guardiola tom tí gbogbo tíìmù máa ń bẹ̀rù gbogbo wọn omi ti ṣàn wọn lọ àwọn tó ṣẹ̀ wà ń bẹ́ẹ̀ sìn àwọn ẹ̀jẹ̀ tútù ni wọn which is sunderland ẹ̀rẹ̀ àwọn gíran láwọn àwọn òràn yàn so wọn ní bí wọn ní sá fún wọn ara so tí man city bá lọ gbàgbé ara tó bá lọ pé ẹ bá ṣe ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn sunderland wọ́n máa gbé nǹkan rù wọn látẹ̀yìn lọ́la.
0: ó yà ká tó kúrò lórí ìdíje epl kágbábẹ̀ ń wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin fulham àti manchester united aago mẹ́rin ààbọ̀ ló máa wáyé lọ́la. man u nǹkan ò ṣe dáadáa fún manchester united brighton ló bojú wọn jẹ́ lópin ọ̀sẹ̀ àmì ayò mẹ́ta sí méjì. fulham sì rèé àwọn náà ń struggle àmọ́ olùkọ́ ni abelua ó máa fẹ́ ní maximum point kojú manchester united ṣó ṣeé ṣe fún lọ́la.
1: ah fulham manchester united géèmù yẹn máa le kò sí nǹkan tí ò ṣe ṣe nu fúbọ̀ kọ̀tàn ṣe ń pè ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìyẹn bó ṣe ń kọjú sẹ́yìn nínú bíbá yìí wọn ní nǹkan tó kọjú sẹ́yìn nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì bíi fúbọ́ọ̀lù ni kò tẹ̀ ń ṣe ìlú gangan lélẹ̀ bíi fúbọ́ọ̀lù ni so géèmù wọn lọ́la kò ní yà mí lẹ́nu tí wọ́n bá ta ọ̀mí inú géèmù yẹn ọ̀kí manchester mọ́ bọ́n ṣe máa grind díẹ̀ bọ̀ fúlàmù yẹn náà ẹ má jẹ́ àgbàgbé pé fúlàmù yẹn ajáranran ohun tó ń pakún ni wọ́n so àwọn gan àṣàkẹ́ wọn ò létí mọ́ wọn rẹ́dí láti ṣe anybody léṣe
0: wọn ti gé wọn létí lọ
1: so wọn létí rárá so manchester ní kí ó múra torí géèmù tí wọ́n lọ lose against man city yẹn most of the time most teams ò kí ń lè recover fún psychological blow yẹn pé wọ́n wà ní home against city rival wọn against arch rival gangan.
0: ó tún wá lọ jẹ́ controversial decision.
1: ó tún wá lọ jẹ́ controversial decision tẹ̀tún play against team tó wà ń short one. ó yẹ kẹ́yìn gan gba káàdì tí rẹ̀ fi mójú.
0: táwọn lọ fún wọn ní káàdì
1: táwọn lọ fún wọn ní káàdì wọ́n tún lù yín mọ́lé. so psychological problem yẹn most of the teams bẹ́yẹn kan tó lè adjust kan tó lè recover from irú nǹkan bẹ́yẹn ó máa ń ṣe díẹ̀. so ìyẹn ni mo fẹ́ wọ̀ pé kí máa yù kan múra tó tún wá lọ jẹ́ pé òkè ta ni wọ́n lọ wọ́n fẹ́ lọ bá fulham lé ni ẹ má dẹ̀ jẹ́ àgbàgbé pé fulham lọ fẹ́ lọ báyìí náà tó season tiẹ̀ náà kò tí ì rọ̀ṣọ̀ mọ̀ tó ní pé inú 4 matches tó ti play sin 1 point péré lóyin ó ní kò tí ì win kankan draw kan ṣo péré lóní wọ́n dẹ̀ irú àwọn rẹ́kọ̀dù bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń mu lára man u tẹ́bá wo àtẹ́bá máa ń wo rẹ́kọ̀d irú àwọn tíìmù tí ó bá ti ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn tó bá ti ń kojú irú man u yẹn ọkàn wọn máa ń fẹ́ balẹ̀ pé ó dà àwọn lè rí nǹkankan mú lára wọn so man u ni kó túnra mú torí 13 position tó wà yẹn ipò ẹlẹgẹ́ ni sunderland bá lọ mú point láti lára man city bó ṣe wà yẹn sunderland ti já wọn lẹ́nu
0: ó máa le frog wọn
1: ó ti lọ ti já wọn sẹ́yìn nìyẹn so the same point lọ́jọ́ wà so but tó fúlàm tó fẹ́ bá play yẹn so fulham a kúrò ní 19 position manchester lè bọ́ sí 17 or 18 so bó ṣe wà ní so fulham lọ́la a fẹ́ sì kí ọ̀n pé ilé òun lòun wà bó ṣe manchester ride ó lágbára láti lè kojú fulham yẹn ọ̀la la máa rí bí tíìmù yẹn ṣe ní psychological balance tó.
0: ó yá pápá pàtín tó gbé yín lọ ó yá o ìfẹsẹ̀wọnsẹ̀ aston villa àti tottenham ló wà ń lé aston villa ló wá bá wọn ń lé ẹ wò ó ó parí sí 3-2 àmì ayò mẹ́ta sí méjì aston villa ló lù wọ́n mọ́lé ṣe rí gbogbo pápá ìṣeré tottenham arúgbó àgbàlagbà kan péré ló ṣẹ́kù síbẹ̀ àwọn tó kù ti bínú lọlé wọn o bàbá yẹn dìde ó dìde tì wípé ẹ̀yìn tottenham ẹ̀yìn nu ọlọ́run nu o ẹ bojú mi jẹ́ nígboro ayé ó yá npfl tó máa wáyé lọ́la èyí ń bà tó bá di aago mẹ́rin wọ́n máa kojú inter lagos kanu pillars wà ń lé wọ́n máa gbàlejò doma united lago mẹ́rin fún khalifa máa kojú enugu rangers nasarawa united wọ́n gbàlejò rivers united plateau united àti shooting stars sporting lagos àti abia warriors warriors fc àti kwara united gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn aago mẹ́rin ló máa wáyé lọ pọ́lísì jẹ́ àtẹnubọ́ ọ̀rọ̀ plateau united àti shooting stars pẹ̀lú disappointing result tí shooting stars ní kojú cs fasen wọ́n máa lò kẹta lọ kojú plateau united ṣe 3 point possible.
1: Ẹ bá wo, you know, 3 points possible. Kaba ni Kaba wo pe shooting until at least tori disappointment ton lo ni Oketa nigba ton lo play continental pe won le fe fi yen compensate awon fans won. E ma jagba ni pe play 2 town so pon lo play 2 yen na ki se ran riro do in the last 3 matches ti nigba season ti bere ton ti play 4 points pere na ni minus 1 goal whereas shooting eyo kan ti shooting ti gba one match to shooting gba won win 3 points won. So shooting sin wa ni 12th position, play 2 wa ni 10th position. Ṣùgbọ́n shooting lè padà sí lọ tẹ bá lọ wet to head wọn the last time tí àwọn méjèèjì jọ bára wọn pàdé tí shooting lọ bá wọn lọ́hùn mẹ́rin náà jẹ́ sẹ́yọkan ṣùgbọ́n a lè fi yẹn ṣí torí pé shooting sin wọ́n ti ní exposure wọ́n ti lọ continental ojú wọ́n ti rí òkun ó ti rọ́sà wọ́n ti jẹ yàbọ̀ so wọ́n mọ ẹ̀mí nígbàgbọ́ pé
0: wọ́n máa fẹ́ bounce back
1: nìkan lè fi yẹn kẹ́kọ̀ọ́ pé at least àwọn ti lọ rí òkè àwọn ti lọ sí òkèta ìyádẹ ti jà wọn ìyá méjì òdẹ kúdọ jẹ òkú gbẹ àwọn tó àwọn gbúdọ rí gbogbo ọgbọn tí àwọn máa dá sí láti mú point bọ ní play 2. So níwòye tèmi gẹgẹ bí ọmọ ọyọ tó wà lọyọ tó tún wà ara tó tún
0: jẹ
1: olólùfẹ shooting mọ̀ sí ẹ̀ka àwọn boys ẹ jẹ́ kí àwọn yín tàn lọ́la o.
0: Bọ̀lọ́ policy tí ṣúùtì ò bá rí 3 points tó bá yẹ pé 1 point náà mú ṣe good result ni.
1: Tó bá jẹ́ 1 point náà mú play 2 yẹn is not a very easy place láti lọ nítòótọ́. Tó máa mú 1 point náà tó ọmọ ìyọ́ lè mi we always want the best ni. Ẹ máa gbé pé 3 points gan lè fi fẹ́ kọ́ mú so that table yẹn lè dàrú. Torí pé ẹ mọ̀ pé wọ́n ní àjẹ́lẹ̀ méjì. So ara ajele ton ni òun ni game mo ton fe play lola yin sin ton ba mu 3 points bo lati ohun ton ba mu 3 points bo ko se ise inu e at least won ti e wa ko fi yen compensate wa npe at least continental ta won lo ta won jawe ta won fi di remi bo awon fe le tu wa loju pe ki gbogbo fans ma binu. So because of our supporters won lasan gbogbo nkan ton ba gba nikan fun bo ba je yo kan ni bo ba je last minute lo fe score go yen
0: kan score
1: e o tori pe 3 points yen la wa ma mu mi si lola ìyẹn rẹ̀ ló pé gbogbo àwọn supporters di shooting stars ní ọ̀yọ́ yìí. So mo rí pé ó ṣeé ṣe kí ọ̀kan jáwé olúborí bọ̀ lẹ́yìn àti play 2 lọ́la.
0: Ó yá ọlọ́mọ ọ̀yọ́ lòun ọ̀yọ́ ò kì í rẹ́yìn o iwájú iwájú lọ̀yọ́ ń lọ. Ó ní ọ̀yọ́ no dey carry last ó ní iṣẹ́ wo play 2 United ó ní wọ́n máa san o wọ́n máa san ó náà máa jẹ ìyà nígbà tí shooting star bá gbá wọn mú. Ó yá jẹ́ kí n kúrò níbi ibẹ̀ yẹn mo padà sókè òkun ó yá bo mo balẹ̀ sí Spanish La Liga mo wọnú ìdíje Spanish La Liga lọ. Getafe tó bá dago kan ọ̀sán lọ́la wọ́n máa gbàlejò Malaga. Atletico Madrid gbàbá God gbà mí o Madrid derby ẹ mọ bó ṣe máa ń rí lápá ibẹ̀ yẹn ó yá irun wọn pa Diego Simeone wọ́n máa kojú Real Madrid ìyẹn tó bá di 3:15 PM lọ́la. Lọ policy kínkín ní báyìí ló kù kí Madrid sọ point inú kojú Eche àmì ayò méjì méjì náà ta ìfẹsẹ̀wọnsẹ̀ ti fẹ́ parí kán tó fi kẹta lé wọ́n fẹ́ gbá Madrid derby kojú Atletico Madrid Atletico sì lélẹ̀ àwọn ń bínú lọ́wọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀.
1: Ogun gbẹ̀bọ̀n náà ni ogun ò dẹ̀ṣẹ̀ máa gbẹ̀bọ̀n lórí géèmù wọn lórí tẹ bá wo last time tí Real Madrid lọ bá Atletico nílé ní Super Cup Spanish Super Cup tó ń gbá ní January 8th Real Madrid náà mọ́lé àmì ayò méjì sí ẹyọkan bọ̀ ṣùgbọ́n nínú La Liga tí wọ́n play ní 2025 last season márùn ni Madrid jẹ márùn ni Real Madrid jẹ ṣe méjì 5-2 ni Atletico Madrid ló nà wọn. So níwòye tèmi géèmù eléyìí sìn ẹ má dẹ̀ jẹ́ gbàgbé pé àwọn iṣu wàhálà tó ń ṣẹlẹ̀ nínú Atletico Madrid
0: Julian Alvarez
1: ara problem tí wọ́n máa kojú ní ọ̀la nìyẹn. So against Real Madrid tó mọ̀ pé ó náà fojú sùn ó mọ̀ pé Barcelona tó ń bá takàngbọ̀ Barcelona ti ń fòun lẹ̀ Barcelona ti ń lọ wájú. So wọ́n fẹ́ ṣe anything gbogbo nǹkan tó gbàgbà lọ máa fẹ́ fun láti lè ní pé àwọn jáwé olúborí lọ́la. Atletico Madrid wọn ṣe ẹran rírọ̀ rárá àwọn gbogbo everybody ló dẹ̀ mọ́ Diego Simeone pé tó bá ti fẹ́ kojú Real Madrid àbí Barcelona ni ó máa ń tún aṣọ rán ni tẹ́lọ̀ máa ń ránṣọ tuntun fún ni torí ó mọ̀ pé ogun ni gbogbo apá gbogbo ìtàn gbogbo ẹ ló máa ń dira sí always guiding ni. So nínú géèmù tó fẹ́ gbá lọ́la ẹ̀ kò ní yàmú lẹ́nu tó bá yẹ pé wọ́n bá jọ ta ọ̀mì torí pé Atletico Madrid gan ní present form tó bá yẹ sìn àwọn ogun fẹ́ lose. Wọ́n fẹ́ lose sí Real Madrid torí pé àwọn ogun fẹ́ fi distance sílẹ̀ Real Madrid in the second position, by in 6 matches, 26 games, 20 play, only 15 points, 11 goals. Atletico Madrid in 6 matches, 20 play, only 13 points, 8 goals. So, niwo e temi, lola, o ma jove ta ton ni pe, ka wun le jo pin point. To di that's just the best result for our mejeji. E to ba de gora e bo se wa yen. To ba ti Madrid ba je ki Atletico no un. Ko mo ko wun le ri league gba mo. Ta Atletico ba je ki Madrid no un.
0: Oh no, si ni race mo.
1: O di gbere.
0: Oya won ni eni to ba padanu nu awon mejeji o di gbere fe to padanu Deportivo La Coruña to ba di 5:30 PM won ma gbalejo Real Betis Gilari 5:30 bakan na lola won ma koju Levante Valencia to ba dago mejo asale ola won ma gbalejo Real Sociedad Italian Serie A ibe mo gba lo Fiorentina ati Napoli 11:30 AM ni fese won se lo policy Fiorentina ati Napoli ifese won se to ma lagbara ni abi o ma rorun fun Napoli
1: Napoli yen fe ko fe on fike bresi lo ma je lara lara Fiorentina jare tori Fiorentina yen ni season yi no ni wo etemi won ti se be eni to fe gba Serie A season to te ba wo game won te ba wa on matches won minus 6 goals no wa bayin sin on won ti gba game merin won ni ami ayo meta pere so won ti se be pa won ready rara ogo ana lo nlo
0: Fiorentina.
1: Yes, ogo ana lo se nlo. So te ba de fi we or ti Napoli wa. At least Napoli no ti se pa won na tona to yen na. Sugbon Napoli si ma mo bo se ma run won. Te ba gba game si Napoli ti lose. E mo pa won to awon koran jongbon lo na won. Awon to ba won wi lo ba won wi. Sugbon Fiorentina aja kekere gan gbe, o ngbe nu si, igbin gan fowo gba won leti, won oro wo gbe. So niwo etemi message ki Napoli lo sohun. Lola, ko jawe olubori tori ti Napoli ba le win lola bo se wa yen. A wa ni 9 points. 9 points there. But she wants to table about draw, but she drew it. Now, I've been on the 6th position. So, from 10 position, don't worry. I've been on the 6th position. So, Fiorentina, about win. So, by example, no, the Jawi Luburi Lola. So, go the best to lady, pata pata, no, the Kobos 13th position. So, Napoli won in only upper hand.
0: Ju Fiorentina,
1: lo. To the pay, I've produced Napoli, no, there. And my wife will pay, oh, no, she in late top four, yeah.
0: Top four.
1: Ara won
0: competitor ni Napoli.
1: Competitor ni Napoli. Fiorentina relegation competitor lohun. Ko ma ja ko ma jole. Lere ti Fiorentina na tin sa lati at least in the last 5 seasons. Pe ko ma bo won ti e lo continental. Ko sa ma lo relegation lere to hun na sa. But Napoli mo ri pe a lo si Florence lola. A le lo mo point e.
0: Oya ka gba be wonu ifese won se laarin Frosinone ati Como. Como awon tin pa kuguru won pa gugun. Se won tun ma pa kukuru Frosinone lola.
1: Frosinone niyan. O lara team to surprise me no season. Frosinone yen she surprise me.
0: Sese de ni won o.
1: Gbori pe ninu 4 matches ton ti play only 7 points. Only plus 3 goals. The same points, the same goals la won ati. O se ni goals ju Juventus ati Sassuolo ati Napoli gan.
0: Wow.
1: Ati Napoli, Sassuolo ze to play 5 matches. Juventus play 4 matches pelu ti won, but I only plus 3 goals. Juventus need plus 2 goals. So Frosinone ni surprise me. So Como. Ajara oran to npakun. Como. Ti Como ba jawe olubori lola, o ma top table. O ma top table. To ba jawe olubori lola, ti every other team ta ti Roma, wa ku so bo nkan ta won meji yen ba gba. Tori Como sin ipo keta lo wa pelu 10 points from 4 games. O de ti need plus 5 goals. So are the more ara ti Como da Nico Pazzi. Ati kiloruko bobo keji kiloruko to nje yi tojo to ma ran ti oruko e tojo ndara ninu Como so ara ton de nda yen go won ko se en to se to ndadagba
0: pe mi ko pass ati Baturina
1: e se ko se anybody to se pe mi loganu gbogbo won te ba ri team yen won play compact football pe omo ya ni wa e ore ni wa egbe ni e bi ni wa
0: ajosepo wa laarin won
1: so yen gan lo nje ko lera fun ko nira fun awon opponents ton ma ba play lati mo eni ton ma mark inu won so niwo etemi mo ri pe Como ma jawe olubori against Frosinone lola sugbon ko ni je nkan ti o ma rogbo ko ni je nkan to ma rogbo rara
0: o ya ifese won se Juventus ago marun lola won ma koju Atalanta Sassuolo fi ya je Juventus lopin se to koja ile ni Juventus wa ni ose ta wa yi se won ma bounce back abi Atalanta ma fi nkan se won
1: Juve Atalanta Juve game won rivalry ni rivalry ni sugbon mo expect pe ki Juve go bounce back ni toto tori pe to n no ba bounce back tori ni time yin sin as between September and November, everybody man she permutation table ni. So gbo nkan tin ba le win ni, je ma win ni, gbo tin ba le draw, je ma draw e, ki ma fi di re mi. So the time yi lo ma determine, especially ton ba ma de lati international break nsin. O ma ma sare pe before Christmas, awon gbo mu gbo point mu. So Juve ni wo yete mi, emi ri pe a fe jawo ajawo olubori. Called you Atlanta Lola. I'm not going to Juve in sin. 7 points. Loshini out of 4 games. Odeni plus 2 goals. Atlanta Derry. Only 6 points out of 4 games. Koni goal adan. Koni plus. Koni minus. Koni 0 ni. Owa. So, anyway, to me, Juventus ma jawe olubori tori le lo wa ni ola ko ni fe fi di re mi ni turin
0: oya ka gba be wonu ifesewon se mi lan 7:45 pm la sale ola won ma koju Lecce Benfica wa lu AC Milan mo le ninu idije Europa Cup leyin arin ose but abawo AC Milan pelu Ruben Amorim ka ma paro won gbianju ta ba so idije Italian Serie A lati gba tan ti gba Ruben Amorim gege bi oluko ni se won ma bounce back na bi Juve se ma bounce back
1: AC Milan Mori pe similar na ma fe dara ninu lori table ma je de agbagbe mo so ni pe ninu asiko yi ni teams ma to mo nkan ti to na foju sun ibi ton mo bi ton lo asiko yi na ma tete sha point won ojo so mo de ri pe similar nsin ipo kefa lo wa lori table ton ni ninu match merin ton ti gba ifese won se merin ton gba won ti ni 8 points plus 3 goals which is to je kon wa ni po kefa so ton ba de jawe olubori ni olai ton wa ni 11 points to ma gbe won si either the third position or fourth position so continental position no ni won si wa yen so iyen mo fi mo pe AC Milan won fe bounce back tori pe te ba wo game mo Benfica ti o na won awon yen Benfica yen erin to ba fo won foju re na won ni
0: won foju di won
1: pe baby Benfica ni Whereas Benfica are not there.
0: Then one will pay form time of the season. Could you keep Benfica lay down?
1: Only one down. Oh, no, you want to put Jure no one. Benfica. Whereas in Europe, Benfica and the Bama are traditional teams. Come on, in Europe, they play. So, but in the play, one fair play, Kini, one, or up, only Madame Nuligio.
0: But in Europe,
1: almost password there.
0: What is Luria Madrid?
1: Almost password there. So, I want teams to bend you. A similar one for you, the one. Mopa or not, Keko. Pe iru awon team bayi awon gudo foju re na won mo lo ni ojo waju so mo ri pe AC Milan ni ola o ma jawo olubori
0: o ya foju re na won ko je ya to ba sora to ba foju re na won iya o je o boje lo le wa boje ta lo wa o le je ya to ba foju re na won o ya odinu German Bundesliga Leverkusen to ba di 2:30 lola won ma gbalejo RB Leipzig Chaka 04, by the 4:30 p.m., one mark by Lejo S-Bag. Pedabon, 6:30 in the first and 171, one mark by Lejo Offenham. Law policy, I can move magic at all loss in the French League One. By the vacancy at the RB Levy, if I say once at my lag baratory, can be JG Kotoshi Conry, ni want a bounce or German Bundesliga. Bo, Loshe Malola, and I'm a magic.
1: I say, no way, a million or by the vacancy in this season. By Leverkusen mi mo nkan to se won boya o da kan ti gbe kan nu Lion won to wa nu logo won o da pe yan kan ti jigbe tori pe da pe Lion keje o le da duro mo kan to se won niyan tori te ba wo inu ifese won se meta ton ti gba nsin 4 points kan 4 points pere ni won ni won ti win ni o ta mi e kan
0: o bori eyo kan
1: won to mi kan o pada nu eyo kan which is not a good profile fun iru Leverkusen to je pe in some few seasons ago to je league winner ni to ba din pe
0: pelu unbeaten
1: to ba din pe want to balabala bi no ti o ye orun tan si so ni wo yete mi Leverkusen season on ni se to po lati se te ba de wo Leipzig won gbianju nu season ninu game ni ninu game meta tawon na ti gba won ti jawo olubori meje won padanu eyo kan won wa 6.6 goals awon ni all wa number 6 won wa 6 goals won wa 6 points won dey wa number
0: 66 ni gbogbo nkan won
1: be ni so 66 dey le di 99 ti Leverkusen ba gore tori e ma wo Leverkusen sin 10th position lo wa 4 points pere lo ni only 3 goals out of 3 matches which is supposed to out of 12 points nsin only ordinary 4 points so iyen dere ko se profile to dara fun team to konrin bi ru Leverkusen so Leipzig to n lo se okay ta ko se tuntun to ba lo jawe olubori lodo Leverkusen tori Leverkusen yen na e ma je agbagbe pe Leverkusen yen ko muna rara ko tonu rara ba si gbogbo bi gbogbo a se mo kasi expect ko se tona so Liverpool on Leipzig o le fi ki buresi mo lara to ba gore
0: o ya ka to kuro nu German Bundesliga Schalke 04 kun se won sa lejo ta ba nso idije German Bundesliga ama lati gba tan ti lo relegation won ti pada wa ni sata wa won fe koju Eversberg Eversberg yen lo fi ya je Bayer Leverkusen ninu ifese won se akoko ta ba nso German Bundesliga won lo le Schalke 04 Schalke 04 se won lafani tan ba koju Eversberg
1: ah ni we te Eversberg yen ohun na o da po ohun ni ohun ni ajaranrun to fe pakun ninu German Bundesliga season lori te ba wo si 7th position lo wa
0: se so wa 7th position
1: 7th position lo wa o de ti play no game meta to gba o ti ni 6 points o win ni meji o de padanu eyo kan so ko se pe ki se mistake ara so o ti fi han pe ohun o wa se re rara so Schalke 04 ni ko mura bye nu Schalke 04 nsin ohun 12th position lo wa inu game meta to n gba o pada o jawe olubori eyo kan o ta omi eyo kan ohun na pada nu eyo kan ni 4 points pere lo ni o de ni -1 so Eversberg to n fe lo Burnley nsin ohun yen eyin oran yan nse nti e asake ni ko gbo yoba ko gbede kan sa je bye bye bye o nu e ni so ti Schalke 04 ba lo se pe e eto da ti wa bi ohun ni ge kan Eversberg only deflating kini o ma jo ge won ni so Schalke 04 ni ko mura bayin sin tori Eversberg yen already lati lo no won tori Eversberg yen ba win bo se wa yen sin e ma ja gbagbe to ba jawe olubori lola Eversberg abo si second or third
0: wow
1: to ba jawe olubori lola depending on ko ton won other teams wa gba so eyen de re
0: iyen gan encouragement bo se fun won
1: ti get e pe o se se ka na bo si second se o so ko le wo ti wa ni ka ma bo si second ni so Schalke 04 ni ko mura tori bi Schalke 04 gan ba jawe olubori bo se wa yen the best result ti o le de no ni ko wa ni 6th position so that's the best position to le wa lori table so ni wo temi Eversberg yen o fe lo sita lati lo jawe olubori lara Schalke 04 ni
0: oya o ni bebebebe ti Eversberg ma nse to ba lo keta o fe lo jawe olubori ni oya o dinu idije fresh league won awon ifese won se to ma waye lola e je ngbe yin de be ozio ma wa nle won ma gbalejo Brest lago meji oya iko Nice to ba di 4:15 pm won ma gbalejo Lille Marseille to ba di 7:45 won ma koju PSG ya lo policy kamele ka to lo le Marseille ati ko PSG ta ba wo iko PSG won ti struggle ni bere sa won ti padanu won ti ta omi se kun se pe fatigue gbogbo tournament tan gba lo fa won fe koju Marseille asi mo pe ifese won sa won ti Marseille ohun ko kere fun won san lanfani lati fi ya je Marseille lola
1: last time ti PSG lo ba Marseille nle 1-0 ni Marseille gbe lo ti won fi de PSG fi de remi so leyin to layi na ko ni ya mi lenu tori Marseille na ohun na e mo pe alagbara lo ohun na ni Europe but they ba wo won se wa nsin PSG 7th position ni PSG wa only 5 points out of 4 games ko ni goal kokan nile o jawe olubori eyokan o pada o draw meji o pada nu eyokan so lo fi wa ni 5 points Marseille no dere on ti ra pa won to mu touch light ti e da ni on ti ra battery si so tori Marseille nu ami ayo merin ti o ti gba o jawe olubori eyokan o padanu eyo o padanu meji o ta omi eyokan ni o padanu meteta dada o padanu meta o jawe olubori kan so tori 3 points ni Marseille fun re wa so Marseille de reason 13th position lo wa whereas PSG ta n soro e ohun wa ni 7th position PSG de lo fe lo banle ti Marseille ba gbe to Marseille ba le gberu lateyin Marseille ma bo si the best position ti Marseille le wa ohun na ni ko bo si 7th position ti PSG wa so ohun na te ba wo permutation yen gan lo ma je ki game yen le ka ma tuti wa so pe rival awon mejeji ota ya torun ni won so ogun gbebon
0: kin gbo kin gba lawon mejeji
1: yes ogun gbebon loro game ton fe gba lola yin sin so wa ku si en to ba ma mo emu to ma ma se iwulo awon anfani ti o ba ni sugbon ni wo etemi o emi rin pe Marseille ma fe fuge buresi nigba ton ba ti ri nkan ti awon da teams ti se fun PSG won se ti gbe sumo won mo pe Marseille ma jade ton ti PSG ni pe gbogbo nkan to ba ma gba awon ba ma fun eje o kin koja red color red na ni so anybody to ba ma wa Marseille ma gbe fun sumo PSG o se se kon de jawe olubori ni tola
0: Oya lo sese kan jawe ribori to ba di ola. E wo ka to lo losan teni. E je n gbe yin sibe o. E je n ja yin tan. Ifese won se Arsenal ti Brighton. Won ti fe bere fese won se. Ama kin to lo e je n ka fun yin o. Awon agbabolu Arsenal to sori papa. David Raya so le won lo mule. Se wari merin Arsenal to seyin. Kalafiori, Gabriel, Konsa ati Timba. Se wari lowo arin. Arsenal ti to won jo o. Declan Rice, Bruno Guimaraes, Solis, Odegaard ati Bukayo Saka. Se wari owo waju iko Arsenal. Havertz, Kai Havertz lo wa lowo waju. Lo policy dagbere fawon ti wa.
1: Eyin temi e se gan tete ti te gbo wa leni o, ti te fi gbo wa koni don ten ma nawo le lori o. Lo policy lo nki yin pe e se keni we opun yan se to dun. E ma tun je agbagbe o. Arsenal Brighton ton fe gba yi e gbe popcorn yin se gbe. Anybody to ba gbe guess ye so fun pe Arsenal don to lowo. Arsenal wa no anybody.
0: O ya won le anybody to ba gbe guess yin. E je kan mo pe Arsenal lo nto lowo. O ni Arsenal ma na. Anybody o ya yin ti wa se darapo mo wa mo so fun yin pe kan ni Westfield na pe bi 89.3 FM e ma gbe kuro nbe o. Oruko temi o yi pada Raymond tanan tanan. O double.

Ẹkú kalẹ̀ o níbi gbogbo ibi tẹ́ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí Ọlọ́run bá lọ́wọ́ sí tí ó fi òǹtẹ̀lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ látọ̀dọ̀ àwọn arúgbó tó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí. Ọ̀làjú ti gbayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi ti àtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa lọ kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn nígbà èwe èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ ẹyin, olólùfẹ́ yín, Frances Amavi Ẹyinjú Elédùmarè ló ń wá sétí gbọ́n yín láti kàn ní World Radio 89.3 FM. Ẹyin nìkan ga agbọ́n mágbẹ́ èyí tí ó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò wa tòní. Ẹ máa gbóhùn wọn láìpẹ́, ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, à ń bọ̀ ná. Ẹ kú kalẹ̀.

ọ̀rọ̀ ẹ̀ṣìn títí jáde ọ̀rọ̀ ọlọgbọ́n tí ò ṣe fọwọ́ rán sẹ́yìn la tún ti rí gbámú lónìí lórí ètò àgbàlódé látọ̀dọ̀ màmá wa Mrs. Rosanna ẹ̀bùn olúwa Akinyọdé tí wọ́n jẹ́ ẹni ọdún 84 èyí ni 84 years old. Àti kọ́ ẹ̀kọ́ nínú ìrìn àjò ayé wọn lórí ìdílé ni ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni tàbí ọ̀nà tí a lè gbàgbé ìgbé ayé tó yè kooro láwùjọ. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ọlọgbọ́n ti jáde sí wa o, láti kọ́ ẹ̀kọ́ ká má ṣe yọ̀lẹ. Mo gbà á ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò ọ̀rọ̀ sí lónìí, mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé. Kò ní jù báyìí lọ lórí ètò tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ má gbàgbé o wípé tí ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá mọ̀mọ́ yín ni tàbí bàbá yín, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí 08026382690. Bẹ́ ẹ bá ní ìbéèrè tẹ fẹ́ bi àwọn àlejò wa lórí ètò yìí bákan náà, àǹfààní wà fún yín. Ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ìbéèrè yín sí nọ́mbà tí a pè fún wa, èyí ni 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at West Radio 893. Lójú òpó ayélujára ti ìbádọ́rẹ́, èyí ni Facebook at West Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.westradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o, a ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run. Ó dàbọ̀.

ká lẹ́ọ̀, èyí ni ìròyìn ilé wa, èyí tó ń dé sí ètìgbọ̀ ọyé láti ìkànnì West Radio 89.3 FM, tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Olúgbèmíga Ọmọ́tọ̀ṣọ́ ni oníròyìn, ṣáájú ẹ̀dọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti rọ àwọn gómìnà ní ìpínlẹ̀ tó wà lórílẹ̀-èdè yìí láti mú àdínkù bá iye owó èyí táwọn ènìyàn ń wọkọ̀ kó tó di ọjọ́ kìíní oṣù kẹwàá.

Ìjọba àpapọ̀ ti dá àwọn òṣìṣẹ́ èyí tó tó ogúnlẹ̀ dúró fún ìgbà díẹ̀ náà látàrí bí àwọn kan ti jẹ́ Ọlọ́run nípè ìyọ̀n àwọn tí wọ́n kíyèsí pé wọ́n wa kùsà lọ́nà tí ò tọ́ tí wọ́n sì pàṣẹ pé kí ìwádìí kó máa tẹ̀síwájú. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ni wọ́n ti so okùn ààbò dandan o látàrí ìkọlù kan láti pàṣẹ àjọ ISWAP. Àjọ èyí tó rí sí ohun tí ẹnu ń jẹ àti lílo oògùn lórílẹ̀-èdè yìí ó ni wọ́n ti ṣe àkọsílẹ̀ àwọn oògùn olóró kan èyí tí wọ́n kíyèsí wípé òun ló fa ikú àwọn ènìyàn kan ní ìpínlẹ̀ Ondo. Èyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àwọn ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí láti jáwé sóbì ní ṣíṣe àmúlò àwọn ọkọ̀ afẹ́fẹ́ gáàsì lójúmọ̀ láti mú àdínkù dé bá owó gegele èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí fi ń wọkọ̀, tó sì ti pàṣẹ pé kí ìgbésẹ̀ ọ̀hún kó bẹ̀rẹ̀ ní wàràǹsesà kí ó sì bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 tí a wà yìí. Ààrẹ ló ṣípayá ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan èyí tó fi léde lónìí níbi tí ó ti ń ṣàlàyé pé nínú ìpàdé èyí tí wọ́n gbé kalẹ̀ èyí tó wáyé nínú oṣù kẹjọ ọdún yìí ó ní ó ti ṣàlàyé pé gbogbo gómìnà 34 èyí tó wà lórílẹ̀-èdè yìí ni wọ́n ti fi ẹnu kò sí ọ̀rọ̀ náà. Ó ṣàlàyé síwájú pé ní kété náà ni àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ èyí tí yóò máa mójútó bí ìgbésẹ̀ ọ̀hún tí ó ṣe fìdí múlẹ̀ ní kíákíá lábẹ́ àsíá ẹgbẹ́ àwọn gómìnà èyí tó jẹ́ pé gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara ó ni alága ẹgbẹ́ ọ̀hún. Ààrẹ Tinubu kò ṣàì mẹ́nuba àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan èyí tí wọ́n ti ń jẹ àǹfààní àwọn ọkọ̀ èyí tó ń lo afẹ́fẹ́ gáàsì àti èyí tó ń lo iná tí ó sì ti mú àdínkù bá iye tí àwọn ará ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n fi ń wọkọ̀ ní tiwọn.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ aládàáni ẹlẹ́ni mẹ́wàá kan láti ṣe ìwádìí ikú èyí tó pa àwọn kan tí kò dín ní 37 èyí tí ó wà ní àhámọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí ìyàn ti àjọ NSDC. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ó ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olómìnira ẹlẹ́ni mẹ́wàá láti ṣe ìwádìí lórí ikú àwọn ènìyàn 37 èyí tí wọ́n jẹ́ Ọlọ́run nípè nínú àhámọ́ ẹgbẹ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ Niger lórí ẹ̀sùn wíwa kùsà lọ́nà tí kò bófin mu. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ìyún Olúbùnmi Túnjí Òjó ó ní ó kéde ìdásílẹ̀ ìgbìmọ̀ ọ̀hún lónìí òde yìí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ pé kí wọ́n ṣe ìwádìí ọ̀rin kíniwín lórí ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ bá gbàgbé àwọn 37 ọ̀hún ó ní wọ́n jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́bọ̀ 17 oṣù kẹsàn-án ọdún yìí ní àhámọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí ìyún ti àjọ NSDC tó wà ní ìpínlẹ̀ Niger. Títí di àsìkò yìí ó ní wọn kò tí lè sọ ní pàtó ohun tó fa ikú àwọn ènìyàn náà látàrí àṣẹ èyí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí ohun tó fa ikú àwọn ènìyàn ọ̀hún. Nínú ìṣẹ̀lẹ̀ tó dàbí ẹ̀ ó ní mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ìyún Olúbùnmi Túnjí Òjó lónìí òde yìí ó ní ó ti pàṣẹ ìdádúró àwọn òṣìṣẹ́ ọmọ ológun èyí tó tó 20 níye fún ìgbà díẹ̀ náà látàrí ikú àwọn ènìyàn 37 èyí tí wọ́n jẹ́ Ọlọ́run nípè nínú àhámọ́ àwọn ọmọ ológun ilẹ̀ yìí èyí tó wà ní ìpínlẹ̀ Niger títí tí wọn yóò fi parí ìwádìí èyí tí wọ́n ń ṣe. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ orúkọ àwọn ọmọ ológun èyí tí ọ̀rọ̀ ń kàn èyí tí mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé buwọ́lò àwọn ẹni ọ̀hún ó ní Usman Isa Indamaka Azam Muhammad Bala Muhammad Oluwadare Sunday àti àwọn tó kù. Iléeṣẹ́ ààrẹ tó ń ti àjọ èyí tó ń rí sí pàṣípàrọ̀ owó lórílẹ̀-èdè yìí ó ní wọ́n ti ń gbèrò ṣíṣe àgbékalẹ̀ ìlànà ètò ìdáwó jákèjádò orílẹ̀-èdè yìí láti ṣe kóríyá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójúnà láti máa fi owó pamọ́ sí àsùnwọ̀n èyí tí yóò mú kí ètò ọrọ̀ ajé rú gọ́gọ́ sí. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ìlànà ọ̀hún ó ní yóò ṣe àdínkù fún owó orí pàápàá fún àwọn tó jẹ́ pé àwọn owó táwọn ń rí lóṣooṣù kò tó nǹkan àtàwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò náà. Ìlànà ọ̀hún ó ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún ètò ọrọ̀ ajé àti láti ṣe àtìlẹ́yìn fún ìjọba àpapọ̀ láti ṣe àgbékalẹ̀ ètò ọrọ̀ ajé èyí tí owó rẹ̀ tó tírílíọ̀nù kan owó dọ́là. Ìròyìn ọ̀hún ló fìdí rẹ̀ múlẹ̀ pé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyún Kazeem Zetima ó ní yóò máa buwọ́lu ètò ọ̀hún ìyún abala kejì irú rẹ̀ èyí tí wọ́n ti ya bátàni rẹ̀ kalẹ̀ tí yóò sì máa wà fún odidi ọdún mẹ́wàá gbáko láti mú kí ètò ọrọ̀ ajé rugọgọ sí. Ìpinnu yìí ó ní wọ́n fi léde nílùú Abuja lónìí òde yìí láti pàṣẹ olùbádámọ̀ràn sí igbákejì ààrẹ lórí ọ̀rọ̀ ajé àti ìṣúná ìyún dókítà Nuruddin Abubakar Sahuro tí wọ́n sì ní ọ̀rọ̀ ọ̀hún ó ní wọ́n yóò máa jíròrò níbi ìpàdé àpérò lórí ètò ọrọ̀ ajé èyí tí ó wáyé ní 19 oṣù kẹwàá ọdún tá a wà yìí ní gbọ̀ngàn ilé ààrẹ ní Abuja.

Ilé-iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn àjọ èyí tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà NSCDC ó ní wọ́n ti ń ṣàlàyé pẹ̀lú àwọn àjọ mìíràn èyí tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè yìí ni wọ́n ti fi léde bí wọ́n ti ṣe so okùn ààbò dandan látàrí ìṣẹ̀lẹ̀ kan èyí tí ó wáyé bí àwọn kan èyí tí wọ́n a lè kíyèsí bí a gbé sùmọ̀mí àwọn ikọ̀ ISWAP bí wọ́n ṣe ṣe ìkọlù sí àjọ kan èyí tí ó jẹ́ ti àpapọ̀. Ilé-iṣẹ́ ọlọ́pàá ó ní ó fi àṣẹ ọ̀hún léde èyí tí ó sì ti ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé àwọn ti joyè ojúlàlá kan fi ń sọ́rí lásìkò yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ àwọn ikọ̀ èyí tí ó mọ pàráàrò láti lè rí pé ààbò ó dájú ní gbogbo àwọn ibi tí wọ́n ní àkọlù ó ti wáyé yìí. Lára àwọn ibi tí wọ́n ti mọ pàráàrò tí wọ́n sì ti so okùn ààbò dandan lásìkò yìí ó ní àwọn iléèwé, àwọn ibi tí àwọn ènìyàn ti ń jọ́sìn, ibùdó àwọn tí wọ́n ń sìn rú àti àwọn ibòmíì èyí tí àwọn èèyàn ti lè máa péjọ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí ó jẹ́ bí alukoro fún ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún Àyánládé Ọláyínká, ó ní ó ṣàlàyé ò wípé ìgbésẹ̀ ọ̀hún ó ní láti mú kí ètò ààbò kó dúró re ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó sì ṣàlàyé wípé àwọn yóò máa gùnlé àwọn ọ̀rọ̀ èyí tí àwọn bá ń gbọ́ pẹ̀lú àwọn ikọ̀ àti àjọ èyí tó ń rí sí ètò ààbò ní ìpínlẹ̀ yìí láti rí wípé ètò ààbò ọ̀hún ó dúró dandan. Nínú ọ̀rọ̀ tí ó fi léde ó ní ìgbésẹ̀ yìí ó ní láti rí dájú wípé kò sí ibì kankan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí a lè kíyèsí wípé ewu ó wà níbẹ̀. Níbẹ̀ ni ó ti wá ń ṣe ọ̀rọ̀ ìmúdánilójú wípé àwọn ó rí wípé àwọn ń gbé ìgbésẹ̀ ní pápápá ní kété tí àwọn bá ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ èyí tó bá ti ní í ṣe pẹ̀lú wípé àwọn kan ń dúnkokò mọ́ àwọn kan tí àwọn ó sì mọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn tí àwọn bá wà nínú ewu láti rí pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́.

àjọ èyí tó rí sí ohun tí ẹnu ń jẹ àti àbá ṣe ń lo oògùn ìyún àjọ NAFDAC ó ní wọ́n ti tọpasẹ̀ ikú èyí tí ó pa àwọn kan ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ti ṣàlàyé wípé ikú ọ̀hún wáyé látàrí àwọn nǹkan mímu olóró kan èyí tí àwọn kẹ́fín pé àwọn oògùn olóró wà nínú rẹ̀ nínú àtẹ̀jáde èyí tí ẹni tí ń ṣe olùdarí àti alákòóso àjọ NAFDAC ìyún ọ̀mọ̀wé Mojisola Adeyeye filede níbẹ̀ ni ó ti ṣàlàyé pé nínú ohun bíi mẹ́ẹ̀ẹ́dógún èyí tí àwọn kíyèsí pé wọ́n fi pèsè ohun múmu ọ̀hún ò ní ó ti jẹ́ pé mọ́kànlá nínú rẹ̀ ò ní ó ní àwọn oògùn olóró èyí tí a lè pè ní cannabis nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde ó ní wọ́n ti kọ́kọ́ ṣàlàyé ní ìbẹ̀rẹ̀ oṣù èyí tá a wà yìí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ìjọba ìbílẹ̀ kan èyí tí wọ́n pè ní Odigbo ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ti ṣàlàyé wípé ikú ọ̀hún ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó ti pọ̀ èyí tó sì ti fa ikú bí àwọn èèyàn tí kò dín ní 48 nínú ọ̀rọ̀ èyí tí àwọn àjọ ọ̀hún tí wọ́n fi léde ó ní wọ́n ti ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé àwọn tí wọ́n lu ìgbàdìọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní wọ́n ti kọ́kọ́ kẹ́fín pé wọ́n ní àwọn àìsàn bí orí fífọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú kí ara ènìyàn kó mọ kórìrì rè tí wọ́n sì sọ wípé èyí gan ó ní ó fa ìṣẹ̀lẹ̀ èyí tá à ń sọ yìí nínú ọ̀rọ̀ tí àjọ INEC tí wọ́n fi léde níbẹ̀ ni wọ́n ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ wípé àwọn ti ọwọ́ ti tẹ àwọn ènìyàn èyí tí ó tó mẹ́ẹ̀ẹ́dógún níye pẹ̀lú àwọn ìwádìí èyí tí àwọn ṣe láti lè rí wípé àwọn wagbo dẹ́kun fún ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́ iwájú.

A ò lè rí jù báyìí lọ nínú ìròyìn ilẹ̀ wa tá a mú wá fún tòní, àmọ́ ká tó máa lọ ẹ̀gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbé àṣẹ kalẹ̀ fún àwọn ìpínlẹ̀ èyí tó wà lórílẹ̀-èdè yìí láti jáwé sóbì nípa lílo àwọn ọkọ̀ èyí tí ń lo afẹ́fẹ́ gáàsì lójúdọ̀ láti mú àdínkù bá iye owó èyí tí àwọn ènìyàn ń wọ ọkọ̀ èyí tí ó sì pàṣẹ wípé kó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ó ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá kan èyí tí ó jẹ́ ti olómìnira láti ṣe ìwádìí ọ̀rin kiniwín ìyún lórí ìṣẹ̀lẹ̀ èyí tó pa àwọn ènìyàn kan èyí tí kò dín ní 37 èyí tí wọ́n jẹ́ Ọlọ́run nípè ní ibùdó àhámọ́ àwọn ikọ̀ èyí tó rí sí ètò ààbò lórílẹ̀-èdè yìí ìyún tàwọn ọmọ ológun látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n wakùsà lọ́nà tí ò tọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn àjọ ọmọ ogun lórílẹ̀-èdè yìí àti àwọn àjọ èyí tó ń rí sí ètò ààbò òníwọ́n ni wọ́n ti so okùn ààbò dẹndẹn jákèjádò ìpínlẹ̀ yìí látàrí ìkọlù kan èyí tó wáyé láti pàṣẹ ikọ̀ àwọn iṣu ààbò èyí tí wọ́n ní wọ́n ṣe sí àwọn iléeṣẹ́ kan èyí tó jẹ́ ti ìjọba. Àjọ èyí tó ń rí sí ohun tẹ́nu ń jẹ àti lílo oògùn lórílẹ̀-èdè yìí ó ní wọ́n ti ṣe àfọ̀mọ́ tí wọ́n sì tọ́ka ikú èyí tó pa àwọn kan ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ṣàlàyé pé ohun tó fa ikú ọ̀hún ó ní bí wọ́n ṣe kẹ́fìn àwọn nǹkan olóró nínú àwọn ohun mímu. A ò ní rí jù báyìí lọ nínú àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún talẹ́ tòní. Ẹ lè gbọ́ wa síwájú sí i lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ lè gbọ́ wa lójú ìtàkùn àgbáyé West Radio 893. Bákan náà ni ẹ lè fẹ́ràn wa lójú àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ojúkànnà tẹ́ fi kàn sí wa òní West Radio 893 FM fanpage. Bákan náà lẹ lè gbọ́ wa lórí ẹ̀rọ ayélujára wa www.westradio893.com. Bákan náà pẹ̀lú ní ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa lórí nọ́mbà yìí lórí ìtàkùn ti WhatsApp tàbí kẹ́ ẹ pè wá lórí nọ́mbà yìí 0916-893-2000. Olúgbèmíga Ọmọ́tọ̀ṣọ́ òní ó mú ìròyìn ọ̀hún wá sí ti gbọ́ yín. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún fún yín. Àmín. Orun ayọ̀ láó sùn.

0: West Radio 89.3 FM con Gagboma.
1: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ ma ta warawara bọ mẹta ṣe ń ta West Radio ni kẹ ma bọ o àfẹtí wa gbé ti yín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹgbẹlẹgbẹ àti lájọ lájọ ilé iṣẹ ńlá ńlá àti kékèké ẹyin ilé ìjọsìn pátápátá ẹ ma bọ ẹ wá gbé wo ẹ jẹ wo ẹ jọ wo ẹ tọ wo jọ ọ Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà.
2: Èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí West Radio 89.3 FM ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́ ẹja jọgbọ́.
1: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé tẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Tó yálẹ̀ tí ẹ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńlá ńlá àti kékèké gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmí rere Jésù Kristẹ fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá di àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀ ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo ohun tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wíwà aṣọ ìyìn rere Jésù àìgbọ́dọ̀ má ṣe ni torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo.